Orí ojúmọ́ ayò ojúmọ́ ìdùnnú náà ló mọ gbogbo wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ọjọ́ tòní. Oní tó jẹ́ oṣù ọjọ́ kẹsàn-án nínú oṣù keje ọdún 2026. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti wà láyé. Ọpọ́ alájọsùn lánàá tí wọn ò sí mọ́ lónìí, àfi yọ̀wọ́n àfi gborùkọ̀ Ọlọ́run gani tó dá wa sí tó tún jẹ́ ká rí ọjọ́ tòní. Ẹ jẹ́ máa fi àsìkò yìí kí gbogbo wa káàbọ̀ sí ìkànnì yìí, àdàbà 88.9 FM nílùú Ìlara Mọ̀kíní Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo orílẹ̀-èdè Nàìjíríà náà ni àwa àti àti gbóhùn sí àtẹ́gùn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún jẹ́ ká rí ọjọ́ tòní, a sì fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ̀ ń bá wa dòwòpọ̀ ní ìkànnì yìí. A kì í yín pé ẹ kú ojúmọ́, ojúmọ́ rẹ náà ló mọ́ wa lónìí, a tún ti dé lówùúrọ̀ tòní náà nu. Ẹ mọ̀ bọ̀, ẹ máa gbé àwọn ìpolówó ọjà yín wá, ẹ mọ̀ bọ̀, ẹ bá wa dòwòpọ̀. Aládùúrà mi pé ohun tá a bá dáwọ́lé náà ni yóò máa yọrí sí rere láṣẹ Edumare. A kì í kàbọ̀ lẹ́ǹkan sí ìkànnì yìí. A dẹ̀ sọ wípé ọjọ́ òní yóò jẹ́ ọjọ́ rere, yóò jẹ́ ọjọ́ tí yóò dára fún èmi àti yín láṣẹ Edumare. Once again, I welcome you to the transmission journey for today. Just make sure you are by your radio. You take it everywhere that you go, as we are your number one radio station. And make sure that you go with us wherever you are going to today. And I'm so happy to be here. I'm so delighted to be here to be your duty and continue to announce it for this morning. My name is Oluwani Femi Adebayo, but you can call me Aniki Omega. Yes, it is a bright day today. We're so grateful to count for being here. Yes, trust me, say good things to yourself. Today's gonna be great. Today's gonna be good. Today is gonna be a wonderful day for you and I. Just make sure you affirm those beautiful words to yourself this morning, and trust me, it's gonna be a great day as we all are going to be smiling back home today. All right, guys, let me welcome you to another bright day from this side, from Adaba 88.9 FM. Kì í kàbọ̀ lẹ́ǹkan sí ní gbogbo ohun tá a ṣe lónìí, mo sì dá ládùúrà wípé ọjọ́ òní yóò dá láṣẹ Edumare. Lọ́dà ẹjẹ́ àbẹ̀rẹ̀ náà ní tòbá ti di aago márùn-ún náà ni a máa mú ètò ti sáàmù jù wá sí etí gbọ́ yìí. Lónìí gbogbo ohun tá a bá dáwọ́lé ni yóò yọrí sí rere. Ó dà kí gbogbo wa kà ní ọjọ́ rẹ̀.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrògbò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì róró yan wò lè ta gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Sioni. Ó ní ká tètè kọ́ wá ìjọba ọ̀run àti òdodo rẹ̀. Ó ní gbogbo ìtókù pátá a ó fi kún fún wa. Mọ́ gbàgbé lẹ́yìn ayé yìí, ayé mi wà. Tó bá di ọ̀la tí ń ṣe Friday, ìpàdé méjì lani ní ọ̀la yìí. Ìkan wà ní ìlú Ìṣàgàn ní Sabo Under Bridge Oníjòkúta Hall. Aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán. Bákan náà ìkan wà ní ìlú Mọ̀ṣẹ́ Onímọ̀ṣẹ́ Àjínà ní Onílé Gogoro Bus Stop. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, bá ti dé Onílé Gogoro yẹn, béèrè lọ́wọ́ anybody àbí ọlọ́kadà àbí onímárúwá onímọ́tò pé ẹ̀ lọ sí Cinema Hall Ìdẹ́ra Cinema Hall kojúlé karùn-ún síbẹ̀ yẹn. Ìyẹn aago méje àárọ̀ sí aago mẹ́wàá. Torí tí n bá kú mbẹ́ báyìí, mo ń bọ̀ ní Ìṣàgàmù nìyẹn torí it's just 45 minutes. Ni mo máa pín omi lórúkọ Jésù ó dára fún yín. Ní báyìí, ẹ má jẹ́ kí a waste àkókò, ẹ jẹ́ ká lọ gbàdúrà.
2: Nínú dìbò ayé tí wọ́n parí iṣẹ́ rẹ̀ sí nínú àdúgbò ayé níbi tí wọ́n parí iṣẹ́ rẹ̀ sí ló parí àṣẹ. Àwọn alákàbà ayé, àwọn alága lágbègbè rẹ̀, àwọn ìgbà kẹ́lọ́mọ̀ èpè kẹ́lọ́mọ̀ àṣẹ àpapọ̀ ọlọ́mọdé. Lónìí ẹ̀yẹ Jésù náà yẹ wọ́n wá.

0: pa ni aso ni ilale okokun le bi ti won ti lo sefe fun ni pe ko sa ma to ni aye ira ni ilale okokun ti won mo ko omo re lo wi pe ko sa ma ni o la ko wa ni eje je su ko e bo tu ni si
1: ara mi olufẹ bo ti ṣàmìyẹn ni orúkọ Jésù ẹ̀mí mímọ́ gbọ́ ìwé Isaiah 55 ẹgbọ́ ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí òǹgbẹ ń gbẹ lónìí mo pàṣẹ ó ranú gbà ṣẹ́ni tó bá di ní ọ̀la tí ń ṣe Friday gbogbo ìwọ tí òǹgbẹ àlàáfíà ń gbẹ tàbí òǹgbẹ ìfọ̀kànbalẹ̀ ń gbẹ nílé ọkọ àti lórí ọmọ ìwọ tí ò ń gbẹ ìrọ̀rùn tó ń gbẹ lórí ohun gbogbo tó o ní mọ́gbàgbé ò ń gbẹ ilé kíkọ́ ló ń gbẹ tó tí nílé ìwọ tó jẹ́ pé ò ń gbẹ tó ń gbẹ ni mọ́tò tàbí lóyìnbó mo fi ọlọ́run bá bẹ̀ẹ́ wá gba omi yìí o torí ọ̀fẹ́ ni bíbélì sọ pé ó ní a ó fi omi fún ò ń gbẹ rẹ the bible says I will give water to your taste and the bible says oh lord give water to my thirsty iwo ti ongbe ohun rere ngbe o iwo lo ni omi yi akoko ni ola bi ta ti ma pade ipade meji mo ni lola so ma koko lo si ilu mosi eh o nibo ni ni mosi te ba ti de onile gogoro bus stop e so wi pe e lo si idera cinema hall ago meje aro la bere a se pari tó bá di aago mẹ́wàá bí n bá ti kúrò mbẹ́ mo ń darí bọ̀ ní ṣàgámù nìyẹn láti mo ṣe sí ṣàgá is 45 minutes ẹ gbọ́ mi dáadáa gbogbo ìwọ tí ó ti pàtẹ ọjà tó jẹ́ pé ó ti tajà tajà títí tí ó ti sú ẹ wàhálà tó ń ṣe yìí ó ti pọ̀ jù ó ti ń tẹ̀ gan lára ẹ̀ ti fẹ́ ju ọjọ́ orí ẹ̀ lọ gbọ́ mi bẹ́yàn bá ṣiṣẹ́ ó yẹ kó ní àkókò ẹ̀rí àti ìyanu ni lórúkọ Jésù ó ṣì ní ẹ̀rí gbogbo ẹyin tí ẹ ń bèrè òróró òróró àti ìyọ ó wà ń bẹ ìwà àánú ó wà ń bẹ ṣùgbọ́n múra kó jẹ́ kájọ gbàdúrà ìyẹn nìkọ́kọ́ ṣe wá rí ní tí n bá ti kó mbẹ́ yẹn laago mẹ́wàá then mo padà bọ̀ ní ìṣàgámù nìyẹn ẹ̀yin ènìyàn ọlọ́run ará mi olùfẹ́ ní abúlẹ́gbà super sango ẹgbọ́rọ̀ olúwa oṣòdì ẹgbọ́rọ̀ olúwa ẹ̀yin ti ìyànà pàjà ẹ̀yin ti agége aboru tó fi dé ṣàṣà ẹ̀yin tí ó di olówó ẹ má bọ̀ ní mo ṣe láàárọ̀ ọ̀la o jọ ẹlòmíì nílé iṣẹ́ ó ti di ilé ìdààmú omi yìí ló nílò bẹ́ẹ̀ ni torí tá a bá pàdé yín sọ bó ti lomi yẹn bóyá ọlọ́run wà bóyá wòlíì wà bóyá kò sí a sì jọmọ ṣùgbọ́n tó bá gba omi yìí pé títóbi ni ọlọ́run ṣé dandan ni kò jìyà báwọn tó kù nílé yín ti jìyà ni ìwọ̀nba àwọn tó dìde ń bẹ̀ gan wọ́n kọ̀ láti ràn ẹ́ lọ́wọ́ kí ló wá ń dúró ṣe tẹpá mọ́ àdúrà ó dá mi lójú pé ọlọ́run yóò sì gbóhùn rẹ̀ lónìí tẹ́ bá ti dé mọ́ṣí ẹlẹ́ẹ̀lọ ṣe onílé gogoro bus stop tẹ́ bá ti débẹ̀ ẹ béèrè ìdẹ̀ra cinema hall kò ju ilé karùn-ún sí onílé gogoro bus stop lórúkọ Jésù ìwọ ni ẹ̀rí ara mi olùfẹ́ lórúkọ Jésù ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí náà lágbára lọ́wọ́ lẹ́dùmarè ní ọ̀la Friday aago mẹ́jọ àárọ̀ la bẹ̀rẹ̀ ti oníjòkúta hàn ní Sabo Underbridge àdèmà parí ní aago kan ẹ dákun ẹ mọ̀ pẹ́ dé a kì í pẹ́ mọ́ then ẹ̀yin ọ̀yàn ọlọ́run láti ìpẹ́rù ṣótúbọ̀ ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti ẹ̀pẹ́ ẹ̀yin tí ẹ̀ bá láti jẹ̀ bóde ẹ̀ tètè dé gbogbo lẹ́rẹ́ mọ́ pátápátá ẹ dákun gbogbo ẹ̀yin oníṣòwò oníṣẹ́ ọwọ́ onímọ́tò ẹ̀yin wá gba omi yẹn tó bá wá di on the 15th ìsọjí alágbára kan wà ní oníjòkúta hall ìsọjí ńlá kí ni orúkọ ìsọjí yìí wá bá mi sọ̀rọ̀ pé wòlíì ẹ gbé ìpàdé kan kalẹ̀ olúwa lòun fẹ́ yí ayé èèyàn 2800 padà within 7 days tó bá olúwa ní bẹ́ẹ̀ ni òun fẹ́ jẹ́rìí ara òun ó ní olúwa òkè mo ti gbọ́ olúwa wá sọ fún un pé orúkọ ìpàdé yìí òun ni my story must change for good. Itan mi ni lati yi pada si rere. Arabirin, itan re ni lati yi pada si rere. Baba, laarin awon baba omo baba omo iya re, njo te tin fa, njo to tin ro, to tin rin ka to tin sun to nji to nkirika. O to akoko ki itan re ko yi pada. Bawo on the 15 ni o. Isoji mama bere ni ago melo, ago marun ni role. Ta ba ti be lago marun, a ma pari ni ago mejo lale. Nkan meta ni mo de fe fun yin. E gba ororo be ni, e tun gba mantu ona la, e tun wa gba pankere, ma fo yin ni pankere yen ni fowora emi ni ma fun yin. Ota ati ogun eleti didi wa na segesi lara, eti wo alupa lo ma lu gbogbo gun aye dana. God bless you, it is well with you. Gbogbo eyin eniyan Olorun ni ilu Ogijo emura sile. Gbogbo eyin to Ogijo eyin ta Oluwo Ikorodu nkankan. E sotubo mo nbo lo Ogijo ni on the 26 isoji alagbara. Oruko isoji yen o ni agbara pupo. Nibo lati fe se St John Anglican Nursery and Primary School. Ni bi garage yen ba ti de bi garage Ogijo e ti ri legbe titi bayi. Ago marun role si ago mejo ni ti Ogijo. Be ero ibani soro yi 0706717 0079 gbole kan si 0706717 0079 enikan gbo mo fe ko ran ipade yi lowo ko so re iranlowo yin rere wa de ri iranlowo bo tin se be lati 12 soke send e to ba ni 5000 10000 send e account number yen re 00699 36 107 gbele kan si 00699 36 107 access bank oruko to wa nbe Light of the Living Church ago mewa loni pade mi lori Facebook Prophet Ruth Mile Somi mo dupe o lowo gugu e ti e fi owo yin ran ipade yi lowo apo yin o ni gbe fun rere ara mi olufe ni ilu Ekiti ibi te ti ma gba awon ororo nkan kan wonyen ati yo ohun na ni te ba ti de ado e bere faju yi pavilion lenu gate yen e ti ri awon eyan wa be pelu apron lapa osi eyin ti ikire e lo si ikire local government e ri wa nbe legbe gate yen lapa osi bayi then eyin ti Ibadan e lo si dugbe te ba ti de dugbe e ko so fe anybody pe e lo si onireke local government te ba do onireke local government lenu gate yen e ri wa nbe then ni Akure yen di on the 23 Ekiti ikire ati Ibadan yen ni on the 20 ago mejo aro si ago meta osan then ni Akure on the 23 ni Akure Nepa Car Park.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó, Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
3: Ẹ káàbọ̀ padà, ìròyìn ń tẹ̀síwájú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fọwọ́ sí ṣíṣe àwọn àtúnṣe ojú ọ̀nà Adó Ìjàn ìlú Mọba Ìkọ́lé, eléyìí tó jẹ́ ojú ọ̀nà àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ náà. Iṣẹ́ àkànṣe ọ̀hún ni wọn yóò ṣe pẹ̀lú owó náà ìjọba àpapọ̀, eléyìí tó wà lára apá kan nínú ìṣèjọba ìrètí ọ̀tún. Ìfọwọ́sí ọ̀hún ni wọ́n fi léde nínú lẹ́tà kan, eléyìí tí wọ́n fojú ẹ̀ léde ní ọjọ́ kìíní oṣù tá a wà nínú ẹ̀. Látọwọ́ mínísítà fọ̀rọ̀ sí èdè òní, iṣẹ́ òde nílẹ̀ yìí Dave Umahi àti alága àjọ eléyìí tó ń rí sí ìpawó wọlé lábẹ́nú SAC Adédèjì, tí wọ́n sì fi ẹ̀dà ìwé ọ̀hún ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbáńjì. Ìròyìn jẹ́pẹ́ ni pé àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún òun ló di bíbuwọ́lù lẹ́yìn oṣù méje tí iṣẹ́ ti bẹ̀rẹ̀ lójú ọ̀nà Ìtawùrẹ́ Aramọkọ Adó-Èkìtì àti àwọn ojú ọ̀nà mìíràn tó jẹ́ ti ìjọba àpapọ̀ nípínlẹ̀ náà. Àwọn gómìnà ní apá àríwá ilẹ̀ yìí ni wọ́n ti sísọ lójú owó kan báyìí, eléyìí tí wọ́n pe ya wọn kalẹ̀ lójú náà ti lè jẹ́ kí ó ṣe jẹ́ bí àgbéǹde láti gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò ní agbègbè náà. Olórí elétò ààbò ilẹ̀ yìí nígbà kan ni Mahmood Yayale Ahmed àti àwọn mìíràn tọ̀rọ̀ kan ló ṣe lálàyé pé ètò ọ̀hún ni yóò jẹ́ bí owó náà, eléyìí tí wọ́n fi gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò. Alága ẹgbẹ́ ìgbìmọ̀ àwọn gómìnà ni tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Gombe Mohammed Inuwa Yaya ní apá àríwá ilẹ̀ yìí ló ṣe lálàyé pé owó ìyá náà ni yóò jẹ́ bí ìrànwọ́ láti gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò, eléyìí tó ń peléke sí ní agbègbè náà. Ǹjẹ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní. Ayọ̀ Láfátòkùn lólóòtú ròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí ti gbọ̀yìn. A kó àjọ òde o, iṣẹ́ wa ò ní dìṣẹ́.

0: ọlọrun
1: ẹ já gbadun obi gbogbo
0: ikú mẹ já gbadun àbárẹ a
1: ọlọ síbi ìsinmi ayérayé
0: ní ìjọ kẹsàn
1: oṣù kejì ọdún yìí
0: ní kété kété ọmọ òun òkú o
1: àbámọ lọ sí ìrìn àjò
2: ẹmẹ ìsàlẹ ọmọ òun òkú o àbámọ lọ sí ìrìn àjò.
1: Ẹ já gbadun obi gbogbo
0: ikú mẹ já gbadun àbárẹ a
1: ọlọ síbi ìsinmi ayérayé
0: ní ìjọ kẹsàn
1: oṣù kejì ọdún yìí
0: ní kété kété ọbí kan ṣùrùn tí
1: àbárẹ a
0: olóyè
1: daniel
0: ìdòwú àjọrí
1: ọjọ san fúkú
0: bàtà ẹsẹ ìgbàgbọ́ kò bọ́ sílẹ̀
1: ní ọmọ rẹ mò ti kíṣẹ sí
0: o àpapọ̀ ọmọ àtọmọ ọmọ
1: ebi ọ̀tún ebi òsì
0: ṣẹlẹ̀dẹ̀ lẹ́yìn rẹ
1: abamisi olúfúnmi lálá
0: àjẹrí
1: abamisi
0: olúfúnka
1: akínádéwò
0: abamisi adékúlé àjẹrí
1: aṣíwájú tòjọ
0: saint paul anglican church
1: lọ́la amọ̀kẹ́
0: abamisi
1: olúbùkọ́lá
0: adégbọ́lá
1: abasi
0: tèmítọ́pẹ́ àjẹrí
1: títí dórí
0: àbígbẹ̀yìn
1: olúwàfẹ́mi àjẹrí
0: aláṣẹ.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí.
0: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: èmo ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK sọ́yẹ́ díẹ̀ gẹ́gẹ́ ayé ìrọ̀rùn.
5: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
5: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
7: Offer valid while stocks last.
5: Me and Maggi, so good together.
8: Guy, we don't talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
9: Oh boy, you don't talk. How bad? You know the tire.
8: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
9: Brotherly, involve me now. Make me serve the follow ya like you.
10: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100 Naira. Load that.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: My brother, are you saying Lafarge don't change name?
2: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change, but now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960. HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí màá ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà?
8: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
5: Bẹ́ẹ̀ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
8: CDCare, sórí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
10: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ̀wò. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
11: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa, Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Herbal Mixture. La fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ gbúgbà ó da alágbò ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
1: Benny, ija wa ija osi, always guide no ni. Se wari bo gwe yiti eba fe di alagbata. Fule sheto nshe bogi 24-7 abamik choyi. Namba yi, o nani ke mwapi. 091-60-62-62-53. Eje nkpele kasi. 091-60-62-62-53. Tu, otu di gba mi na, ta tu mwapadi. Ire o
4: Olowa ni o mi alo
5: O wa di o mi alo
4: Pade ju ni o mi alo
5: O wa di o mi alo
6: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land
7: though. Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
6: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
7: Me and Maggi,

A tún ti gbẹ́ntẹ́ mọ́ jáde. Ojúlówó ìròyìn eré ìdárayá lédè káàrọ̀ ojúre pọ́nbélé káà fàtàmọ́là. Tuntun tuntun ni níbi gbogbo tẹ́ ẹ tún wà láàárọ̀ tòní. Bó látúnṣe ẹ kú jáde ẹ ń tẹni tàná òjọ́ tòní. Tòní òjọ́ tàná ojoojúmọ́ ló ń tuntun sí ọlọ́ọ̀bà mi ló ní orí bẹ̀. Òní ni ọjọ́ Thursday ọjọ́ bọ́ni. Ẹ̀kú ti mọ̀ pé àtọ̀tún àtọ̀sí báyìí lẹ́yẹ ilé fi kóre wọ̀lú. Ire gbogbo máa bọ̀ wá àmì àti àmì. Àjọrọwọ́ ríre kọ́ ẹ́ gbá mú o. Ire ó sì dẹ́tẹnì kọ̀ọ̀kan wa. Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Fàkáò Sport. The Controller of Sport in General. The Sport Commander. Agbára gbogbo lẹ́ka fàtàmọ́là. Kátígórí eyín dé. Wọ́n ń wá díẹ̀ ẹ jẹ́ kó yé wọn pé assignment ni o. Láì ní dènà pẹ́nu ẹ jẹ́ abẹ́rẹ́ sẹ́yẹ láti lẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa nìyẹn. Ẹ kú jẹ́rì ẹ ń tẹni Mr. Oranda ni. Àti bóni ti lọ́kọ́ ẹ jẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ náà. Ẹ kú ti mọ̀ pé àtìlẹ́bẹ̀ láti gbọ́dọ̀ kẹ́sọ̀ ròde o. Àwọn eléré ìdárayá wa. Eléyìí tí ó sojú wa nínú ìdíje ti Commonwealth Games. Wọ́n ti balẹ̀ sí Aberdeen. Ọ̀kan lára àwọn lórílẹ̀-èdè Scotland nìyẹn. Wọ́n jẹ́ àmọ̀ wọ́n nínú àwọn dùn o. Jẹ́ kí ló dé tí ní oyún fi dùn. Wọ́n ní gbogbo àwọn tá fi ṣe ìgbáradì. Eléyìí tá a bá níbẹ̀ ìyẹn ní training camp wa. Wàláì tarí òde òní ni o. Inú wa sì dùn sí. Eléyìí gangan ni yóò mú kí gbogbo ìgbáradì wa. Mo dúró re lórí ọwọ́ tá a wà yìí. Wọ́n wá jẹ́ ká mọ̀. Wọ́n ní ẹ sámọ fàdúrà sìn wá. Ntẹ́yìn nílò láti máa ṣe nìyẹn. Ìyìn àwa tá a lè lọ sí orílẹ̀-èdè Scotland lọ́wọ́ tá a wà yìí. Tàbí kí n sọ pé àwọn olólùfẹ́ ẹ máa fàdúrà sìn wá o. À nígbàgbọ́ pé nígbà tí ìdíje bá bẹ̀rẹ̀ ní ọjọ́ 25 July 25 nìyẹn. Tí ó sì parí ní ọjọ́ 7 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ìgbà tẹ́ bá gbà wá lálejò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ẹ̀yẹ òun là kò wá sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwa náà panú pọ̀. Àṣe àmì sí gẹ́gẹ́ bí àwọn eléré ìdárayá wa lọ́wọ́ tá a wà yìí. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ wọ́n ń bẹ ní training camp wọn ní Aberdeen. Wọ́n ó sì parí gbogbo tréènì wọn tó bá ti di on 15 oṣù tá a wà nínú ẹ̀. Kó tó wá di wípé ìdíje ó gbéra sọ lónìí ràbájì gan ní July 25. Gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn. Ajá ìtẹ́ kalẹ̀ kalẹ̀. Ẹ jẹ́ kó ń bẹ̀ yìí bọ́ ní balẹ̀ sí. Ìdíje ti Wimbledon Open. Eléyìí tó ń lọ lọ́wọ́ lágbárin ti men's single. Àwọn èsì ìfẹsẹ̀mọsẹ̀ tó wáyé ńbẹ̀ lánàá àtagbárin women's single. Èyí tó wáyé ńbẹ̀ lánàá Taylor Fritz jìyà. Alexandra Verev ló nà á 6-4, 6-4, 6-2. Mẹ́fà sí mẹ́rin lẹ́ẹ̀mejì àti mẹ́fà sí méjì. Òun ló fi ná o. Flavio Coboli, òun náà farabalẹ̀ gbágbá ìyá o. Ato Veri, òun ló nà á 6-4, 7-6. Àti mẹ́fà sódò. Òun gangan ni Ato Veri. Òun ló fi ná Flavio Coboli. Lágbárin ti women's single ńkọ́. Mata Kostokok, òun fìyà jẹ́ Jasmine Radioni. Raulini Ojare, 6-3, 6-2, 6-3, 6-2. Linda Noskova, òun fìyà jẹ́ Elise Martens pẹ̀lú 6-3, 7-5, 6-3, 7-5. Òun ló fi nà jáde o. Ẹ mọ́ gbàgbé. Yóò tún máa tẹ̀ wájú lónìí. Àwọn àfigagbága wo ní òtún láǹfààní àti máa wáyé ńbẹ̀ lónìí. Yóò máa tẹ̀ wájú tó bá ti di ọ̀la. Gbogbo bí nǹkan ò bá ti ṣe lọ́ńbẹ̀. Ẹ kú jẹ́rìí ẹ̀ ń tẹni. Màá farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Ẹ kú ti mọ̀ pé àjá àjá tán. Ìjà ló ń dálẹ̀ ń gbòòrò ayé. Fáwọn tèmi tó tún fi lé. Ìdíje ti lọ́n tẹ́nísì ṣe. Tán fi ń lo dáúlà. Tán fi ń wọ̀ kán nìyẹn. Ẹ jẹ́ á máa lọ òní gangan ni kò ní dọ̀là. Torí ibá méjì kọ̀, aláre ó farabalẹ̀ mọ́ ojú àgbà. Nǹkan ó farabalẹ̀ mọ́ gbé nǹkan anu. Àwọn èsì fẹsẹ̀wọ́sẹ̀. Àbí kí n sọ pé àwọn fẹsẹ̀wọ́sẹ̀. Eléyìí tí ó wáyé
mọ̀ pé ìdíje fẹ́ àgbà ńlá ayé náà. Ó ti ń débì kan dúró báyìí. Mo rí ẹ ń bẹ̀ bà mi Prince Adéjì wọn gbogbo gbara òkè. Àwọn Manchester United nìyẹn. Ó bàjẹ́ tì. Ìdíje fẹ́ àgbà ńlá ayé ti ń débì kan dúró. Torí pẹ́ lónìí. Tó bá ti dago mẹ́sàn-án alẹ́ òní. Ọ̀kan lára àwọn ọmọ ìyá wa tó ń sojú wa láti ilẹ̀ adúláwọ̀ eléyìí tó ṣe pọ́n gangan ló kù síbẹ̀. Àwọn náà ó mọ bí o tó rí ń bẹ́sẹ̀ wọn rẹ̀ lónìí o. Orílẹ̀-èdè France ni. Wọ́n mọ kojú orílẹ̀-èdè Morocco. Morocco ọ̀kan lára àwọn ọmọ ìyá wa nílẹ̀ adúláwọ̀ nìyẹn. Tó bá ti dago mẹ́sàn-án. Tó bá ti dago mẹ́sàn alẹ́ òní, òun gangan ní ìfẹsẹ̀mọsẹ̀ ó máa láǹfààní àti wáyé o. Orílẹ̀-èdè Spain náà, tó bá dago mẹ́jọ alẹ́ òní, aago mẹ́jọ alẹ́ ọ̀la ọ̀jàre, wọ́n mọ kojú orílẹ̀-èdè ti Belgium. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wáyé nìyẹn, a farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Èyí tí ó bá wáyé lọ́la àti lọ́jọ́ Sátidé tó ìmọ̀ Sunday, ìgbà kú bára wa sọ̀rọ̀ láàárọ̀ lánàá. Ẹja sọ̀yẹ dọ̀la. Ká má máa fi gbogbo àsìkò ka àwọn fíktọ́s o. Ìròyìn wà nílẹ̀ tí mo fẹ́ jẹ́yìn tiwa tán kanlẹ̀ kanlẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà ní Fakao Sports, àbá dọ́gba. Ẹja kú mẹ́. Ẹjẹ́ ń balẹ̀. Ẹjẹ́ ń balẹ̀ bagẹ̀ sórílẹ̀-èdè ti England o. Ṣùgbọ́n kí n tó balẹ̀ sórílẹ̀-èdè ti England. Wọ́n ti jẹ́ kó yẹ wà pé bí ìjà. Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua àti Tyson Fury bí ó bá wáyé lórílẹ̀-èdè England pàápàá jùlọ ní Wembley. Wọ́n ló ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan. Eléyìí táwọn ìgbìmọ̀ tọ́rọ̀ bá kan ó fọwọ́ sí o. Bí bẹ́ẹ̀ kọ́, Saudi Arabia lélé. Ibẹ̀ gangan ni ó ti wáyé. Bí ó bá wáyé ní Wembley AGM, àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kan tá bá ti buwọ́lu tó yẹ kí wọ́n buwọ́lu. Ṣùgbọ́n bí ò bá rí bẹ́ẹ̀, a jẹ́ pé Jeddah ní Saudi Arabia ibẹ̀ gangan ni ìjà ó ti wáyé o. Bí nǹkan ò bá yẹ, oṣù kọkànlá ọdún tá a wà nìyẹn. Àgádágídí ó farabalẹ̀ gba igbá, agbọ̀nbìnrin ó mọ farabalẹ̀ gba ìjàkadì. Láàrin Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua, AJ Káfàtàmọ́là àti Tyson Fury, undisputed heavyweight champion àwọn méjèèjì. Dáúlà pọ̀ gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn. Àfarabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ẹjẹ́ ń kúrò bẹ́ẹ̀ ìyẹn tún lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọ gédéńgbé nìyẹn. Ṣó ń gbọ́ mi Ẹnjínà ké gbogbo àdàbà Up Manchester United. Ó ń tẹ́tí ilẹ̀ pọ̀. Láti bẹ lọ, àwọn tọ́rọ̀ kàn. Orílẹ̀-èdè England nìyẹn. Wọ́n sọ nípa orílẹ̀-èdè England gangan báyìí. Wọ́n ní bọ́lọ́mbá ilẹ̀ kádàrá. Táà fojúsùn àwọn wá sí ìmúṣẹ, ǹjẹ́ kí ni àfojúsùn wọn? Orí ẹ̀ńbẹ́ òdúróore aláṣẹ KSC àmì gbogbo kárí àkókò, àwọn Gunners nìyẹn. Àfojúsùn àwọn tọ́lọ́mbá tilẹ̀ jẹ́ kó wá sí ìmúṣẹ. Torí ibá méjì kọ orílẹ̀-èdè England, àwọn ń gbà á lérò láti gba ìdíje fẹ́ àgbà ńlá ayé tọdún yìí. Wọ́n ní báwọn bá ilé gbà o. Ọjọ́ 24 oṣù tá a wà nínú ọjọ́ Jímọ̀ ló bọ́ sí o. July 24. Ọjọ́ Jímọ̀ ló bọ́ sí ẹ lọ wo kàlẹ́ndà yín. Ẹ mọ́ sì gbàgbé pé ọjọ́ ìsinmi ọjọ́ 19 oṣù tá a wà yìí July 19 ó ní pínpínpín ó pín nínú ìdíje fẹ́ àgbà ńlá ayé. Wọ́n ní tọ́lọ́run bá ilé kádàrá tórílẹ̀-èdè England bá ilé gba ìdíje fẹ́ àgbà ńlá ayé. July 24 ọjọ́ Jímọ̀ ló bọ́ sí o. A máa kéde ẹ̀ gẹ́gẹ́ bí ọlùdé. Ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ nìyẹn tí gbogbo yóò fi lọ mọ dámúso. Ẹgbẹ́ sórílẹ̀-èdè England gangan kátò láti gba ìdíje fẹ́ àgbà ńlá ayé tọdún yìí. Kò sí wàhálà, ẹ já wo ohun tó máa ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń kàn mí kú láti orílẹ̀-èdè ti England, ó mú farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Tó ń gbọ́ mi, Adéwálé Màṣá gbogbo olúwàjò Up Gunners nìyẹn. Ṣá ó bẹ̀rẹ̀ lóṣù tó ń bọ̀. Kò sí wàhálà, ṣé ẹ máa dìfẹ́ǹdì ife ẹ̀yẹ ti English Premier League yín? Àbí wọn ó tún gbà lọ́wọ́ yín? Ọ̀túnba Láre Fálànà gbogbo olówó ni kò sí wàhálà. Ọlọ́run sọ wájú ní oṣù tó ń bọ̀ lọ. Ogúnsí 99 gbogbo olárábọ̀ kẹ́ Up Gunners. Ẹ já kú bẹ́ẹ̀ ìyẹn tún lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọ gédéńgbé ni. Ẹ jẹ́ ń balẹ̀ sínú kọ́ọ̀tì Manchester United. Andy Santos. Bí ò bá sí kọ́ọ̀tì Osamodi, yóò darapọ̀ mọ́ ikọ̀ọ̀tì Manchester United o. Torí ibá méjì kan wọ́n ti fẹnu kò £50 million ni. Láti inú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Ẹ̀yin Chelsea.
se ti yonda si o ma lo gbogbo bi nkan ba tun se nle ku jeri en ti eni ma ja en takale kale awon Manchester United won ni ko si wahala ati Chelsea ati Man U omo ya jola wa mejeji awon bi honorable Oluwa Toyin Victor Jafet Ogundiran kola wole oba si oni Prince Adejuwon o baje ti e tun ja konu ko Manchester United o jare atawon ara bi awon Chelsea Michael da so fo to gbogbo lara mo kin fe mi fi legbe Olubayo Michael o baje ti e ja ku nbe yen tun lo be o lo bi awon gedengbe niyan Didier Deschamps akoni mo gbo ile ede ti France niyan o ni Michael Olise o gbodo sora se lale oni torin to bayi tun mu to bayi tun gba yellow card a je pe ko ni fara won ni ipele semi final to Olorun ba kadara ka won wo ipele semi final o gbodo sora se lale oni o tori ba meji ko

0: John Venstre.
1: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
2: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure, koro jo gogo bile ta won okunrin bire fun gba gogo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, a po gede gede do ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo na dark phone te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbugbu iga ijawa ija osi always guide me
3: papa inu ko egbe agbebolu asuna na mo si wa pelu biroyin ti se je ka mo bo se se kiliado liado trosan ko di gbadagbon re lo sinu ko ti be six stars lorilede turkey iko asena na ti wa na wa o won ti na se lo sinu ko egbe agbebolu paris saint germain won fe gbe bradley bacola ele to se pon sojo lede france ninu idije fe yagbana yi lowo ta wa yi Money billion do buy Trossard to buy ko nu ko asena lo sinu ko be six stars Bradley Bacola o ganga la fe gbe lati nu ko PSG ade wale ma sa gbogbo olu ajo somo yi da so duro re woni ko si wala ejo ma bo wa gege bi nkan tun se wa sini yen ati n wo gbe o agbábọ́ọ̀lù kan Manchester United tẹ́lẹ̀ Mason Greenwood ó ṣeéṣe kó darapọ̀ mẹ́ẹ̀kọ́ ti Fenerbahce láti inú ọkọ̀ Olympic Marseille tó ti ń lo dáúlà. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Sports, ẹ̀jẹ̀ ń sọ fún wa. Bruno Guimaraes, agbábọ́ọ̀lù Arsenal nìyẹn o, agbábọ́ọ̀lù Newcastle United. Ìròyìn ti jẹ́ kó yẹ wà, mo lò nífẹ̀ẹ́. Láti darapọ̀ mọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners o lọ́wọ́ tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó tún kàn wá kú nìyẹn. Ó sọ fún Newcastle, ẹ̀ẹ́dẹ́kun ikọ̀ Arsenal wù mí láti darapọ̀ mọ́ o. Ṣé ó wàá jí ó lọ àbọ̀n ní jí ó lọ? Ìyẹn gangan ni ò tí ì wáyé wa. Ẹ já kó ń bẹ̀yẹn tún lọ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ aláṣẹ nínú ọkọ̀ tí AS Monaco wọ́n láti lè sọ o, àti lè sọ kúlẹ̀kúlẹ̀. Bóyá Paul Abile Pogba. Ọ̀pọ̀ gbà nìyẹn bóyá yóò kọnu kan ti AS Monaco àbí ó sì dúró síbẹ̀. Gbogbo bí nǹkan bá tún ṣe jẹ́ ẹkú jẹ́rìí. Ẹ jẹ́rìí ẹ ń tẹ ní àájà ìtàn tòkè tilẹ̀. Ọlọ́ọ̀bà mi ló ní orí bẹ̀. Ẹ jẹ́ máa lọ sí abala bóyá lẹ́mọ̀ pàápàá. Kí mo tún mú wá láàárọ̀ tò ní fẹ̀yìn tèmi. Ẹ jẹ́ ń jẹ́ ká mọ̀, mo jẹ́ ká mọ̀ pé gbogbo àmì ayò tí wọ́n ti gbá wọlé nínú ìdíje fẹ̀yàgbá ńlá yé. Yàtọ̀ sí tí ó tún máa wáyé lálẹ́ òní, ṣe mọ̀ pé ìpele kọ́tà final yóò mọ̀ gbéra sọ. Níbi tí wọ́n fi gígùn dé kó tó di wípé ìdí ìfẹsẹ̀wọnsẹ̀ kọ́tà final ó bẹ̀rẹ̀ lálẹ́ òní, wọ́n ti gbá 241 goals wọlé. Sẹ́ẹ̀rí nínú fún 241 goals yìí. 51 goals làwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tàbí àwọn orílẹ̀-èdè láti ilẹ̀ adúláwọ̀. 51 goals nu àwọn African teams òun náà ti gbá wọlé o. Ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n kọ ìtàn yìí tó ṣe pé àwọn agbábọ́ọ̀lù láti ilẹ̀ adúláwọ̀ tàbí kí n sọ pé àwọn orílẹ̀-èdè láti ilẹ̀ adúláwọ̀ wọ́n ó gba 51 goals wọlé. Àwọn orílẹ̀-èdè láti ẹkùn Europe òun ló sábà máa kọ ìtàn yìí o.

0: Africa awa na ti ni dawla bayi e mo si mo pe e mo si gbagbe pe orile ede Morocco nikan lo ku senu e gege bo se wa si niyan nje je mo pe red card meji pere on la won orile ede to wa ninu dije fe yagba nlaye todun yin lati le adulawo ni o red card meji pere ni won ti gba mejeji ohun awon mo orile ede South Africa lo gba o nigba ti won kojo orile ede Mexico lojo na lohun se ranti apapo yellow card ta won agba orile ede lati le adulawo ti won ti gba nu dije fe yagba nlaye ton lo lowo bayi 25 yellow card ni o Morocco nikan lo ku sibe orilede to concede julo lati le adulawo ninu idije ifeya gba nlaye orilede wo ni orilede Tunisia o ti concede 12 goals o si ti jadana orilede to mi awon julo lati le adulawo ninu idije ifeya gba nlaye Senegal ni o gba goal mewa wole o na si ti jadana kuro ninu idije ifeya gba nlaye todin awon to ye ka mo niyan nipa awon orilede adulawo to nsoju wa nu idije ifeya gba nlaye o Ismaila Sarr agbábọ́lọ̀ mo orílẹ̀-èdè Senegal ló jẹ́ agbábọ́lọ̀ tó mi àwọn jùlọ láti ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje ìfẹ́ àgbáńláyé four goals ni ẹni tó ń tẹ̀lé ó wà lórílẹ̀-èdè Morocco òun ní three goals ṣé yóò mi àwọn lálẹ́ òní àbí òní mi àwọn ìyẹn gangan láti mọ̀ orílẹ̀-èdè Germany àwọn ní orílẹ̀-èdè láti ẹkùn Europe tí ó mi àwọn jùlọ nínú ìdíje ìfẹ́ àgbáńláyé Germany ti gba 232 goals wọlé ṣe mọ̀ pé ẹkùn Europe ní Germany wà ṣùgbọ́n àwọn ní ipò kejì káàkiri àgbáńláyé o lára àwọn orílẹ̀-èdè tí ó mi àwọn jùlọ nínú ìdíje ìfẹ́ àgbáńláyé ẹ lórílẹ̀-èdè wo ló mi àwọn jùlọ nínú ìdíje ìfẹ́ àgbáńláyé látìgbà tí wọ́n ti ń kópa ńbẹ̀ kò sólúwà ẹ lọ wò wá orílẹ̀-èdè Brazil ni Brazil ti gba 237 goals wọlé látìgbà tí wọ́n ti ń kópa nínú ìdíje ìfẹ́ àgbáńláyé o Germany ló wà ní ipò kejì 232 àwọn sì ní orílẹ̀-èdè àkọ́kọ́ láti ẹkùn Europe tí ó gbá goal tó pọ̀ jùlọ wọlé nínú ìdíje ìfẹ́ àgbáńláyé ẹ tún gbọ́ tuntun ẹ̀ lè gbọ́n bì kankan awakọ̀ ọlọ́ba mi ni ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ títí ọ̀la tẹ́ ẹ̀ tún gbọ́ tuntun láláròyé 09021077719 Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ já seré ìdárayá dáadáa ọ̀la láago mẹ́jọ ẹ kú kalẹ̀.
1: A ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorú ń sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú olùgbò ọdẹ tó ń fi wí àtẹgbò ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
2: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo nìwọ náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí è pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìrẹ́ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa. pa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa sikete ese elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alafi ara wo ni bi fi abia oju
3: aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni city care kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara le
4: eku dede woyi o eyin ara le oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbua ba yin ti a mo si CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
3: gas
4: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
3: kini o ko ma se pe fe gbe won mara o
4: ni ki won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
3: mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se se
4: e seun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe agbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
3: ikini idi ti e fi se ba n pe kawon yen kokko san wule die de to di pe egbe oja fun won
4: e se won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
3: eleyi
4: yo le mo sanwo lo to ti lotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
3: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le fẹ́ rà fún wọn.
4: ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ́ lọ wá fúnra yín. gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
3: níbo ni ọ́fíìsì yín.
5: ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Total opposite Factor Chief Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
4: olùléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. bẹ́ẹ̀ni olóòtú.
6: ẹ pè CDK sórí nọ́mbà yìí 070-7454-2995 lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
4: ẹ ṣeun olóòtú.
3: ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́jẹ́ aṣojú CDK. ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó lè bàdẹ́ tí ó ní dúkìá.
7: ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
8: wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
7: ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
8: CDK kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
7: CDK CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀.
8: irọ́ ni o
7: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
8: o sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
7: ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa.

0: àṣẹ kágbá
1: ìsìnkú èyíríà
0: veronica
1: ojú ọlágbé
0: ọdẹ tó kú
1: ọmọ
0: ọmọ rege
1: abẹrẹ níjọ jimọ
0: níjọ kẹwàá
1: oṣù yìí
0: níbi àti àgbẹ
1: òkú kò ní
0: kúta ti ṣe nọ spitu lakora
1: asúndẹrẹ
0: lójúdẹ
1: èjìdínlógún
0: ọgbọn olúwọtú yìí
1: lágbẹdẹ jimania lakora
0: níbi
1: kàtà ṣètò
0: kéko orin alẹ
1: ọlẹ gbàgbọ
0: lọgọ mẹrin
1: ìrọlẹ
0: sátidé rẹ gan
1: níjọ kọkànlá
0: oṣù yìí
1: lágbẹ òkú èyíríà
0: ó dùdú òṣogbo
1: ó tẹ ọkà yìí lè sùn
0: àwọn méje
1: ọrọ kutukutu
0: lè tó ṣe ìdágbére
1: ìgbẹyìn
0: ààyè lójọ
1: saint joseph
0: catholic church
1: ẹfọ ọṣun
0: lágbo méjìlá ọsán
1: káríyàwó ẹjẹ wẹ mú
0: ọdẹnú àgbẹ èdè
1: is grace
0: hall
1: ní kìlómítà wà
0: ramenko stadium
1: lùlù òṣogbo
0: adó bàbá
1: ọmọ ajọgẹdẹ sọjọ lùsù
0: ọgẹdẹ ladó jẹ ìmọ bẹgẹdẹ àdónù
1: àdógbólúlẹ àdómọ fáyà
0: ẹ àwọn ọmọ
1: ó gbẹyìn
0: èyí olóríire ń lè yí o
1: engineer david
0: ọmọ rege
1: dr jide
0: ọdẹ tó kú
1: mrs olawande
0: balọdún
1: ìlú amẹríkà
0: àtọlọmọkùnrin
1: ọbábẹmí
0: ọdẹ tó kú
1: títí dóyìí
0: ìyá àf

Èwo ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yéṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú antiṣẹ́. Jinsan Shino. Pantan joggers. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní Yéṣù. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God. Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 Ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. 0800 3452 0455. Ní Yéṣù.

0: ọ̀tọ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́
2: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
2: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
0: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́
2: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
2: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
5: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tí ṣe NIN rí, yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ, àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká, kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent. Ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank fún ẹ̀rí dájú àti àlàyé. Pé Alpha Computer sórí nọ́mbà yìí 0816245-3103 lẹ́ẹ̀kan sí 0816245-3103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 0816245-3103. 0816245-3103. Once again, 0816245-3103. Thank you.
6: Sọ̀rọ̀
7: ìwò tọdún 2026 máa ti wọlé dé. Adúpẹ́ wípé àkàlà máa gbowó àwọn pọdún jẹ.
6: A lọ tán ìgòmọ̀.
7: Kí ni wọ́n lẹ́sẹ̀ ọjọ́ kẹjọ oṣù kẹjọ 2026 yìí?
6: Tọ́sí ọjọ́ kẹsàn oṣù yìí gan.
7: A máa lọ la ọ̀nà akọ́gun ugbó òkè ugbó odò.
6: Ó pọ́ndọ́ dẹ́gbà tá máa wọ̀ àti bẹ̀rẹ̀.
7: Láti máa bẹ̀rẹ̀ sí ijó ọdún ìwò.
6: Wá sí ojú ọwá
7: òògùn
6: pẹ̀rẹ̀ sí.
7: Gbàgede gálájì ọmọtọ́sọ̀.
6: Ọlọ́jà tilé toko ilẹ̀ ọmọtọ́sọ̀.
7: Kábíyèsí ìṣúyá hanẹ̀.
6: Onídèrètò ọmọtọ́sọ̀.
7: Balógun Akíwé máa wà ń kálẹ̀.
6: Àfẹ̀mọ́jú Sátidé ọjọ́ kọkànlá oṣù tá a wà yìí.
7: Ìwọ́n máa gbòde kẹ́rin onílẹ̀ ìṣòro.
6: Ara àwọn èèwọ̀ ọdún ìwò ni pé.
7: Àwọn obìnrin gbọ́dọ̀ wà nínú ìyẹ̀wò.
6: Obìnrin ò gbọ́dọ̀
7: rọ́rùn.
6: Ọlọ́jà ti ọmọtọ́sọ̀.
7: Ìṣúyá hanẹ̀.
6: Akíwé ti ní.

0: akojumo ma ni gbogbo ibi tete lanfani ati ma gbo mi loro tuni akiyin pe eku ojumo lekan si lagbara lowo Olorun ojumo to mo wa loni ire owo omo alafia iku ba loro lai ba pade o ani kele sulona be ni eni titi ti jona kunu kuna ma ti wa o gbogbo eni tolorun binu si eni ti obi binu si eni ti aye binu si kuni ba wa do po loni gbogbo ibi kibi ta ba de oju rere ati anu Olorun ni o mo ba wa de be o ibi toju Olorun ba ti ni to ese wa loni mo ju yabe nja rarin fese si o ko sanu fun wa Olorun bi a tin jade lo bayi ipada wole wa mo ju mewu lowo o mo ju mekun lowo mo ju mose ati adanu lowo mo si ju mo ofo lowo o eni ko jade le kanyin ologo ipo Olorun o seto ni tori awon to ni ka ma berere ati fi gba kan gun iyan le repete bi eni fe se oro idile ati fi gba kan ro okale bi eni o gba awon ojo lalejo ati fi gba kan na sorisirisi ounje sugbon to ni be ko o pe ta ba sa ti dupe lowo re pe iyoku ti fuye ka fi le po mo se ni la fi dupe lowo re lori Olorun a tun ti de loni lori eto wa ta ma mu awon koko to ba suyo ninu awon iwe iroyin ojojumo ile wa si eti gbo yin awon iwe iroyin won atun ti ko de bi balaro yi lati ma se lawe lawe lati ma mu lolokan ojo kan nitori akoko wa rojo musolokun ni kete ti a ba si tin bere si ni mu lolokan ojo kan la mo yo koko nu re ma fo mo le pe ti gbogbo wa itunjo ma se igbaladun eto yi gege bi eti mo pe adajo mata si asoro mo ye ti won ba sonu a ma nwa won ni o nitori na o mi kin da to mi lodi keji lohun na mo nbo ah da to mi da don are ile igbimo asofin agba lorile ede gosu apabio lana ojorun lo mo ti so aso tele wipe awon egbe oselu alatako won ni won pada wa yori si wipe eto idibo na lokun fun magumago ti ogbo nje fe gbegba wo bo ti are Bola Ahmed Tinubu ti o ba pada wole gege bi are orile ede ninu eto idibo ti o waye ni odun 2027 apabio lo so oro yi o lati ko gba to ntewo gba awon egbe city boy movement ni egbe kan ti o je an kura won jo fun atileyin are Bola Ahmed Tinubu ati iyansipo re lekeji ni office lasiko igba ti won lo se abe si ofisi are ilegbimo asofin agba ohun ni gbogan ti ilegbimo asofin ti orilede to wa ni lu Abuja eni ti o je are ilegbimo asofin agba ohun leyi ti o tun je baba isale fun egbe city boy movement na eni o si ro egbe ohun wipe ki won tesan mo oro won o ni ese kuku kon se be ki won ri wipe won ko awon eyan jo fun iyansipo lekeji ti Bola Ahmed Tinubu leyi to si n fi igbagbo han ninu won wipe ohun ni igbekele wipe are ohun eni yo wole si ipo are lekeji o bo ti wuwu ki oro alufansa ati ote gbogbo re pupo to lati odo awon egbe oselu alatako wa tesiwaju oni igbese won ohun eni o fi dan loju wipe ni gbogbo oriko ibi ti won o ti dibo ni orilede Nigeria eni won ti ni asoju egbe oselu won ni kookan leyi ti o fi ni je wipe ohun to sele lodun 2023 lati pe igbati won fe di ibo are na yo tun pada waye to fi je wipe opolopo ibudo idibo ni won o ti ni asoju egbe oselu APC ni igbati awon egbe city boy movement na ti won si dabi iji nla la leyi ti o n fe kakakiri gbogbo orilede yi o ni ewo o gbogbo eyan ni won ni oro awon wonyi ni lo je pe o n kan lara o ni bi won se n lo lotun losi o ni gbogbo egbe oselu ni orilede Nigeria ni awon na ti won ri owo egbe city boy movement na o ni sugbon iru ohun to sele ni orilede Nigeria nigbati are ti o kokon n lo ni odun 2023 ni won o fe ko sele mo nitori idi eyi awon egbe city boy movement na ni are o ni foju kere o tori won mo pe won se ise takuntakun lasiko eto idibo ti gbogbogbo ti o waye lodun 2027 na o ni ti egbe yi to ba si n tesiwaju o ni aje pe gbogbo ibo won ni o pe perepere ko ni si oriko idibo kan ti won o ti ni ka ibo leyi ti won si se be fi madaru se ngba ti o ba si asoju egbe oselu nibe o ni oun fe ke ni lokan o wipe asiko gba ti egbe to kurajo yi ni asiko ika to to simu ti won fi n remu o tí wọn sì fẹ́ kí wọ́n mọ̀ pé bí wọ́n ṣe dúró ọ̀hún ni wọ́n ti jẹ́ kí ìjíjáwé olúborí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 kó tún ṣe bẹ́ẹ̀ kó tún légbá kan sí ó ní orí ìjíjáwé olúborí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún nígbà tí wọ́n bá kéde rẹ̀ tán ni làwọn èèyàn wa máa sọ pé ńṣe ná yí ìbò ọ̀hún o ńṣe ni ìpàṣípàyọ wà ń bẹ̀ àbí kinní kan ṣùgbọ́n o ní rí àsìkò ìgbà tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun ó ní nítorí náà kí ẹgbẹ́ City Boy Movement ọ̀hún kí wọ́n má ṣe tẹ̀tí o kí wọ́n sì wara ro kí wọ́n má jòó rẹ̀ wọ́n láti máa kó èrò jọ ní ẹsẹ̀ kùkú tẹ́ ẹ bá fẹ́ kàyíkù ẹ mọ́ sakiri ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Ǹjẹ́ ẹ̀yin wálé ìwé tó gbóúnjẹ fẹ́ gbégbà wo bọ̀ nílẹ̀ yìí ẹ má wulẹ̀ dààmú jìnnà mọ́ jàre ilé ìwé queen and crown nílùú làrámọ̀ kínní ìpínlẹ̀ ondo gan ló kájú ẹ̀. Nílé ìwé Queen and Crown nílùú Laramọ̀kín níbẹ̀ làwọn olùkọ́ wa ti ń farajìn láti kó àwọn adarí rere lọ́jọ́ iwájú nípasẹ̀ ètò ẹ̀kọ́ tó mọ́yẹ́ lórí pẹ̀lú ìwà ọmọlúàbí tó ń ti ìwà Ọlọ́run. Gẹ́gẹ́ bí ilé ìwé tó gbọ́n tẹ̀gbàsẹ̀ ìjọba láti máa ṣe ètò ìdánwò WAEC àti NECO bẹ́ẹ̀ látún láwọn yàrá akẹ́kọ̀ọ́ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama nínú àyíká eléyìí tó dúróore pẹ̀lú ààbò tó péye lórí àwọn ọmọ yín tó fi mọ́ àwọn yàrá ìkàwé tó jẹ́ ti ìgbàlódé eléyìí tí àwọn òǹkẹ́kọ̀ọ́ ayé òde òní kúnbẹ̀ fọ́fọ́fọ́ day and board ní wà nílé ìwé wa àwòyanu àní yàrá ìgbórinjáde wa ìyẹn music studio tó fi mọ́ ilégbèé fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti boarding ìgbaniwọlé fún sọ ètò ìkẹ́kọ̀ọ́ 2026-2027 ló ti gbéra sọ báyìí ètò ìdánwò àṣewọlé ni yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 11 oṣù keje àti ọjọ́ 15 oṣù keje bẹ́ẹ̀ ni yóò tún máa tẹ̀ wájú ní ọjọ́ 8 oṣù kẹjọ títí di ọjọ́ 12 oṣù kẹjọ ọdún yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìforúkọsílẹ̀ ẹ pé 0706-071-9708.
2: Àpàrapọ̀jọ kérúbù àti sẹ́ráfù níjọba ìbílẹ̀ òdìgbò ń pe gbogbo lórìjọ àti aṣojú ìjọ kọ̀ọ̀kan pẹ̀lú gbogbo ẹ̀yìn ìránṣẹ́ ọlọ́run tó ń képe májẹ̀mú mọ́sí olúmọládé tán láṣẹ síbi àpérò àti ìpàdé ńlá pàtàkì tí yóò mú àyípadà tó wọnú sí ìránṣẹ́ wa àti ìpínlẹ̀ wa lápapọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìran ẹ̀kẹ́ parapọ̀ wọ́n mọ́lé ó ṣe pàtàkì fún gbogbo lórìjọ kérúbù àti sẹ́ráfù tó wà níjọba ìbílẹ̀ òdìgbò láti fara hàn síbi ìpàdé àdúrà tó máa wáyé ní
3: Monday 13 July 2026
2: ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ló máa wáyé gbọ̀ngàn làjọ Ebenezer Sacrestianess Odole òdìgbò ta ló ti máa wáyé bí a ti ń retí àwọn ìlú wọ̀nyí ìgbòho àjọẹ akíntola ọrẹ kájọlà ararọmi òbò ọtúnlan oníṣẹrẹ gẹgẹ bí ẹ ti mọ pé ìjọ cns àjùmọṣe gbogbo wa ni ẹ wá kájọ gbé lárugẹ nínú ìfọmọṣọkan tí ó mú ìtẹsíwájú ńlá dé gbogbo àwọn ìjọ wa mọ gbàgbé
3: Monday 13 July 2026
2: by 10 a.m. ni o ẹdá pọṣù adérójẹ jp ẹdá pọṣù ọlárẹwájú ẹdá pọṣù akínníbi ní ìrètí láti gba gbogbo yín lálejò fọláyé lẹkùnrẹrẹ máa pè sórí 08034407451 àti 08034408790 àparapọ̀ cns odigbo local government committee àwọn lórí akéde ẹ.
4: Abalaye Ọdẹ Hunter Association of Nigeria ẹka tó dìgbò òdìgbò local government ẹgbẹ́ ọdẹ tó gbàwé gbòǹtẹ̀ ìjọba látàbújá tí a sì kọ́sẹ́ mọṣẹ́ àwọn náà là ń pè ní Abalaye Ọdẹ Hunter Association of Nigeria bí a bá rí ìletò kíletò tí àwọn alọ́kó ló ń kígbe tí kò jẹ́ kí àwọn àgbẹ̀ múmi mú gbẹ́gúnlẹ̀ kí wọ́n tún lé furukọ́kọ́ mọ́ gbogbo àwọn ìṣòwò àwọn olówó àwọn ọ̀tọ̀kùlú olóṣèlú ẹ kàn sí àwọn Abalaye Ọdẹ ẹka tó dìgbò local government ìpàdé tá a mọ́ ṣe lóṣooṣù yóò wáyé ní

òṣèlú ọ̀hún ní kòpẹ́kòpẹ́ yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta lánàájọ́rò láti ọwọ́ Aliyu Tukọ̀ lórí orúkọ Obanduma Tinubu ń ló fi ìdùnnú hàn lórí bí olùdíje sípò gómìnà tẹ́lẹ̀ rí ohun bó ṣe pa èrò pọ̀ láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì ń fi dá lójú pé àtìlẹ́yìn tí ó gbọ̀ngbọ́n ni yóò ní òun nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní inú òun dùn gidigidi láti kí káàbọ̀ padà sínú ẹgbẹ́ òṣèlú APC léyìí tó sì jẹ́ wípé yóò rí àtìlẹ́yìn òun gbà o yóò sì rí wípé gbogbo ohun tí ó fẹ́ nu ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni ó tò lọ́wọ́ ni Tinubu ló ṣe ní àlàyé ààrẹ òun ló tún rọ Obanduma o wípé kó dúró pẹ̀lú ẹsẹ̀ méjèèjì kó sì ṣe iṣẹ́ ní ìfọwọ́kọwọ́ pẹ̀lú Wamako àti gómìnà ìpínlẹ̀ Sokoto Aliu Sokoto láti rí dájú wípé ẹgbẹ́ òṣèlú APC ń ló tún ṣe bẹ́ẹ̀ tó tún la tanbọ̀gi nígbà tí ó ń sọ fún un wípé tó bá ti lè ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú Sẹ́nítọ́ Aliu Magatakada Wamako àti gómìnà Ahmed Aliu Sokoto ó ní agbára wọn yóò tún máa kún agbára lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC nígbàtí ẹgbẹ́ òṣèlú APC ó sì fi ìyẹ́fò bí ìdì ó ní gbogbo èyí ni ó parapọ̀ tí wọ́n fi rí àkọsílẹ̀ rere tí wọ́n sì fi ṣe àṣeyọrí ni ààrẹ ló sọ àtẹ̀jáde ọ̀hún ló júwe bí wọ́n ṣe ìpàdé ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó mú inú kan àti ọ̀já kan tí ó mú jáde o àti wípé ìpàdé ọ̀hún ló sì so èso rere ó ní kò sí ohun tí wọ́n ṣe àlàyé o bí kò ṣe wípé bí ẹgbẹ́ òṣèlú APC bí ó ṣe rọ̀ṣọ̀mù sí tí ọjọ́ ọ̀la rẹ̀ yóò sì tún dáa sí pàápàá nípínlẹ̀ Sokoto àti bí ìrẹ́pọ̀ tó gúnmọ́ yóò ṣe wà láàrin ẹgbẹ́ òṣèlú ọ̀hún Obanduma lọ́wọ́lọ́wọ́ ní kòpẹ́kòpẹ́ yìí òun ló káàsá rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC tó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn ìgbà tí wọ́n fọ̀rọ̀ jẹ̀wọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe sọ kọmíṣánná tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ìṣúná ajẹ́ni tó jẹ́ alága tẹ́lẹ̀ rí fún ìjọba ìpínlẹ̀ Sokoto léyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ olùdíje sí ipò gómìnà lọ́dún 2023 inú ètò gbogbogbò ń ló padà wá o tó lọ jọ́ ẹgbẹ́ òṣèlú ADC kó tó di pé ó tọkọ́ṣọ́ kúrò bẹ́ẹ̀ ó wá padà sínú ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́ APC. Ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí. Àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC nípínlẹ̀ Kwara iná ti ké sí àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o wípé kí wọ́n ṣe ọ́fíìsì igbákejì gómìnà àti abẹnugan ti ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara lọ́jọ́ fún o láti jẹ́ kó jẹ́ wípé obìnrin ni ó wà ní ipò méjèèjì nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 nígbàtí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ nílùú Ìlọrin ní àná ọjọ́rú láti ọwọ́ ẹni tí ó jẹ́ olùdíje sí ipò aṣojú ṣòfin nínú ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀tẹ́lẹ́ rí Mopelola Bashir lẹ́yìn ìgbà tí wọ́n panúpọ̀ pa ìmọ̀pọ̀ pẹ̀lú nínú ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ti mú àwọn tí ó lọ sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin bẹ́ẹ̀ òun ni ó rọ gbogbo àwọn obìnrin náà wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbáradì kí wọ́n sì dúró déédéé o àti wípé kò sí obìnrin tí ó lè jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC léyìí tí ó lè já wọn kulẹ̀ àní nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní bó tilẹ̀ jẹ́ pé kò sí obìnrin kan léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rámú láti lọ sojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin Abuja ó ní ẹgbẹ́ òṣèlú APC ń ló sì tún ní ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ o láti rí i dájú wípé wọ́n tú orúkọ wọn ṣe nípa títari àwọn obìnrin síwájú láti lè ṣe àtìlẹ́yìn bí àwọn obìnrin náà bí wọ́n ṣe jẹ́ olùdíje pàápàá jùlọ nínú ipò méjì tó gíríkì ní ìpínlẹ̀ Kwara Mopelola ló ṣe sàdákàtà gómìnà Abdulrahman Abdulrasaq níbi ó ṣe júwe wípé ìfarajìn wọn àti bí ó ṣe bẹ́ẹ̀ tó ń ra àwọn obìnrin lágbára ni ó múnú wọn dùn ó wá ní ìṣèjọba rẹ̀ ń ló ti yí ìpínlẹ̀ Kwara padà léyìí tí ó ti sọ́ di ibi àpèwáwò
papa julo ni oro isejoba ati bo se mu awon obirin ti o yan won si ipo gidi o wa tesiwaju o ni gomina Abdulrahman Abdulrasaq in lo je wipe o ti fi han gbangba o wipe o ni igbagbo ninu awon obirin lati saju ati

0: ti se aseyori leyi ti o munadoko te ba fe kayoku e lo sinu weroyin punch atan weroyin mi to jade loni
1: irede ire wo lo aku orire ni ipinle ondo eyin eyan wa ni orilede nigeria kuni berries international loan pagoda gbe ire wo ipinle ondo iwe irinna lati lo sise ni oke okun lai so kobo si awon ilu bi oman serbia guyana kazakhstan egbo eto irinna de tun wa si awon orilede miran bi netherlands switzerland sweden denmark ati vietnam o ton sibe kuni berries moringa man nu ran ni lowo lati da oko ogbin organic moringa sile ti a o tun ra lowo yin ni gbogbo igba ikore mẹ́gọ̀ nínú ọdún tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lóye kàkan láàrin ọdún kan kí ló wá ń dúró de kudi berries international study loan pagoda pẹ̀lú kudi berry moringa man wọ́n wà ní Akure Tech Hub Futa Southgate ní ìlú Akure telephone 08020814434 lẹ́ẹ̀kan sí 08020814434 ọ̀rẹ́ wa pẹ́ra.
2: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afo gede gede jo ti ara danu
4: logo lo mo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ gbúgbà tó dá alágbò ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
5: Ó máa yá òun sí Prayer Center Church of God. Ó kalẹ̀ sí Àdófòrí Ìdọ̀rí Road. Níbi Marathon Fasting and Prayer olójó mẹ́ta Total Deliverance. Níbi tí ìyanu ó ti ṣe. Ọjọ́ Friday 10th to Sunday 12th of July. Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbà kòǹgbà kabiti kabiti randu randu yóò ti máa balẹ̀ gbìgbìgbì. Tí gbogbo ìṣòro tó ń bọ́ mọ́ ẹ̀dá fira yóò dẹ̀ máa disafia. Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn. Níta aládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀. Kódà àti títorí ìta láǹkó. Nínú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò. Olúwa yóò bá wa ṣe. Torí tàwọn ọmọ Ísíráélì le jù bẹ́ẹ̀. Ṣùgbọ́n àdì ẹ́ndì wọ́n bọ́nú ẹ̀. Ìjì lè máa jàn tó tọ́. Ṣùgbọ́n bí borí ló máa kẹ́yìn ẹ̀. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tó ti wà fúlẹ̀ prepare. Pẹ̀lú àwọn afàjúrà jagun kàǹkà kàǹkà bẹ́ẹ̀.
6: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́kà.
5: Òun lè ń gbọ́ yẹn. Ẹ máa bọ̀ níbi Marathon Fasting and Prayer yìí. Ní 10th to 12th of July. Ní Prayer Center.
7: Ǹjẹ́ yìí fẹ́ ká kú lé yín láwọ̀ tó rẹwà tó dojú ń gbèsè? Ǹjẹ́ yín náà fẹ́ kí lé yín dùn wò bí àfin ọba? Ǹjẹ́ ó wù yín kẹwà láyìíká ilé yín kó dàbí ìlú òyìnbó? Ó yá ẹ̀jẹ̀ ń gbé yín délé iṣẹ́ tó ní bẹ́ẹ̀ ni rẹ̀ lọ́wọ́. Wesley World Finishes ló mọ kọ́lọ̀ tí kìí bó tí kìí tí tí kìí ṣá lára ilé láéláé. Interior and exterior paintings, decorative plaster finishes, 3D paintings and 3D panel installations, mural, less cold, effects, screening, dark proofing, crack curing, stucco and surface treatment. Oge ile yin to nsun mi se sinrin sin yo baje o. Wesley World Finishes ni ke pe ko ba yin da pada sipo ko dun wo ko sere kete.
8: Wesley World Finishes wa ni shop 18/19 Akinduko complex to wa ninu Akinduko filling station Adofure Idore Road Akure.
7: Ele pe tabi ke WhatsApp won sori 0706 650 5008 tabi 0806 938 8367. Wesley World Finishes abanikunle ti o lelegbe. Yeah.

Oludije sipo gomina ninu egbe oselu alabrada PDP nipinle Ogun Oladi Pupo Adebutu lana ojoru un lo ti towo gba ogun logo awon eyan leyi ti won wa ni egbe gberun ti won je omo bibi ye wa ni apa senator ti iwo orun ti ipinle Ogun ohun ti won tun jade ni kejiketi o lati se be wa pawo ti gomina ohun Oludije sipo gomina na leyin to si n fi da loju pe ti e ni won se lojo kojo gege bi iroyin leyi ti won gbe o awon omo bibi ye wa ohun dori ogun logo awon eyan ti won je onigbagbo nu egbe oselu PDP ni ye wa ni won kede wipe awon na wa nbe o ati pe atileyin won ni Adebutu un lo ni o gege bi Oludije ninu egbe oselu PDP nigba to nsoro ni bi ayeye ohun leyi ti o waye ni gbongan la tetede to wa ni ilaro ikan lara awon asaju ti won nigbagbo ninu igbese ohun leyi to wa lati ijoba ibile Imeko Afon ni oloye Akinbami Lukman un lo ni awon omo egbe ohun ni won se bere ti peropo lati se atileyin fun ilakaka Adebutu ohun lati di gomina ipinle Ogun ti won si se bere so wipe ninu eto ti won gbe kale wipe ipinle Ogun ise aseyori lo gbudo je Akinbami le ti o foro jewo lori oruko awon egbe ohun ni o so wipe won ti se bere pa budo ti egbe oselu PDP o to se fi n da Adebutu loju ati awon egbe oselu PDP le ti won wa nibi ayeye ohun wipe awon ti wa para won je bayi lati sise aseyori lati ri daju wipe ibo won ni o pe perepere fun Adebutu o nigbati olori miran fun egbe awon odo le to so wipe won bere si ni lo lati olojule dojule ni enu ona de enu ona ese kuku de ese kuku ni o ni ogbeni Jimo Asis in lo so wipe won se ise takuntakun lati ri daju wipe Adebutu lo jawe olubori gege bi gomina ipinle Ogun lodun 2027 be lo so wipe awon odo ni orile ede yi ni won ti ri daju o ti won si ti se be ti won ti fo ohun gbangba sita wipe ibo won o lodun 2027 o gbudo pe perepere ki won o si ka ni ti o ni ni asadanu o ni won o le so o wipe kini kan awon kan ni won ko esi idibo lati ibi kan o ni rara onisugbon won kora won jo won si di ibo naa won duro ti ibo won bayi ti won fi ka ibo naa loju won nitori wipe kini e lo sinu iwe iroyin Punch iwe iroyin Vanguard atawon iwe iroyin mi tun jade loni ke kayoku nbe. Don ile ise alapa ipinle Eko lo ti fi kele ofin gbe awon 35 ti won je afurasi omo egbe okunkun lasiko igba ti won lo se akolu si oriko ti awon oniwa odaran ti won fori mu si ati awon agbegbe ti oju so ni ipinle ohun lati daabobo awon eyan kon won ba je ki rogbodiyan leyi ti won topase re mo ojo keje osu keje ti awon omo egbe okunkun fi ma n se aye kon won ba waye gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ọlọ́pàá ọ̀hún ṣe sọ wọ́n ni ìbọn 26 àti onírúurú àwọn nǹkan ìjà ogun 26 pẹ̀lú òbítíbitì afurasí egbòogi olóró àti àwọn aṣọ tí wọ́n korúkọ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn sí òbítíbitì ogun abẹnugọ̀ọ̀gọ̀ àwọn ọtí ìfònàgere àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mẹ́fà ni wọ́n rí gbà lásìkò ìgbà tí wọ́n ń ṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó Abimbọlá Adébísí bó ṣe kan ọ̀rọ̀ kẹ́kẹ́ nú àtẹ̀jáde tó tari síta lánàá ọ̀hún gẹ́gẹ́ bó ṣe sọ nú àtẹ̀jáde ọ̀hún ó ní wọ́n lọ sí àwọn agbègbè náà nígbà tí àwọn tó jẹ́ area commander àti àwọn DPO pẹ̀lú àwọn adarí àwọn ọlọ́pàá òfimúfilẹ̀ tí ó sì gbọ́n fẹ́fẹ́ àti àwọn ọlọ́pàá tí ń kúgìrì sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn pẹ̀lú bí kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ẹni tìjà ní fàtáyì bó ṣe pa á láṣẹ ẹni wọ́n sì tẹ̀lé ìgbésẹ̀ òun o pẹ̀lú ìfimúfilẹ̀ tó gíríkì tán fi ṣe àṣeyọrí Adébísí wá ṣe àlàyé pé iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe ọ̀hún ẹni wọ́n ṣe o láti rí i dájú lẹ́yìn àbọ̀ ìwádìí àti ìròyìn tí ó tẹ̀ wọ́n lọ́wọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò ni wọ́n ti ń pètèpèrò láti ṣe àkọlù síra wọn o léyìí tí wọ́n fi ń ṣe ayẹyẹ ọjọ́ keje oṣù keje léyìí tí wọ́n sì tún fi ń gba àwọn míì sínú ẹgbẹ́ òkùnkùn iṣẹ́ tí wọ́n ṣe ọ̀hún òun ló ṣokùnfà bí wọ́n ṣe fi kélé òfin gbé àwọn afurasí 135 léyìí tí wọ́n sì tún rí ìbọn
ọgbọ̀n àti nǹkan ìjà olóró mìíràn bíi àdá àáké ọ̀bẹ ìdà àti àwọn nǹkan mìíràn bíi mẹ́rìndínlógún pẹ̀lú aṣọ àti fìlà tí wọ́n kọ orúkọ ọmọ ẹgbẹ́ òkùnkùn sí òbítíbitì ogun abẹnugọ̀gọ̀ wọn ni bákan náà ni wọ́n tún rí ìgò ẹ̀kún ìgò mọ́kànlá lè tí ó jẹ́ ọtí ìfònàgere ọtí líle bẹ́ẹ̀ náà tún rí àwọn lúbúlúbú kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bíi egbògi olóró igbó àti àwọn egbògi olóró mìíràn léyìí tí ó le koko bẹ́ẹ̀ kẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mẹ́fà ni wọ́n rí gbà lọ́wọ́ wọn pẹ̀lú ó wá fikún wípé ìwádìí ti ń lọ lọ́wọ́ o láti dámọ̀ kí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ fi kélé òfin gbé ìyókù àwọn ọmọ ẹgbẹ́ oníwà ọ̀daràn ọ̀hún léyìí tí wọ́n na pápábora iṣẹ́ tí wọ́n ṣe ọ̀hún ló tẹ̀lé ìfìmúfínlẹ̀ léyìí tí wọ́n fi sọ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò wọ́n fẹ́ dojú oró kọ́ra wọn o tí wọ́n sì mú nǹkan kó tún le koko límì tí wọ́n tún lè ríra wọn lọ́rùn ọ̀sán gangan ẹ lọ́ọ́ kàyókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí. Níṣe ni ẹ̀kọ́ òṣojú mímu lánàá ní agbègbè ọ̀jọ́ nílùú ìbàdàn tó jẹ́ lúlú ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí làásìgbò tó bẹ́ sílẹ̀ léyìí tí wọ́n ló kan àwọn ẹgbẹ́ kan pẹ̀lú àwọn olùgbé agbègbè ọ̀hún lánàá ọjọ́rú gẹ́gẹ́ bí ìròyìn léyìí tó tẹnu ẹ̀yìn lọ́wọ́ àìsími àìbàyè ọ̀hún òun ló kan àwọn kan ò léyìí tí wọ́n sọ pé wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá àti àwọn ibi tí àwọn Hausa ń gbé tán ń pè ní Hausa community bó lè jẹ́ pé àwọn aláṣẹ àti apàṣẹ ni wọn ò tí ì sọ ohunkóhun nípa ọ̀rọ̀ ọ̀hún láti fìdí rẹ̀ múlẹ̀ ó ti di àsìkò ìkóròyìn jọ ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ léyìí tó jẹ́ operation boss tí wọ́n jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n sọ pé wọ́n kó òbítíbitì lọ sí agbègbè ọ̀hún láti dá àlàáfíà padà síbẹ̀ kí àwọn èèyàn kan má sì ṣe bẹ́ẹ̀ tẹ òfin lójú mọ́lẹ̀ nígbà tí àwọn olùgbé agbègbè ọ̀hún tí wọ́n sì sọ pé kí wọ́n fi ẹ̀dọ̀ lórí òróró o kí wọ́n sì mẹ̀dọ̀ nígbà tí wọ́n ní àwọn agbègbè tí ọ̀rọ̀ ọ̀hún kàn léyìí tí wọ́n ti mú onírúurú bí ó ṣe ń lọ bẹ́ẹ̀ wá iná sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò iná ti dà síbẹ̀ báyìí bíi èèrùn boṣúgà ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọ́n ní wọ́n tẹ̀síwájú láti wà ńbẹ̀ láti máa rí i dájú wípé ọ̀rọ̀ náà ni kò búrẹ́kẹ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ìròyìn ló sọ pé orí kò tí àwọn ó ṣàgolo ń ṣalẹ̀ tí wọ́n da kinní sí tí wọ́n pè ní bólà ìnú wọn náà kiná bọ̀ ní àsìkò làásìgbò ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé ohun tí ó ṣe okùnfà rẹ̀ bí wọ́n ṣe kiná bọ̀ àti àwọn tó wà nídìí rẹ̀ ni wọn ò tí ì ṣe bẹ́ẹ̀ dámọ̀ ohun tí wọn ò sì tí ì mọ ohun tó fà á tí di àsìkò ìkóròyìn jọ àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọn ò sì tí ì sọ ohunkóhun ní orí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: dọ́dún ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ní olúlu orílẹ̀-èdè yìí nílùú Àbújá ní àná ọjọ́rùú náà ti ní kí àjọ tí ń gbógun ti pípa owó ìlú ní pọ́ńpọ́ àti àjẹbánu kí wọ́n san owó gbàmábìnú mílíọ̀nù mẹ́wàá náírà fún mínísítà fún ọ̀rọ̀ agbára tẹ́lẹ̀ tẹ́lẹ́ rí ni ọ̀mọ̀wé Olú Agúnlóyè onídàájọ́ Peter Kekemeke nínú ìdájọ́ rẹ̀ tí ó gbé kalẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n mú wá sí ilé ẹjọ́ ọ̀hún láti ọwọ́ Agúnlóyè wípé òun fẹ́ gba bílíọ̀nù mẹ́wàá náírà lọ́wọ́ àjọ EFCC náà látàrí ìròyìn tí wọ́n gbé jáde léyìí tó fi gbé àwọn àjọ EFCC ọ̀hún tí ó fi gbé wá sílé ẹjọ́ ni wọ́n sọ wípé àjọ EFCC ló gbé Agúnlóyè lọ sí ilé ẹjọ́ olórí jìbìtì bílíọ̀nù tó jẹ́ owó ilẹ̀ òkèrè dọ́là mẹ́fà tí ó sì ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé irọ́ alátani àti ìbàlórúkọ jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún òun ló gbé àjọ ọ̀hún lọ sí ilé ẹjọ́ lórí ìwé ìpẹ̀jọ́ FCT/HC/CV/1199 ti 2024 léyìí tó sì gba owó agbẹjọ́rò rẹ̀ Adéọlá Adédípẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ìròyìn tí wọ́n gbé síta ọ̀hún látojú òpó ẹ̀rọ ìtàkùn ti ojú òpó ẹ̀rọ ayélujára EFCC àti ti X wọn ni ó ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti pe òun ní jẹgúdújẹrá o àti wípé aláfọwọ́ra tí ó sì jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún ó ba orúkọ jẹ́ nílé àti lóko nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Kekemeke òun ló sọ wípé ìròyìn tí wọ́n gbé síta ọ̀hún léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ kà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó líkì mọ́ Agúnlóyè fún ìbàlórúkọjẹ́ àti wípé kò sí ibi tí àjọ EFCC tí wọ́n ti gbé arákùnrin lọ sí ilé ẹjọ́ lórí jìbìtì àti ìpàṣípàyọ ni bílíọ̀nù mẹ́fà owó ilẹ̀ òkèrè bí wọ́n ṣe wá dárúkọ Agúnlóyè ọ̀hún ló jọ ní lójú àdájọ́ ọ̀hún wá sọ wípé ẹni tí ó jẹ́ ẹlẹ́rìí àjọ EFCC ni ẹni tó jẹ́ abẹ́ṣẹ̀káwọ́ kọmíṣánná ọlọ́pàá Umar Babangida ṣáájú ló sẹ́ wípé òun kò mọ nǹkan kan nípa ìròyìn tí wọ́n gbé síta ọ̀hún ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ló wá tún faramọ́ lásìkò ìgbà tí ẹjọ́ ọ̀hún tí ó ń lọ léyìí tí ó fi sọ wípé ìròyìn ọ̀hún ló wá láti ẹ̀ka ti ìròyìn ní iléeṣẹ́ àjọ EFCC bẹ́ẹ̀ ni ó tẹ̀síwájú tó sọ wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn Punch Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ kàyúkù ń bẹ́.
1: Leadership you can trust, a voice that unites, a vision that delivers. This is the moment for Unity Government College or Yaikiti alumni for progress, purpose and people-centered leadership. Introducing Omoba Dapo Babalola, PhD, the best fit for the job with proven capacity, who has served and delivered as PRO, Zonal Coordinator and continues to stand strong for alumni progress. DBB is committed to infrastructural capacity development, empowering members and building a stronger alumni foundation. Adari rere ti yo gbajumo eto abo to ye koro ti yo si pese ayika to rorun fun idagbasoke alailegbe lawujo wa be ni yo tun gbajumo fifowo sowo po pelu eka ijoba ati aladani lati silekun opolopo mudumudun fawon omo egbe nitori na dibo fun iriri ti ko legbe dibo fun ikuju osuwon dibo re fun omo oba dapo babalola dbb fun ipo are apapo national president egbe akeko jade le Unity Government College Oyeikiti Omoba Dapo ni o brought to you by Class of 1992 Pride in Excellence.
2: O ti dé tígbọ́ ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn àti igbó ọba pé àwọn kan ń gé ọparun lọ́nà àìtọ́ káàkiri ìpínlẹ̀ yìí láìsí tẹ̀lé òfin. Èèwọ̀ ni láti gé ọparun láì gbàṣẹ tàbí gbọ̀ǹtẹ̀ lọ́wọ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn àti igbó ọba nípínlẹ̀ Ondo. Ìjọba ti kóro ojú sí irúfẹ́ àwọn èèyàn tó bá ń wu irú ìwà yìí kí wọ́n tètè lọ tọwọ́ ọmọ wọn bá sọ. Ẹnikẹ́ni tó bá fẹ́ sòwò ọparun tàbí ta ọparun gbọ́dọ̀ lọ gba ìyọ̀ǹda àti àṣẹ lọ́wọ́ iléeṣẹ́ ọ̀gbìn àti igbó ọba kó tó lè wọ igbó gé ọparun. Bí bẹ́ẹ̀ kọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá wọ igbó ọba lọ gé ọparun láì gbàṣẹ ti tàpá sí òfin tí ó sì fi mú kẹ́rukú ata òfin. Ìgbọràn sàn ju ẹbọ ríru lọ. Ẹ jẹ́ ká tẹ̀lé òfin lórí wíwọ igbó ọba láti lọ gé ọparun ká má baà ṣe lùfin ìjọba. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Kọmíṣánná fọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn àti igbó ọba nípínlẹ̀ yìí Ọ̀nàrẹ́bù Ẹnjìnìá Lẹ́yẹ Akínọlá.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé. jọwọ e duro na jare
5: ah ilo sele
4: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nkan ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
6: eh ni tuto
4: ka sa so pe o ti ra won abi
6: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
7: e won lo tun je cdk e bayi
6: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
6: ah ah lati osu to koja ni mo ti ra won
4: oluse agunta eso wa po
6: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
8: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
9: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ́ ìgbé ayé ìrọ̀rùn.

ọdún. Mínísà fúnrọ̀ àbò ní orílẹ̀-èdè yìí ajagun wẹ́ẹ̀bọ̀n ti General Mustapha Musa òun ló ti pa láṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n gbẹ̀mí o kí wọ́n rán àwọn kọ̀nà sí lọ́rùn ọ̀sán gangan àti àwọn aṣèrùbàlú ní kété tí wọ́n bá ti kó wọn lọ wípé kán lọ dojú orúkọ wọn o bẹ́ẹ̀ ló lu agogo ìkìlọ̀ wípé iṣẹ́kíṣẹ́ tí wọ́n bá ti lọ ṣe tán sì kó wọn lọ láti lọ kojú àwọn kọ̀nà sí ti ń lage sàré ìdáná náà inú òwúrọ̀ dúró láti máa gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni kí wọ́n tó gbé ìgbésẹ̀ kan tó dáná ìbọn yá àwọn aṣèrùbàlú náà o Musa òun ló pa àṣẹ yìí lánàá ọjọ́rùú ní ìpínlẹ̀ Sokoto nígbà tí ó ń ṣiṣọ́ lójú àwọn ọkọ̀ tí ó jẹ́ ti àwọn ọmọ ológun 182 àti àwọn irinṣẹ́ tó jẹ́ ti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí owó rẹ̀ tó 17.3 billion àti 100,000 léyìí tó sì jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Sokoto òun ló rà láti ró ètò ààbò lágbára káàkiri ìlú àti gbogbo ìpínlẹ̀ ọ̀hún ó ní tí wọ́n bá ti lè pè yín pé ẹ lọ síbi báyẹn lọ dojú orúkọ àwọn agbésùnmọ̀mí àwọn aṣẹ̀rùbàlú àti àwọn alákatakiti ẹ mọ́ dúró de àṣẹ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni pé kẹ́ ẹ yìnbọn kó tó di pé ẹ dáná ìbọn yá àwọn kọ̀nà sí náà àti àwọn aṣẹ̀rùbàlú ọ̀hún o ó ní òun sọ èyí ní gbangba ó sì ń ké tan sínú ẹ̀rọ agbagbe kó lè yé kó wá kí ó sì lè jẹ́ gbangba wálíà fún gbogbo èèyàn wípé ẹ má ṣe tẹ̀tì wípé ẹ ò ní yìnbọn ẹ ní ṣe kúpa àwọn kọ̀nà sí àbí àwọn aṣẹ̀rùbàlú náà lórúkọ wípé ẹ ń dúró de kẹ́nìkan pa aláṣẹ fún yín pé ẹ yìnbọn kẹ́ ẹ tó yìnbọn ó ní nítorí ìdí èyí ẹ gbúdọ̀ sá fún àwọn kọ̀nà sí mọ́ o Musa ló sọ bẹ́ẹ̀ fún àwọn ológun ọ̀hún bẹ́ẹ̀ ló sọ pé ohun tó ṣe pàtàkì tí òun sì fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ni lórí àwọn irinṣẹ́ tuntun léyìí tó jẹ́ ti ètò ààbò tí wọ́n ṣẹ̀ ràyè ó ní ó ṣe pàtàkì o fún wọn láti rí dájú pé wọ́n lo àwọn irinṣẹ́ ọ̀hún ní ọ̀nà tí ó yẹ kí wọ́n gbà lò ó àti wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà ni àwọn irinṣẹ́ ọ̀hún o nítorí náà kìí ṣe wípé kí irinṣẹ́ tún bẹ lọ́wọ́ wọn kán máa sọ pé wọ́n dúró de àṣẹ kó tó di pé wọ́n lò ó láti ṣe ikú pa àwọn kọ̀nà sí tí àwọn náà tí wọ́n tiẹ̀ fi ọ̀nà ọ̀run ẹnikẹ́ni wò ó ní òun wá ké sí gbogbo yín o òun sì ń gún yín ní kẹ́sẹ́ báyìí wípé ẹ gbúdọ̀ lo irinṣẹ́ yìí dáadáa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kẹ́ ẹ lò ó tó sì jẹ́ wípé ní ẹ̀yìn ọdún kan wọ́n padà wá láti wá ṣe àbẹ̀wò àwọn irinṣẹ́ náà àti àwọn iṣẹ́ tẹ́ ẹ ti fi ṣe ni arákùnrin ọ̀hún òun ló sọ tẹ́ ẹ bá fẹ́ kàyókù inú ìwé ìròyìn daily post àtọ̀pẹ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí lẹ́ẹ̀tì rí i. gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń kúkú lọ ọjà yẹn wá sórí ètò àdúpẹ́ lọ́wọ́ yín olóòtú ètò yìí olóòtú àgbà ẹ ṣeun ṣeun àti àwọn tó wà nígbọnú bí ètò ìbò ṣe ń wá sí afẹ́fẹ́ àdúpẹ́ ẹmujú ẹ̀rọ ti ń bẹ lóde kejì lọ́run tó ti ń ṣe takuntakun látàárọ̀ o ṣeun ṣeun òkú iṣẹ́ kò nílẹ̀ láṣẹ elédùà jẹ́ ọ̀la látúnjọ máa fi àti àánú pàdé lórí ètò yín ètò wa búrò níkan yín kò ní kan àwa náà níbí o ló kọ ẹnì kejì mi bí ọdún ìlọ̀rí aládé alẹ́lẹ̀ léyìí tí màmá ìbímọ lóru mọ́jú abára wa yọ̀ ìjọ títí di ọ̀la àwọn kọ́ olúkàdé ló kọ tẹ́mi ìjà kíwéèdè fàlẹ̀gàn ní baba tó bí mi lọ́mọ ẹni tí yẹn èkìtì ń golden city náà bí mi síbẹ̀ náà mo dàgbà sí bí ọdún ya kárí ilé ilé là ń lọ àgbẹ̀ kan ò roko roko roko roko kó gbàgbé ilé ó yá ọbẹ̀ gbé mi abẹ́ ọ̀pẹ àánú yá lẹ́rìí jiyàn èkìtì.

0: dúpẹ́ ẹkú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi ẹ bá mi káwọn tó ń gbọ́ wa ńlé.
1: A kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yìn ara ilé a kú ọjọ́ méjì mẹ́ta orúkọ mi ni olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
0: Ẹ ṣeun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí kí ni ti ẹni fún àwọn tó ń gbọ́ wa báyìí.
1: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìlú gbogbo pé iléèwé Cedar Seductional Consult a ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa ń bì báyìí tí ọmọ bá fẹ́ lọ.
0: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí.
1: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
0: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbè níbo ni ilé ìwé yìí sì wà. Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀.
1: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé ìwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé ìwé wa kò gún pa rárá o. Akínní àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí a fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá a kì ń fi owó iléèwé àti owó stẹ́ẹ̀ a kì fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
0: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní yunifásitì ní country 4 ní Europe. Adẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree adẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí so wọn ò fi ní anybody lára nípele nípele bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn ìwọ fúnra rẹ wàá máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún nítorí ẹ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí iléèwé 4 ní country 4 ní Europe country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Àwọn tó bá fẹ́ kópa kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí.
1: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedar Seductional Consult ibẹ̀ láti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country mẹ́rẹ̀ẹ̀rin ní Europe tàbí ní UK yìí.
0: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè tàbí kejì.
1: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794.
0: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́.
1: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún. Àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn jẹ́ ká lo àǹfààní yìí. Àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ tó bá ní ìfẹ́ láti lọ gbogbo ẹ̀ ló wà. Ẹ jẹ́ ká make use of this opportunity tó wà ńlẹ̀ láti lè tètè lo torí àtúmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ ní àwọn ọdún tó ń bọ̀ níwájú.
0: Tó wọ́n ní kì í dùn kó pọ̀ sókè báyìí lọ bí oge títí ìgbà míì mú kí yín ire o.

0: agbọni. Adaba 88.9 FM. Atunti fufere.
1: Adaba yo.
2: Ebinla Radio. Ajo nsise po bayi na ni 102.3 FM ohun lohun. Fresh FM na won wa pelu wa 106.9 FM. Baka na ni Adami Mogo FM ni Ido Ekiti iyen 107.7. Baka na ni Adaba FM 88.9 pelu Voice FM 89.9 ati Our People's FM 104.1. So, ekulele kan si bi odun adeyanju nkin awiye odua.
3: It's great to be back today on Ekiti Today. Ekiti Loni, Ekiti Today, Ekiti Loni is a platform where we X-ray and of course bring you up to speed about government developments, measures, policies in Ekiti State. We do this to ensure that no one is left behind in the progress and success stories of Ekiti State. Here we engage key stakeholders, senior government officials, to help us make sense of government initiatives, particularly under the Governor Biodun Abayomi Oyebanji's administration. And of course, much later, we also ensure that our listeners out there can have their say on the subject matter on the show. But don't forget, you can get to listen to us on about 11 radio stations, first of which is 91.5 FM BSES here in Ado Ekiti, 90.5 FM, that's Midas Radio in Ado Ekiti as well, 92.7 FM, New Cruise FM in Ikere Ekiti, 95.1 FM, Ayoba Radio in Ado Ekiti, 100.5 FM, Progress FM in Ado Ekiti, 102.3 FM, Ebinla Radio in Ado Ekiti, 106.9 FM, Fresh FM also in Ado Ekiti, and we have 107.7 FM, Adami Mogo FM in Ado Ekiti, 88.9 FM, Adaba FM in Akure, 89.9 FM, or Voice FM in Ado Ekiti, and the last but not the least, 104.1 FM, that People's FM also in Ado Ekiti. Let's also remind you that this program is being sponsored by the Ministry of Information under the leadership of Right Honorable Taiwo Olatubosun, that the Honorable Commissioner for Information in Ekiti. Welcome once again on this week's edition of Ekiti Today, Ekiti Loni, where we shall be taking a look at new developments in the transport sector in Ekiti State. Before we get into the heat of the matter today, my name is Ayo. Ayo, welcoming you once again.
2: Bi oro se jere, bi isu se ku, bi ope se be. Boko bajina, ila oko, alejo mi ti wa nbi. Gẹ́gẹ́ bí a ti ń polongo bá tún ṣe polongo níbẹ̀rẹ̀ ètò yìí ọ̀rọ̀ nípa ìgbòkègbodò ọkọ̀ kálàáfíà lè jọba Lẹ́kìtì pàápàá lójú pópó kó má sì kọ́nu-kọ́họ láàrin awakọ̀ àti èrò láàrin awakọ̀ sáwakọ̀ kálàáfíà wà láàrin ẹgbẹ́ awakọ̀ kan ẹgbẹ́ awakọ̀ kejì gbogbo ẹ̀ náà láti ń rí tinú wa dẹ̀ ń dùn ta ń fògó fọlọ́run ẹ ti máa gbọ́ ìkéde àti ìpolongo pé àbò ṣe pàtàkì ǹjẹ́ kí ni ìgbésẹ̀ àwọn àjọ iléeṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ láti mú ìrọ̀rùn ìgbọ́ra ẹniyé ìwọlẹ̀ fínífíní láàrin àwọn tó ń fi ọ̀kadà àti kẹ̀kẹ́ márúwá tí wọ́n fi ń ṣòwò ní ìpínlẹ̀ Èkìtì yálà ó wá dáni ni o ìwọ fúnra ẹ ló ń gún ìwọ fúnra ẹ ló ń lò ó kìí ṣe kọ̀máṣíà ìyẹn ni pé kìí ṣe pé bike ok ṣá ìwọ ò bá wọ ṣe yẹn tiẹ̀ ló ń ṣe fine maro wa e business e lo rara fi nse o kero fine lola commissioner e ma je ntu suja le koko ki le lo nse le e ka bo sa
1: e se olozu
2: won ma se ti da ko ya mo olohun ko yin ejire ara e se oku yin din yin lo e mo pe bo ba yin loye mo pe lo ko eh omo kerin de gbe bo
1: be ni ko si ronbe
2: ajo bi ewe
1: e se gan ni olupe abiodun e se gbe ku eku eto eku ojo meta
2: e se
1: oruko temi ni Kehinde Kolawole Ajobi Ewe ti o je oga fun ile ise ti igboke bodo oko ti a pe ni honorable commissioner for transportation Lekiti State eku ojo meta le kan si
2: e se
1: adupe lowo Olorun gege bi e se so lekan wipe fun alafia eto joba ni arin gbogbo egbe awako ni o iwo nti maruwa ni o iwo nti alalupupu ni o alafia ti o joba laarin gbogbo won ti a ba se akiyesi to aye pe aye atijo bi a se seto idibo bayi ti gomina oya mi gori alefa ohun ti a to ma kan lẹ́yìn ìgbà ni pé kí àwọn ẹgbẹ́ wọ̀nyí ẹgbẹ́ awakọ̀ ni bá ṣe ti return bá ṣe ti national ohun tó ma kan náà ni pé ká bẹ̀rẹ̀ sí wọ́nà bí a ṣe máa fi àdá ìbọn pé àwọn tó wà nbẹ̀ ó yá kúrò nbẹ̀ gbóréré tá a sì máa fi àdá lé ara wa káàkiri ẹni tí onísúnlé ṣùgbọ́n ẹ ká wò láti ìgbà tí àtúndìbò gómìnà tí gómìnà wọlé ẹ tún wò pé àlàáfíà yẹn náà ó pàtúnjọba ní àárín wọn gbogbo kan ló lọ ní ètò bí inú bí lẹ́sẹ̀ à ń ṣèpàdé lóòrèkóòrè à ń bára wa sọ̀rọ̀ tó lórí bá ti dára àwọn àtẹ̀lẹ́ náà ṣe kí ni a kù dára a rí pé ọ̀gá wa fún ara ẹ̀ àlàáfíà ènìyàn ni ẹni tó máa ń lépa àlàáfíà láwọn èèyàn sá sì rí pé àwa náà tá à ń tẹ̀lé wọlé ẹgbẹ́ awakọ̀ o wọlé alálòpupu o àwa náà gbúdọ̀ máa lépa àlàáfíà sì yẹn náà láàrí báyìí ní àárín gbogbo wa tẹ́ pé àlàáfíà ń ṣe kí ni ó jọba
2: káṣìyẹn
1: ní ení lẹ́yìn tí a bá gbé wá sẹ́yìn díẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ nígbà yẹn ní ìpínlẹ̀ Èkìtì tí àwọn èèyàn kan fi iṣẹ́ fi alùpùpù ọ̀kadà tó ń fi ṣiṣẹ́ láàbí
2: bíi kájá báàgì gbà
1: fàyẹ̀wé ìgbà yẹn ọ̀tẹ̀ ń pààyàn tí wọ́n á fi ó dẹ̀ rọrùn torí pé alùpùpù ó ló rọrùn jù láti fi sáré kúrò mi tí èèyàn bá ti dáràn
2: ọlọ́mọjà ní wàhálà bàbá mi
1: bá mi
2: bó làwọn boko haram ń lò
1: so ó rọrùn fún wọn dáadáa ibi tí ẹ sì ṣe pé ẹgbẹ́ mọ́tò tí mọ́tò tí ẹ ṣe kọmọ́ rìfáàsì ṣe gbogbo ilé alálùpùpù ń tiẹ̀ ó ti lọ
2: lẹ́ra fún gálọ́ọ̀bù ṣe nǹkan kan
1: kò sí yẹn so ìyẹn ni ló ṣẹlẹ̀ ń gbà yẹn àtìgbà yẹn láti ń wo ètò

0: chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: nínú ṣùgbọ́n fa ọ̀nà fún jẹ́ àyànfẹ́ wa ọ̀wọ́n
1: mi ṣe ṣe ṣe o ọmọ nípa ìjẹun ẹdun ọmọ aṣẹwà bí ìroro ọmọ afọwọ́ ṣe má bèrè tẹni aya ṣàbàgbòyè aya ipò ọ̀ràtà aya figi ìrókò ṣàga àwọn ọmọ rẹ pastor ruben dr john olúwa funṣọ mo yin olúwa àti olówó ẹ̀mí mọ́ àwọn ló ṣèdárò lẹ́yìn rẹ gbogbo ìdílé ayẹ ní ṣèdárò rẹ o àti ìdílé adànìkẹ́ máa sùn olùfẹ́ wa ọ̀wọ́n àwọn ọmọ

0: àṣekágbá
1: ìsìnkú èyíre a
0: veronica
1: ojú ọlágbé
0: ọdẹtọkù
1: ọmọ
0: ọmọ rege
1: abẹrẹ níjọ jimọ
0: níjọ kẹwàá
1: oṣù
0: ibi àti àgbẹ
1: òkúkọ ni
0: kúta ti ṣe nọsípítù lakọrá
1: asúnẹrẹ
0: lójúlé
1: èjìdínlógún
0: ọgbọn olúwàtúyì
1: lágbẹdẹjì mania lakọrá
0: níbi
1: kàtà ṣètò
0: kéko orin alẹ
1: ọlẹ gbàgbọ
0: ọgọ mẹrin
1: ìrọlẹ
0: láti délẹ gan
1: níjọ kọkànlá
0: oṣù
1: làgbé òkú èyíre a
0: ó dùdú òṣogbo
1: ó tẹ ọkà ilé sùn
0: àgọ méje
1: ọrọ kutukutu
0: lè tó sè dágbére
1: ìgbẹyìn
0: ayé lójọ
1: saint joseph
0: catholic church
1: èfọ ọṣun
0: láàgọ méjìlá ọsán
1: káàríyá wẹjẹ wẹ mú
0: ọdẹnú àgbẹ èdè
1: express
0: hall
1: ní kìlómítà wà
0: lamẹńkọ stadium
1: lùlù òṣogbo
0: adó bàbá
1: ọmọ ajọgẹdẹ sọjọ lùsù
0: ọgẹdẹ ladojẹ ìmọ bẹgẹdẹ àdónù
1: adógbólúlẹ àdómọ fáráyá
0: ẹ àwọn ọmọ
1: ó gbẹyìn
0: èyí olóríire ń lè yí o
1: engineer david
0: ọmọ rege
1: dr jide
0: ọdẹtọkù
1: mrs ọlàwádé
0: balọdún
1: ìlú amẹríkà
0: àtọlọmọkùnrin
1: ọbádàmé
0: ọdẹtọkù
1: títí dórí
0: ìyáàfin.

0: Ongbadun adava.
1: Ongbadun adava.
2: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́,
4: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
7: Ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
8: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653. 0916062653. Orúkọ ọmọ Nìjánu ọmọ. 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́,
4: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
9: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
10: Part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara solar tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni o ní 310,999 tún bẹ́ẹ̀. Tó máa gbá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó, promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fóònù ní 2 cameras. Ṣùgbọ́n just 32,999 naira. Fóònù ní camera kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí, ibi fíofíó láti bá igi ọ̀gán wó. Ibi ṣàkátà pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáà ta wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
0: ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o ma ma gba fans lo fe laptop to be latori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke soke ben ati awon brand new phone to be latori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
6: ah obe ma ni e
0: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe latori accessory phones de gbogbo e lo wa e ma bon ni pattern part lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be latori 27,999 si awon bi 30 something thousand 40 something thousand gbogbo e lo wa lodo wa iyan o tun wa ton si ibe o ani solar cctv cameras latori 25,999 awon solar cctv cameras single lens double lens triple lens four lens gbogbo e lo wa agbe solar ice block machine wa gbogbo package to ma lo battery ke to ma fi so bi ni bi 1,999,000 to ma ma se bi 50 blocks 80 blocks other blocks to lo orun directly ni the nepa lori awon solar systems wa ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira ti won le lo fi gbe laptop won ba fi de gbe fan won a tun wa ni to je pe tun ni bulb ko se pe mo n lo le iwe ko ni na won tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyen 150,000 naira a tun wa ni ile to je pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal part and part multipurpose multipurpose lori laptop lori solar lori phone
6: e je ki awon eyan mo ibi te kale si
0: a wa ni number 49 Obade Shida Road ni part and part complex a wa laarin Wema Bank Obade Shida ati yellow upstairs to nje rika beam to je former lako e ti ri wa me
6: ki lawon kan mi te tun ni bayi
0: photocopier machine printers freezers
6: o wa dabi 70s dabi clearance leko ni
0: e je yen nkan o gbogbo eni ti to relate mo solar materials latori controller latori ion to get solar to tun do nepa lati ori fluorescent light to mama lo ina kekere ele to wa yam lenu ju won lo foye bi ye gba meter ele me atun ni on da generator nigba to ye pe
6: to je pe owo ti o fi ra meter tabi ma no lori e tabi re po generator yo ju ilopo ilopo owo ti o fi ra solar
0: ele to wa je ba ma re pe ta ba tun wa lo ni freezer o wa o depend lori site freezer ye iyan to ba nlo freezer meji o le lo se ile ta gbe freezer kan e ri oni 1 million naira e ri oni 800,000 to ma gbe freezer yin even e ma ri oni 600,000 ta gbe freezer yin to ba dodo wa a o so fun yin better te ba ni isu pelu solar yin e le kan si wa a wa ba yin wo a mo awon ko to ye ke se a tun ma se swapping and se upgrading elomi ti le ra solar kan tele to wa nlo ti o gbe to ba pe wa a wo a o ba upgrade e a do wo kekere mo a fi gbe nla gbogbo ko ta nsoro yin atori laptop o atori solar atori phone even te ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin Wema Bank branch ati Rikabi Mouse o je yellow upstairs Obade Shida
6: to koni ju bayi lo fo ti akoko ye to mogun olupomi lo ko temi e se people
11: Awọn materi ni gboro lenu ojo meta yi. O be la bi ni isoro isara ina mo ni. Bo ba ji gbogbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese. Ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le. Ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo. Koda irorun su dede. O ore mo ti gbiyanju gbiyanju corona bayo je. Aye ohun ti e wa su mi.
12: Agbo yi ise lo se je lobe. Se wo gbo nipa babo oke ogun ni. Ogologo ade to n fi wi atego somo ara aye lore lori eyikeyi isoro to n jo omo eda lenu iwo na gbiyanju ko si babo oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 babo oke ogun agbalagba ode to n fi wi atego sewosan
13: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni babo oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemi Lane, opposite Oye Mekun Grammar School ni ilu Akure boyo fe bere nkaka bo fe bere oni mare ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 07 60 64 19 kini le se baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le se baba oke ogun se ohun na ni isoro to n ba waja ninu se ara wa ati to n ba waja ninu egugun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laro

0: 07064 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀ lẹlòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpo òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára, ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́ ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi, ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n. Wọ́n náà wá jàǹfààní ewé àti egbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064 60 64 19 07064 60 64 19. Àlàáfíà ara wo ní ibi fi abia.
1: Àwọn ọmọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná àmọ́ ni. Bí o bá jí gbogbo ara máa romí, iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi. Tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ará ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064 60 64 19 07064 60 64 19. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí, a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn, wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
0: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò ní ìmọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 64 19 07064 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
0: Ó ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun. to ba tun gbiyanju to dide le bayi to ba

0: ẹsẹ̀ lẹ́lẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹ̀ṣẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé ó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹ́ẹ́ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ kẹ́bẹ́ àtẹ̀gbọ̀ yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní ń yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní òye eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfààní ewé àtẹ̀gbọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfin kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lómi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
2: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.

0: Senai Adaban.
1: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́ wá
2: dúbì mi, ẹ̀rẹ̀ mi kalẹ̀, ọlọ́kọ́ mi yìí bá ti kiri, ṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ̀wò, ó ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ó ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà tiẹ̀ kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀.

0: Kaba Mixer, Rubiga, Ijawa Ijausi, always guiding.
1: Ijawa Ijausi,
2: always
1: guiding. Oni, onu kaya guide ara yin. Ogun ni kasa fu. Oya to kan ara ile. Abi bo ni.
2: Gbogbo awon ara ile ka so ni bi gbogbo te tin gbo wa ni osan toni.
1: Abi o.
2: Ati kale si ori eto ti osan ni.
1: Ati kale be.
2: Ati ko wa bi ati n ko wa ni ojo mejo mejo. Age ki n se bi eto ki n se bi eto kota.
1: Ehn.
2: Gbogbo ti ari ati faji ni.
1: Awa o ni danyanrin si lo gini no gari ti yin.
2: Do gari fun yin.
1: O lagbara.
2: Adawana
1: npe bi.
2: Etunu e si be.
1: E
2: ma wa yi kuro.
1: E ma lo gora yin.
2: Be
1: ma si n gbo ijawa ija o si n ko.
2: Always guide.
1: Ani ke guide ara yin daada. E gbọdọ guide ara yin ni.
2: Bẹẹni.
3: Wọ́n wá fẹ́ máa wá dàṣà fọmọ má tọ wò. Sọ òkú lákúnjẹ.
1: O ní n tẹ́yẹ tó máa bá wa dá sí lọ́sàn-án tò ní.
3: Lákúnjẹ tó bá yọ lọ ṣe ẹ máa ní ṣírí. Tó bá àtàkù gan kàṣálà ni.
1: Ẹ mọ̀ pé lábala lábala náà lè tò yìí.
2: Bẹ́ẹ̀ni.
1: Abala àkọ́kọ́ yẹn òun náà lẹ ti máa bá wa dá sí.
3: Sọ òkú lákúnjẹ.
1: Ó kú ọ̀rọ̀ tá a máa mú wá lọ́sàn-án òní. Abala lẹ́ẹ̀kejì yẹn òun gangan náà ni abala àyàn. Àyàn tó máa ti gọ̀ǹgọ̀ ọ máa ti bọ̀lù.
2: Tí ó sì dé dàrú.
1: Ee! Ògùn ẹran ó máa tún fọhùn. Àwọ̀ ẹran nu ó máa fọhùn bí ọmọ ènìyàn.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ wá máa ṣe kí ni ẹ máa tú ẹ máa sọ ohun tí àyàn tó máa tún fìlù yìí.
2: Kò sì ní dàrú.
1: Àbí o, kò ní dàrú bí ẹsẹ̀ kí ni náà. Tá a gbọ́dọ̀ sọ. Àyàn ti sọ pé òun ò ní jẹ́ àyàn dàlùrú lónìí. Bẹ́ẹ̀ni. Aṣíwájú àyàn nílò láwọn kì àjọ wà nílé agbára náà ni kò sí wàhálà.
3: Àwọn ọmọ bá
1: òkè.
3: Bá a ní à ń tọrọ.
1: Ibo la ń lọ lọ́sàn-án tòní. Ọ̀gbẹ́ni Joseph.
2: Ẹ mà ká san o. Ẹ dẹ̀ káàbọ̀ sí abala ohun tẹ́ máa bá wa dá sí.
1: Ẹ bá wa dá sí.
2: Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ wa dáadáa. Ohun tó ṣẹlẹ̀ láàrin tọkọ àti ìyàwó ni. Ọbẹ̀rẹ̀ yẹn ti máa ń fura sí ọkọ nítorí
1: wọ́n
2: pé ó dàbí pé ó ń dọwọ́ rú.
1: Ó ń dọwọ́ rú.
2: Pé ó ń yan àlè. Àkókò làmọ́ lẹ̀ bẹ́ẹ̀.
1: Àbí oúnjẹ nǹkan kan ta.
2: Ẹ̀ ó ti ń jẹ ẹ̀yìn abọ́.
1: Ok.
2: Ọwa ó ti wá pè nínú ọkọ ẹ̀ wípé.
1: Ó gbéjà kó lójú.
2: Ohun tí ọkọ mi ń ṣe léni léni. Mo gbúdọ̀ gbéjà kó lójú.
1: Káì.
2: Màá wá jẹ́ kó mọ̀ wípé mo mọ̀.
1: Káì.
2: Bó ṣe wá bínú nìyẹn ó ti bínú tán. Ó yarí ó fárígá. Bó ṣe kẹ́rù kúrò nìyẹn.
1: Lọ́ba kẹ́rù kú òun lé.
2: Ó ti wọ́ kẹ́rù kúrò wípé ọkọ̀ òun yàlè. Lẹ́yìn ọdún kan tó ti wọ́ kẹ́rù kúrò ó wá rí mọ̀ wípé ìgbé ayé tóun gbé yẹn. Kò fẹ́ balance títí.
1: Ìgbé ayé kọ̀ lọ́kọ.
2: Ìgbé ayé single mother pọ̀ kò fẹ́ balance lọ títí.
1: Káì.
2: Ọkọ ti wá gbé lòmírìn sílé. Lẹ́yìn ọdún kan.
1: Ṣùgbọ́n ó ti ń fẹ́ lòmíì.
2: Ó ti fẹ́ lòmíì.
1: Ó sì ń gbọ́ ibi tó wà pé.
2: Ó wá ń gbọ́ wípé ọkọ̀ òun máa ti fẹ́ ẹlòmíì.
1: Ṣùgbọ́n ẹni ẹni tí ń fẹ́ yẹn ò tí ì wálé.
2: Bẹ́ẹ̀ni.
1: Kò tí ì gbedélé.
2: Ẹ o.
1: Ọwọ́ a fẹ́ padà wá.
2: Ohun tó wá ṣẹlẹ̀ báyìí ni wípé. A fẹ́ bi ní ìbéèrè kọ̀ọ̀kan bá wa dá sí ni wípé. Nọmba wà ní wípé ṣé kì í ṣe pé ohun tó ṣe yẹn. Òun ló yí òun ló fi àyè sílẹ̀ fún ọkọ.
1: Fún ọkọ ẹ̀.
2: Wípé kọ́ lọ gbé lòmíràn.
1: Kọ́ lọ mọ gbẹ̀yàn mi ta.
2: Ó ti wá lọ báyìí ó ti wá padà wá ń bẹ ọkọ báyìí wípé kóun ó padà wá.
1: Ọkọ wa ló wọn yàn lìsẹ́.
2: Ọkọ wa ní láéláé pé ní ilé àwọn o.
1: Èèyàn bá ti jáde.
2: Pé tíyàn bá bínú kérò jáde.
1: Bá tán.
2: Ẹ jọ.
1: Kéde kó ṣe.
2: Báwo ni káwá ṣe wá ṣe o.
1: Ọtán báyìí o.
2: Ẹ bá wa dá sí.
1: Ṣúgà jà. 08162549991. 08162549991. Ẹ gbọ́.
3: Wọ́n ní kò lè yẹ oyìnbó kò
1: yẹ. Kéde kó ṣe báyìí.
3: Wọ́n ní tí kò ní.
1: Kéde kéyàwó ṣe. Ọkọ náà ti wá yarí báyìí.
2: Ó yarí o.
3: Ṣùgbọ́n má bàa jíròrò
1: ṣe. Ó lòun ló fòun láàyè báyìí nígbà tó ti kó kúrò nílé.
2: Bẹ́ẹ̀ni.
1: Lòun fi ń wò pé òun ọ̀sálẹ̀.
2: Òun ọ̀sálẹ̀ dá máa
1: dá sí. Bàbá ọ̀sálẹ̀ máa dá dúró.
2: Bẹ́ẹ̀ni.
1: Òun náà ọ̀sá bọ́ gbòòrò. Ìyàwó wa sọ wípé ṣe bóun sọ gbà náà pé ń yàlè. Ẹ káàsán o.
4: Orúkọ mi ni Wòlíì David Solomon.
2: Bàbá Wòlíì.
4: Ẹ̀mí ń bẹ láti ilé ọkà kókó.
1: Ọyà gbọ́yìn.
4: Ṣé ẹ rí kó máa lo dàrẹ́tì ní ọkọ yẹn gbọ́dọ̀ gbá.
1: Káì.
4: Ohun tó ṣe. Tó fi kẹ́rù jáde yẹn. Ṣé mo pé ọ̀rẹ́ dàbí òwe àgbà ni pé ẹni tó pa ọ̀ràn nínú ilé. Ó sá lọ sí oko. Ìyá ọ̀ràn tó pa. Ó dúró sí léde.
1: Ó dúró léde.
4: Ohun tó mú tó fi kúrò lé ọkọ kí ni rizì. Ìbúba fún ìforítì mi ìgbà tó wá lọ ẹ̀ta. Wárí pé ìta tó òun lọ yẹ pé kò sọ̀nà níbẹ̀. Ó ṣèfẹ́ wá padà. Olagbara. Baba e ma ku se
1: e
4: seun
1: o to ba ti
4: emi
2: asiri
4: oku ore ni e to lati se nkan to wu
1: to
4: si to ju wa bere ibi o kun de fe o bi fe o meta e wa la buru du gari kan jadi ku di e ji o to se emi
1: sai
4: mo
1: kai
4: lo be
1: e ni bebe Otan Oda Eshiu 0816251991 Hello Eka son
4: Ema ka sa sa
1: Eshiu
4: Ekuritu
1: Ema Eshiu
4: Abimbona Folabi Bullets Latiore
1: Latiore Oya ngbo yin
4: Ah le so Tokoya to so ma leo Eta pe ru ni ta ti mo jomo oko ni. Odun kan ye gan ti pe ju.
2: Omo oko na le mi na.
4: O bi kan jade la ni odun kan. O ba ni jade ba o ba ni kan jade la ni mi fa gan. A ka ba ni first.
1: E lo mi wole. Kai.
4: Ah, ka ka ba ni first tan garun. Kan ka ni first.
1: O lagbara.
4: O ti jade pe o jade to ba jade ba pam o ti wole.
1: Oka.
4: Oko re to ba gba pada. O ma le ni ki so mo oko.
1: O tan oda. Eseun Oh lagbara bayi
2: o gayata
1: o ti wa bebe o ti realize mistake e
2: na Babaji roro o ni nobody above mistake
1: Abi na Hello Hello e ka san o
5: Hello
1: Hello e ka san o
5: Yes
1: sir Oko yin be ti pe wa Hello eh Hello e ka san o
5: E ka san sa
1: Oko yin be ti pe wa
5: Ya fin bala titun lati wa ro
2: ka. O ya nda mi obirin lo pe wa.
5: Ejo.
1: Mm.
5: Mo eh ni si oro so lagbara e.
1: Ami ami ami ami.
5: Se ri obirin yen.
1: Mm.
5: E so pe iwaju ile ati eyin ile.
1: Mm.
5: E kezira loju.
1: Mm.
5: Mo je pe emi ni iya oko.
1: Eh.
5: O bi oko e.
1: Eh.
5: Mo si to ti fi owo ara e keru jade.
1: Mm.
5: O gbadọ ki omo mi ka ro ju ri.
1: Olorun oba tan.
5: Tori oye aya to ti gun yen. Oye wahala yen gan lo ti wa lori e.
1: Ah.
5: Okunrin yen se fe ma tole aye ijo bayi.
1: Eh.
5: Lo to wa fe si ese to ka ni.
1: O tan pada bo kai.
5: E so pe ko gbe eru e. O gbe pada lo ba eleru.
1: Ah. O tan.
5: Okunrin yen ko lo leru.
1: O tan.
5: Ti wo mo da yen.
1: Eh.
5: O ma ba ka ke.
1: O tan.
2: O ma de.
5: Kini? O ti le mo wa obirin ju.
1: Mm.
5: Nisi pelu oro si wu mo da iya ta la nse kakiri.
1: Mm.
5: E ma so pe oro mi po. Se ri awa obirin. Akogba to gba ka ni wa.
1: Mm. Eyin le ko, eyin le tutu ka.
5: Yes.
2: Obirin lo tun soro ba e.
5: O ti ri pe aye okunrin yen tin da nbo ba e ni.
1: Mm. Mm.
5: Be okunrin to ba ti wa ti o ki nyale e wo bi ile aye e se ma ri oye obirin to ba ti gbe ayale oye wahala yen lo ma ni nile aye
1: otan e seun e seun
2: e se
1: a ti mu nkan ta fe mu nbe
2: e se popo popo
1: e seun e se adupe
0: agaga
1: 0816251991 e ja wo enikan si labala yi
0: sele bi ni gan bayi
1: hello hello e ka san o
6: E ka san.
1: O ko yin be tin pe wa. O ya ngbo eh. Obirin na de ni o. Bo ti ja.
0: Aje do yo na ko ja.
1: E le ka san.
4: E ka san.
1: E seun o.
4: Comrade Olu Isijola. Lati owo.
1: O ya ngbo yin.
4: Keri mi to ba je ka si atunse.
1: Eh.
4: E je ka si atunse.
1: All right.
4: Ka ma ba di eni ye pere lu da won yo.
1: Hmm.
4: Oro single mother. O ti di wahala e je ko se afise bi to ba e ko se afise
1: hmm
4: comrade Luis de la lata wa e ka kan
1: e seun e se adupe
0: ko mo wa ni pa die ko
7: ẹgbọ́nà ṣómi dání.
1: Ọyẹ́ ẹja dókè lọ́hún tá a bá wá padà dé àyàn ti wà nílé agbára à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
8: Gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
9: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogo bile tawon ko ri bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo tinu rara o kawo eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo ko ri agbadu Fi si ma sise akori lodun lolufere iwe atebo la fi pelu re ajo nafdaki fun te gba

0: ẹni tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamijọ káàkiri ibi tí ẹ wà. Báà jẹ́ ìpínlẹ̀ Ondo tá a wà yìí ni, ìpínlẹ̀ Ọ̀ṣun ni, ìpínlẹ̀ Èkìtì ni, ìpínlẹ̀ Kogi ni, kódà ìpínlẹ̀ Edo ni. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ láǹfààní àti pè.
1: Ẹ máa pè sí 091-60-62-6253.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 091-60-62-6253.
0: Ọyá àyàn, wọ́n lọ́ mọ̀ bílẹ̀. Ibo la ń lọ lọ́sàn-án tòní.

0: ayọ̀ rè é fún gbogbo àwọn òbí tó pòǹgbẹ àǹfààní ti ṣí sílẹ̀ ilé ìwé Impact International School ṣe ń gbà àwọn ọmọ wọlé sí sáà ìkẹ́kọ̀ọ́ fún ọdún 2026 sí ọdún 2027 à ń gbà àwọn ọmọ wọlé sí nursery primary JSS1 SS1 nílé ìwé Impact International School à ń tọ́ ọmọ lọ́nà ìgbàlódé fún ọpọlọ tó yẹ kóró láti darí níbikíbi tí wọ́n bá bára wọn bẹ́ẹ̀ náà ni àyíká wa rẹwà fún ìkẹ́kọ̀ọ́ a ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́pọlọ pípẹ́ pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé láti kọ́ ọmọ yín lọ́nà tó gbayì à ń kọ́ ọmọ ní ICT pẹ̀lú àwọn eré ọpọlọ tó mú ọpọlọ ọmọ yín jí pẹ́pẹ́ láti ilé ìkẹ́kọ̀ọ́ eré ọmọdé títí tó fi dé ìkẹ́kọ̀ọ́ primary àti secondary school fún àwọn ọlọ́pọlọ pípẹ́ ọjọ́ fún ìdánwò ìgbàmọ̀wọlé ti wà ní àrọ́wọ́ tó wà o ìlànà ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún ẹni tó bá ṣe pò kíní ìyẹn 100% nínú owó iléèwé tí ó san ẹni tó bá ṣe pò kejì máa san
1: 75%
0: ẹni tó bá ṣe pò kẹta máa san ìdajì owó iléèwé ìyẹn 50%
1: fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 09095256260
0: Impact International School Raising Angels Beacon of Excellence

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyín láwùjọ ìdí nìyẹn tí ilé iṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí ilé iṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní iye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rẹ̀ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa ma lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kíski ni ẹ máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidis lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti ta testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa ma dán tó máa ma wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀ lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kí fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kó òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé ó dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tó yẹ pé you can buy our product you can trust it for longevity. A dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan. We care about your skin, we care about safety, we care about the environment, we care about everything that concerns your skin. So be rest assured ipe top touch natural skin care product is safe, is effective, that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísunbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró off Mẹran Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we will call a máa sọ fún yín níbi tálágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with. Kò ṣe kókó wọ ibìkan kọ́ máa wò pé ta ló dé àmọ́ kó wọ ibìkan kíski ni ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch.

àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe panda paracetamol.

0: Peter, nourishing minds, sharing happiness for 50 years.
1: Ṣé ń gbádùn àdàbà?
2: Mò ń gbádùn àdàbà.
1: Mò ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.
1: Mò ń gbádùn àdàbà.
2: Gbogbo wa là ń gbádùn àdàbà.
3: Ǹjẹ́ o ti ń pọ̀ǹgbẹ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní agbára, ọ̀rọ̀ Ọlọ́run tí ń sán àrà, èyí tí ń pa igi kédàrì ya, pàdé Prophet Dr. Tunde Fayeun ti ìjọ Godly Hephzibah Beulah Global Ministry behind Comprehensive Health Center, Ìsàkúnmí, Ìkàrẹ́ Àkókò, lórí àdàbà. 88.9 FM, lọ́jọ́jọ́ Thursday, láago márùn-ún ìrọ̀lẹ́, pé 08062436989, 08062436989, Jésù ni Olúwa.
4: Ogo ni fún bàbá àti fọ́mọ àti fọ́lọ́rẹ̀ mi máa ayé ayé ọlọ́run àìkú agbé ọ̀gá gba ọpẹ wa.
5: Àmì.
4: Ohun láti ènìyàn lè ṣe tó ń ṣe fún ibi ńlá tó bẹ̀rẹ̀, ìpele gíga, ìpele ògo, fún májẹ̀mọ́ ẹ̀rí tuntun tó fọ̀ lóṣù gba ọpẹ wa.
5: Àmì.
4: Nítorí pé ìwọ ló fún wa ní kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ náà la fi ṣílẹ̀kùn. Ìwọ lọba tó lànà, ọ̀nà tó làlà ń tọ̀. Ìwọ lọba tó pèrè jáde, eré tó pè fún wa náà ló gbé wa ró di wákàtí, gba ọpẹ wa.
5: Àmì.
4: Àdúpẹ́ torí pé òjá sọ wípé ó mọ̀ ṣe ó ti kọjá lọ. Òjá yé sọ wípé àwọn eléyìídá àárín wọn mọ́. Àánú la rí gbà o, ògo ńlá ni forúkọ mímọ̀ rẹ. Nítorí ọ̀run ṣí, májẹ̀mú tuntun sọ̀rọ̀, ìlérí sọ̀rọ̀, ẹwà rẹ bú jáde, ohun tuntun dẹ̀ tẹ̀lé, gba ọpẹ wa.
5: Àmì.
4: Bí ò sí wọ kí làwa ìbá wí. Bí ò sí wọ kí làwa ìbá sọ. Ìdí rẹ̀ tá a fi fògo fórúkọ mímọ̀ rẹ̀, bá ọpẹ́ wa.
5: Àmì.
4: Ọlọ́run tó tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ, gbá ẹ̀yin wa.
5: Àmì.
4: Àánú láyé wa béèrè fún. Àánú ni iṣẹ́ wa béèrè fún. Àánú ni ìpè wa béèrè fún. Ọlọ́run àánú, ó yẹ ṣàánú fún wa.
5: Àmì.
4: Ẹlẹ́dàá ọ̀rọ̀ bá wa sọ.
5: Àmì.
4: Ènìyàn ò lè sọ, alágbára ayé kan ò lè wí. Àmọ́ bó bá fúnyàn ní okun, á dàbí ẹni tó mọ̀ ṣe, ó yá fún wa ní okun.
5: Àmì.
4: Fún wa ní ọ̀rọ̀ sọ.
5: Àmì.
4: Fún wa ní okun.
5: Àmì.
4: Fún wa ní ọ̀rọ̀ sọ.
5: Àmì.
4: Fún wa ní okun.
5: Àmì.
4: Fún wa ní ọ̀rọ̀ náà sọ.
5: Àmì.
4: Ilé tó wù ọ̀nà lọ́wọ́lọ́wọ́, ogun kó máa ṣá níbẹ̀.
5: Àmì. Jésù.
4: Yé, ayé tó wù ọ̀nà lọ́wọ́lọ́wọ́, ìdè kó máa já níbẹ̀.
5: Àmì.
4: Ẹbí tó wù ọ̀nà lọ́wọ́lọ́wọ́, ó yá àjàgà kó máa bọ́ níbẹ̀.
5: Àmì.
4: Bàbá, gba iṣẹ́ rẹ ṣe.
5: Àmì.
4: Yes, gba iṣẹ́ rẹ ṣe.
5: Àmì.
4: Olórogún, gba iṣẹ́ rẹ ṣe.
5: Àmì.
4: Járíọ.
5: Àmì.
4: Járíọ.
5: Àmì.
4: Járíọ.
5: Àmì.
4: Járíọ.
5: Àmì.
4: Olúwa jáyọ.
5: Àmì.
4: Dá wa lóhùn.
5: Àmì.
4: Ká lè yìn ọ́.
5: Àmì.
4: Mo ṣe kó gbọ́.
5: Mo ṣe.
4: Jésù Olúwa wa.
5: Àmì.
4: Gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run, mo kí yín ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yé. Iṣẹ́ ìránṣẹ́ yìí wáyé láti Godly Hephzibah Beulah Global Ministry ti olú ìjọ wa kalẹ̀ sí ẹ̀yìn Comprehensive Health Center ní Ìsàkúnmí ní Ìkàrẹ́ Àkókò. Orúkọ tèmi ni Prophet Dr. Tunde Fayeun. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run, ohun tí a rán mi sí yín kìí ṣe ohun tó jìnnà, ó dá lórí àjọ̀dún. Èyí tí àjọ̀dún obìnrere tí ó fẹ́ wáyé ní ẹ̀ka ìjọwa ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí ní Àkùngbá ní opposite Clemro filling station, opposite ẹ̀ ẹ̀ ti rí ṣọ́ọ̀ṣì oníbẹ̀. Ẹ gbọ́ mi bàbá, ẹ gbọ́ mi màmá, ìwọ lápè sí ìpàdé yìí. Torí tiẹ̀ gangan ni àjọ̀dún láyé ṣe ń wáyé, ó ní bó ló ṣe kàn ó kẹ́ ẹ̀. Nítorí pé àjọ̀dún ìtura lolúwa pé, èmi sì mọ̀ wípé ayé rẹ nílò ìtura, mo mọ̀ wípé àyànmọ́ rẹ nílò ìtura, mo mọ̀ wípé iṣẹ́ rẹ nílò ìtura. Kódà màmá bó ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, gbogbo òwò tó ń ṣe ó nílò ìtura, nítorí pé ogun agbára káká yìí náà tó dópin. Ogun agbára káká yìí tó dópin, ogun ká máa fi ọ̀tún di òsì mú, ká máa fi àǹkàrà lẹ léèṣì, ẹ gbọ́ mi dáadáa sà, ká máa ṣiṣẹ́ bí aláìṣe, ká máa ṣòwò bí aláìbojú òwò, kọ́mọdé èèyàn kọ́ níṣẹ́ sì tún máa bùyàn lóúnjẹ jẹ. Ẹ gbọ́ mi sà, kí ilé ọláwá di ilé ahoro. Ẹ mọ̀ wípé ìnira ní jẹ́ bẹ́ẹ̀, ayé rẹ nílò ìtura. Bàbá, ìṣẹ̀dá rẹ nílò ìtura. Bógún bá sì dúró tí ènìyàn kìí ní ìtura, orin ogun ni ó máa kọ. Nítorí wípé kíni, ènìyàn kan ò lè máa kọrin ogun níbi ìgbéyàwó, ogun to do ti yan ohun lo so teyan mo ko lorin baba bi eniyan o ba ti bori ogun ke kore isegun eni ti o si segun ke ni kogun ai ni kogun re lo tumo si wi pe ogun o ti tan be si re aye re to gba itura nigba ti oda ba da ara mo ni ile nitori pe ile a mo horu gbogbo eniyan ma pariwo koriko ma duro da o eranko igbo a ma pariwo gbogbo eniyan to wa nile ala iya ma kigbe nitori pe kini ko si ojo bibeli wa so pe bi emi ba si orun ninu chronicle keji ori keje bare lati esere kejila o so gbolohun alagbara ko ni bi emi ba si orun ele to tumo si pe bi orun ba ti se ọ̀dá ti bẹ̀rẹ̀ bí ọ̀run bá ti ṣe ilẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gba ìnira bí ọ̀run bá ti ṣe wàhálà ti bẹ̀rẹ̀ kroniku kejì orí keje bí ọ̀run bá ti ṣe wàhálà ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ kẹtàlá bámikà kí ló sọ yes.
5: Bí mo bá
4: ṣe ọ̀run olúwa lè ṣe ọ̀run kára sì máa ń ní ènìyàn ẹ gbọ́ mi sà bí ọ̀run bá ṣe mọ́ yàn ara máa ń ní ìyàn ni o bí ọ̀run bá ṣe mọ̀yàn èèyàn máa ń fi agbára káká jogun ayé ni o bẹ́yìn ọ̀run bá ṣe mọ̀yàn bó ṣòwò kò ní mojútu ẹ̀ ẹ gbọ́ mi dáre ìbọn ọmọléèwé bọ́run bá ṣe mọ bó bá kàwé ẹ bèrè pé kí ni kà ni o nítorí pé òun gan ò ní lè sọ pé nǹkan báyìí ni mo kà bí ọ̀run bá ṣe mọ̀yàn ẹ̀dá kan lábẹ́ ọ̀run yìí ò lè sọ pé òun báyìí ni mo gbéṣe láti bẹ̀rẹ̀ ọdún bí ọ̀run bá ṣe mọ̀yàn bẹ́yìn bá ṣòwò kè é lákòjọ bó bá gbowó oṣù ẹ bèrè pé kí ló fi ṣe ánimọṣẹ àmọpọ ti san sálárì wa níjẹta owó oṣù tiẹ wá ń kọ ẹ mọ̀mọ́ sinmi ara yìí ọmọ kan ní jóòní ló sọ wípé òun gba bàbá òun professor ni bàbá ẹ ó lóun gba bàbá òun láàyè láti ná ìgbà mẹta nínú owó oṣù ẹ eléyìí tó kù ó lóun lòun ní bàbá sì jẹ professor kò sí kankan báyìí nínú ayé ẹ tó fàmì ẹ wípé ọgá yìí jẹ èèyàn lá nítorí pé kí ni ayé ṣe ọ̀run mọ́ bí ọlọ́run ṣe lè sí ọ̀run bẹ́ẹ̀ ni àní ayé lè sí ọ̀run ní ọjọ́ tí a ránṣẹ́ èsì àdúrà sí dánìẹ́lì balógun pásíà dá èsì rẹ̀ dúró ó ṣe ọ̀run mọ́ ara ni dánìẹ́lì lórí eékún dánìẹ́lì wà lórí eékún fún ọjọ́ mọ́kànlélógún a sì ti dá lóhùn ní ọjọ́ tó ti bẹ̀rẹ̀ àdúrà a máa ṣe ọ̀run ó wọnú ìnira ó wọnú agbára káká ó wọnú agbára ó wọnú ìkara ó wọnú ìkorò ó wọnú omijé bí mo bá ṣe ọ̀run yes.
5: Tí kò bá sí òjò.
4: Ẹ gbọ́ báyìí bí ò bá sì sí òjò ní ọ̀run ara máa ń nílẹ̀ ni ẹ bá lọ bèrè lọ́wọ́ Ahabu nígbà tí Elijah sí ọ̀run fún ọdún mẹ́ta àti àbọ̀ bó ṣe rí ní ilẹ̀ náà ní ìgbà náà ẹ̀ṣà nígbà tí Ahabu máa dojúlé Elijah ara Tishbi ó tó sọ wọn nípa ó ní wọ́n ló ń yọ Israẹli lẹ́nu ó túmọ̀ sí wípé bí ọ̀run bá ṣe mọ́yàn aya máa yọ̀yàn lẹ́nu ogun a máa yọ̀yàn lẹ́nu wàhálà máa yọ̀yàn lẹ́nu ènìyàn kì í gbádùn ara ẹ̀ ẹ gbọ́ mi sà ó ní bí mo bá ṣí ọ̀run tí kò bá ṣí òjò ní ilẹ̀ náà
5: tàbí bí ẹni bá pàṣẹ fún Yesu láti jẹ ilẹ̀ náà rún
4: ṣe tún wá rí pé wàhálà mi tún rèé o bí n bá wá sọ fún Yesu pé wo ìwọ tiẹ ogun ohun ìjà mi ni ọ àwọn ogun láǹlà mi tí mo rẹ sí àárín yín ó ní láti jẹ ilẹ̀ náà rún.
5: Tàbí bí mo bá rán àjàkálẹ̀ àrùn sí àárín àwọn ènìyàn mi.
4: Gbogbo nǹkan wọ̀nyí orísun ìnira ni wọ́n ó máa ń mara ń nìyàn ni láì jẹ́ wípé ó dópin láyé ni ènìyàn kì í gba ìtura láì jẹ́ pé ó dópin láyé ènìyàn dádì èèyàn a máa kọrin kan náà ni ẹ̀ṣà ẹnìkan ni oníṣègbè ewo lásán ni mo ní kó bèrè lọ́wọ́ Job a mọ̀ pé lásán ò sí ń di ewo. Sà àwọn kan ti sọ pé orí lásán ló fọ́ wọn wọ́n ti jáde láyé kò sí lásán níbi àìsàn bàbá bọ́lọ́run bá fi rọ̀ ẹ́ lọ́rùn nìkan ló kù. Yes.
5: Bí àwọn ènìyàn mi tí a pe orúkọ mi mọ́.
4: Bí àwọn tí a wá pe orúkọ mi mọ́. Tí a pe orúkọ Olódùmarè mọ́ tí a pe orúkọ ọba àwọn ọba mọ́ tí a pe orúkọ Adẹ́ẹ̀dá Amẹ̀dá mọ́ kí náà ṣe.
5: Lọ rí ara wọn sílẹ̀.
4: Táwọn a lọ rí ara wọn sílẹ̀ ìwọ náà nílò láti rí ara rẹ sílẹ̀ níwájú Olódùmarè bàbá yìí màmá yìí onílò kó rí ara rẹ sílẹ̀ níwájú Ọlọ́run ọkú yìí onílò kó rí ara rẹ sílẹ̀ níwájú Ọlọ́run nítorí pé kí ìgbà ìtura kó lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá kí ara kó lè tù ọ́ ayé rẹ nílò ìtura ẹ gbọ́ mi sà dúró ká tó tẹ̀síwájú níbẹ̀ yẹn jẹ́ padà síwe sinu iwe Isaiah ologoji ka gbo to so yes
5: etu eniyan mi ninu
4: olorun fe tu eni daddy aye re nilo itunu o ti su e baba da so toro o kan fagidi gbe ni o katike oju re yo gure genta ama baba bosikoro o bere kun bi le ba ti suba yi ni wahala bere laye omo elomi bi kile ma suni asa o ti ibaru jere orun ni ma wa awon olode ajin lo ba aye re po awon olopa ajin ni ba aye re fa awon onifa fa ajin awon ni ojo ni seme bibeli wa so gbe nigba ti eniyan sun awon ota re wa won fa epo sinu alikamo won doju alikamo ru won si ba ti won lo aye gbe kankan sinu aye re won ba ti won lo ota gbe kankan sinu aye re won ba ti won lo ogun le baba gbe kankan sinu aye re won ba ti won lo a mo ni se ni gbe kankan sinu aye re won ba ti won lo a fa mo ni se ni ah o gbe kankan sinu aye re baba ti gbo mi yo ba ti won lo nigba ti ewu re so won wa ni ko mo bojuto o tan ni obojuto lo obojuto lara se ni o o ti ka niyan ni obojuto lo obojuto lara se ni o lo se fojojumo suku pe ni igba wo loro re yo dayo ti won na o ba won gbagbe ibanuje david ni mo ti ba won eniyan lo si bi ile oluwa lati lo ba won yo nijo won ni yo kan mi na ti won na ti ronu pe se won si layo laye n to lo eh se won mo ki emi na ko rire lojo kan kin to jade laye bayi akoko itura lode yi eni tara ba tu laye mo congratulate you benisha bara ba tu e o le pe ase eni ti olowo lowo so mo pe party ni pe ba ti eni to ta canopy ara tu ni yo mo ti re ni to si to si ku baba ye ku ni age of bia 92 years sitting room na ti si ku e won ta canopy e yo kan nitori pe kini nu omo bi marun to bi ko si le tara tu nbe inu palo na ti se isiku baba ibe na pari gbogbo e si egbo mi sa en tori pe ke se pe ko wo won na kan pa gbo pe baba won mo re le o ama ngba ti owo ewure eyo gangan eyo kan pa ko yo e kiyesi sa o wa ni atu awon eniyan mi ninu ki lo ko se
5: etu won ninu
4: o tu tu so ele to tumo si wipe gbolo na fese mule wipe aye re ti o n gbo mi yi ati aye iwo to gbo mi yi boda o nilo itura o nilo ka tu o ninu se mo se mistake ni ojo sunday yi ojo keji la ninu osu keje gbo mi sa eya meji la lo wa ninu iseli o wakati meji la ni be ni osan kan o wakati meji la ni be ni oru kan o osu meji la ni be ni odun kan bo fe ko ma yi o ni o oko meji la ni be lodi oru o e wa gbo sa ma ja lo jina lori e ojo keji la osu keje yi osu keje de duro fun pipe wa sinu ipade itura yi je kara o tu iwo na iwo na wa ba olorun da ma ja gbogbo oluwa mo fa itura aye mi fa itura wa si ipade yi ni opposite club rock godly fc babeola global ministry eka ti akunbale ni opposite club rock wa si be ni de ago mewa aro wa ri owo agbara olorun ojo adura yo ro ororo ayo yo san iye ilere la yo se olorun fe fi ame tutun an ninu aye re ni o wa re kin jise fun o pe ke tu o ninu o fe tu e ninu oba awon ba ni tu yan ninu daddy gbogbo aye o le sipe fun yan baba mi a ma soro ni anibo lo se fe sipe fe ni tekun pa ya je so fe so fun pe be lekun se ni won la be pe so pa ya ti e je ri bo ba si mi wa kun da ani so ni iriri e ri e ti wa ri pe isipe ti o se se ni e gbo mi dada baba o ni e tu won ninu oba won ba lo ran mi si o wipe o fun ara ohun to ni iriri ohun gbogbo to si ni aye ati ekun re ni ikawo ohun lo fe tu o ninu odun itura lo pe yo akoko itura ajodun itura olorun itura fe tu aye re lara olorun itura fe tu ayanmo re lara olorun itura fe tu ipin re lara olorun itura re o fe gba lowo awon to fara ni o o fe gba Nigeria o fe gba ipinle yi lowo ijoba amunisin ijoba nini lara o fe so ile re yi di ominira o fe so ile re di ominira mo gbagbe Sunday ni gbiyanju ko wa me ki lo so yes
5: ni olorun yin wi
4: ni olorun wa wi oba awon oba lo wi be to ni tu o ninu mo si so fo wi pe lati iseju yi lo aye re gba itura iyin ayanmo re gba itura iseda re gba itura yes ki lo so
5: e so re tinu fun Jerusalem
4: so wa gbo bayi won ni so re tinu fun oboda o le je majele o ni ku o ni bojo lojo lo ogun be nwaju re aba be fun igi ti age lori eh bo ba gborun omi yo so jade eh yes
5: kesi kesi pe
4: e kesi emi na kesi o wi pe
5: ogun jija re tan
4: daddy congratulations mommy congratulations bo yo fun olorun ni ogun jija re tan losu keje osu isemi osu pipo olorun mo le ti jesus so idi oro meje ni calvary ogun jija re tan leyin ji jo nomo ni wu ala keje ni jordan ogun ete re tan gbo mi dada sa leyin ti o pe ojo keje ti olorun da aye ati orun o semi ni iwo na to ni semi ara ti to tu o ogun aye re wa bi gba lowo lowo bayi won se fi o sile lo gbo mi sa itura ti de ba aye re e kesi wi pe ogun jija re tan yes
5: adare se dede reji
4: ese to fi o sinu ide ese to fi o sinu ahama o to luwa so ni wi pe adare re ji olorin aforiji o gba aforiji latodo oba awon oba o gba aforiji latodo arugbo ojo o gba aforiji latodo oba adeda ameda adare ise dede reji emi mo bi to ti se ise dede mi mo bi to ti si mi mo to se gan to bi ogun o si le ba je iwo gan ko je awon ebi re o le je baba to bi o ori o le je iya to bi o o le je egbon re o le je aburo re amo nibi kan na lo sa ti kose amo bi o gbe ti kose itan o tun bere laye re ha adi mo yo fun olorun nitori pe anu ti bere ti ni soro adare ise dede reji o yes
5: nitori pe o ti gba nigba meji
4: o gba to so igba meji lo ti gba double for trouble ni eh o ti gba ni igba meji yes
5: lati owo oluwa wa fun ese re gbogbo
4: lati owo oluwa wa fun ese re gbogbo ati fi pase ese na alabajo ti david so wipe ogo re ati opa re igba meji na ni won su me ninu mo mo pe ma ti koja yemi ogo nbo pasa si nbo ama sibe na o ba me wi ni oni taminu ha oluwa wa loota ohun ota onu mo oluwa ni iyo fun olorun nitori pe itan aye re ti yi pada itura ti de aye pada ba aye re yes
5: oh eni ti ki gbe ni iju
4: oh eni ti ki gbe ni iju de
5: etu ona oluwa se
4: etu ona re se loni eh
5: se opopo titan ni agiju fun olorun wa
4: fun oba awon oba nitori pe itan ayanmo re ti yi pada igbedide re ti bere ogo tutun wole ola wole fun o gbogbo eniyan to ba gburo re yo mo ba oyo nitori pe kini igba itura ti de yes yes
5: gbogbo afonifoji ni o gbe soke
4: so ti bo daddy mo ro po ye ko ti ma jo sile ni pe eh gbogbo afonifoji won yen a o gbe won dide pada eh o mo sowo sa jade apere o simo mo sowo mi o jere ko simo mo le mi o ba ko simo mo fa ko to rawo ko simo.

0: torí pé àkókò ìtura ti dé àwọn ọ̀nà ògo rẹ tó wọ́ gbogbo rẹ̀ láò ṣe ní títọ́ padà gbogbo rẹ̀ láò mú padà sójú ọ̀nà ayé rẹ̀ yóò wá gúnrégé ó wá dúró pé ta ló bá mi ṣe ta ló lànà yìí kò mí o àfọlódùmọ̀rẹ̀ bàbá wọn náà wàá máa kọrin pé ọlọ́ọ̀nì kan ló lè ṣe gbogbo ọ̀nà tó wọ́ láò ṣe ní títọ́ padà.
1: Àti ọ̀nà pálápálá ni a sọ
0: di ọ̀nà pálápálá. Ọ̀nà pálápàlà ni a sọ di kíni?
1: Títẹ́jú.
0: A ó sọ wọn di títẹ́jú. Àwọn ọ̀nà tó ti rí pálápàlà, àwọn agùn aṣọ fákáfíkì fákáfíkì fákáfíkì, àwọn ọ̀nà tó ń dàrú, àwọn ọ̀nà pálápàlà, a ó wá sọ wọn di títẹ́jú padà. Nígbà téèyàn bá rìn ní ọ̀nà tó tẹ́jú bó bá jẹ́ dẹ́rẹ́bà ni tó bá wa ọkọ̀ ní àwọn ọ̀nà tó jẹ́ wípé fákáfíkì ni ẹ ti mọ̀ pọ́tò àyí sọ́tún oyí kòtò bí ọ̀nà àdúgbò wa kan bí kan ajẹ́ ìdárúkọ bó bá gbarú bẹ̀ kọjá ọmọ wípé kakínobi lẹ́dà wo kó tó délé ọmọ lọlé mẹkáníìkì ni ṣùgbọ́n bá bá wa lọ gba títí ọlọ́dà tó tẹ́jú ọmọ para kì í ni mọ́tò mọ́tò tóyìnbó bá lò lọ́dún mẹ́wàá bá bá gbé ní nàìjíríà ní àwọn àdúgbò kan láàárín ọdún oṣù mẹ́fà ọwọ́ òyìnbó tán bẹ̀ mẹkáníìkì ọmọ fi jẹun ni torí bá pàṣẹ yọ lẹsẹ ọmọ yọ ẹgbọ́n mi sà bẹ́ẹ̀ olúwa wá ní ohun ohun ayé rẹ kú ọ̀ ní àwọn ọ̀nà pálápàlá àwọn ọ̀nà tí ò fògo fọlọ́run àwọn ọ̀nà ayé ara nẹmí àwọn mọ́tò ń pariwo ara nu gan ọmọ gbọ́ ni mọ́tò ó mọ kíwe nígbà bá gbà ọ̀nà pálápàlá bẹ́ẹ̀ lára ayé ẹlòmíì wà lọ́nà pálápàlá báyìí ṣùgbọ́n olúwa ní ọdún ìtura ti dé ìwọ ni kò gbìyànjú kó wà mẹ́o lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ ní aago mẹ́wàá àárọ̀ ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ ọ̀dẹ̀ 12 ní àkùngbà opposite clemro o ti rí ṣọ́ọ̀ṣì náà bẹ́ẹ̀ wọ́n kọ́ lọ lọ́wọ́ báyìí godly fc babayola global ministry kan akọ̀mọ́rin ilé ọ̀kan báyìí wá síbẹ̀ kó wá pàdé ọba àwọn ọba tó fẹ́ ṣohun lánú ayé rẹ̀ ọba tó fẹ́ mú kára ó tù ọ́ kó fẹ́ mú káyé rẹ̀ ó nítumọ̀ yes.
1: A ó sì fi ògo olúwa hàn.
0: Sowari ní ìgbà tí ara bá tùyàn ògo ọlọ́wà bẹ̀rẹ̀ sí ní fọ́ ìwọ́n wá ní mo fọ́ láàrẹ tọrọ ayé fi ìyà èèyàn tọrọ ọlá èèyàn náà mọ́ fi ń tọrọ torí pé kò sẹ́ni tí ìyá wù ẹgbọ́n ẹ̀sà kò sí ẹni tí ń ṣe bí olòṣì ẹbí olówó oníkálukú ń ṣe gbọ́ mi dáadáa sà a wàá fi ògo olúwa a wàá fi hàn nínú ayé rẹ nítorí pé ìgbà ìtura ti dé dáàdì má dàgùn la má jọ pẹ́ jù má jọ pẹ́ jù ìwọ náà gbìyànjú kò dìde kò wá bá ọlọ́run pàdé yes.
1: Gbogbo ara ni yóò jùmọ̀ rí i.
0: Gbogbo ẹ̀dá láyé torí pé wọn ẹ lò go kọ̀rọ̀ mo máa sọ fún àwọn èèyàn mo ní tó bá gbàdúrà tán sọ fún ẹ wípé ẹlẹ́dẹ̀ ò wá ariwo ìtumọ̀ ẹ̀ ni wípé ayé ẹ olójú oríire tó lè bá wọn ṣe láyé ìtumọ̀ ẹni wípé ó níbi tó lè ṣàṣeyọrí dé láyé bó bá ti gbẹ́lẹ̀dẹ́ ò wáriwo ó lè jẹ gómìnà bẹ́lẹ̀dẹ́ ò bá wáriwo ó lè jẹ president ó tiẹ̀ lè jẹ senator ó lè jẹ house of rep torí pariwo ni gbogbo àwọn eléyìí ni tẹ́lẹ̀dẹ́ ò bá wáriwo kó ṣàtìróúnjẹ òjòjò láyé ẹ mọ. Gbọ́ mi dáadáa ìtàn àyànmọ́ rẹ gbọ́dọ̀ yí padà gbogbo ojú ni yóò wá rí ògo ọlọ́run nínú ayé rẹ yes.
1: Nítorí ẹnu olúwa ló sọ.
0: Èmi kọ́ mo wí kì í ṣẹnu fàyẹ̀hùn ló wí ẹnu olúwa ló sọ pé sọ fún wọn wípé ọdún ìtura ti dé òun mo fẹ́ mú kára tù wọ́n mo fẹ́ ṣe ayé wọn lógo mo fẹ́ mú kí ìtàn wọn yí padà ọdún ìtura tó dé ẹnu olúwa ló sọ kì í ṣe ẹnu mi ló sọ no matter tó wù kó gbé ẹ dé ìpele tó bá ayé rẹ ọlọ́run ló fẹ́ tù ẹ lára wẹ̀rẹ̀ ọkùnrin etí odò gádàrà yẹn etí odò bẹ́tsáídà yẹn ní kété tó pàdé jésù ọmọ gbàgbé ìyá 38 years ìtura mọ̀ débà òun náà mọ̀ bẹ̀rẹ̀ sí ní bá wọn kọrin ìṣẹ́gun ọkùnrin arọ ẹnu ọ̀nà dáradára nínú iṣẹ́ àpọ́sítélì yẹn ẹ̀ṣà ní ọjọ́ tí ìpẹ́tẹ́rù gbé dìde ó gbàgbé pò ń yarọ rí o ó gbàgbé o òun náà bẹ̀rẹ̀ sí ní fòfáyọ̀ ó jó yọ̀ wọnú tẹ́pìlì nítorí pé ìtàn ayé rẹ̀ yí padà ìtàn ayé rẹ̀ gbọ́dọ̀ yí padà bá mi wá tẹ̀síwájú nínú second chronicle 7 yẹn yẹn kí ló sọ.
1: Bí mo bá sí ọ̀run tí kò bá sí òjò tàbí bí èmi bá pàṣẹ fún ẹṣú láti jẹ ilẹ̀ náà tàbí bí mo bá rán àjàkálẹ̀ àrùn sí àárín àwọn ènìyàn mi bí àwọn ènìyàn mi tí a pe orúkọ mi mọ́.
0: Nǹkan tó kàn nílò ni pé ìwọ náà ta orúkọ ọlọ́run mọ́ wọ́n kàn forúkọ jésù pè ọ́ bó ṣe pe jésù mọ́ ọ lára ni ìgbé ayé rẹ̀ ń bú jésù padà bo yi bi gbe bo se pe Jesu mo lara.

0: ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorùn ń sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
2: Àgbọ̀nrín ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíà fíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrín tó sunrun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sí kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbò wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: o ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa ja fani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wa le ba wa si odo mi ka wa janfa ni ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awo ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: awon ti eri ni gboro lenu ojo meta yi
6: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
7: agbori ise lo se je lo be se wo gbo ni pa baba oke ogun ni ogulu gode ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton jo mo edalenu ibo na gbianjo ruko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun abalagba ode ton fi wi atego sewosan
8: for number 1 radio adaba fm
9: adaba fm
8: 88.9 akure akure
10: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
11: Me and Maggi,
10: so good together.
12: Duro na wo ko tora multivitamin yen beere lo wara re nje o fun awon mo re ni asara lore

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Adaba FM, adding value to broadcasting.
2: Da Olorun Remo. Da Olorun Remo ni eto iwasu to fi Olorun han fun gbogbo eniyan lati enu iranse Oluwa ajirere Matthew igbekele Oluwa mosebi oluso agutan ti ijo na iyo God Chapel awa ni +7 and 8 ayoka layout ni ile funfun Balau egbe Algon Hospital opopona to wa leyin Ibadan Grammar School Malete Ibadan akoko tun ti to lati gbo eto da Olorun Remo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa ajirere Matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi e se nteti si oro na
3: nipa eje Jesu Christi adere dalare daba ko so idalare tarigba afa on ko loro ofe tolori aniyan won erogba won pe ton ba gbo wa so adade dalare won loro ofo sasa be oro ofe won sasa be adun ipe igba ti simo to ti soye to ti sogbo to ti se eko oro ofe gba o ti o gbo tori mo pe o ti tolo oro na oro ofe ni to de de dalare igba ti a se oleti ta fana han ororo ofe gba o de de dalare this is a tele lo sumoro olorun lo gboro olorun yewo lo kiyesi ti digba ti eje ni to fi we omo san gbogbo kan to gboyin rere otito labo oro ofe na wa to ti mo olorun sugbon won ri oro ofe ni gba won ri mi si ni gba won ni itoni ni gba pe looto oro olorun ni yi ona abayo si alafia ni ona ba se dalere ni yi bi ba tele ba je ni dalare ba no oro ofe ni gba igba ti mo gba pe iro o dara igba ti mo se ke o ni ko dara igba ti mo gba se ni o ni o dara igba ti mo gbo ti mo kiyesi oro ofe aba ko so dalare si de o gbọ́ orí ara rẹ o mọ ìrìn ìdájọ́ tó rìn omi ìgbé ayé tó gbé o pass òfélì kò ṣàṣeyọrí ṣùgbọ́n nígbà tó gbọ́ rẹ̀ mí tó wọ̀ ọ́lá kí yẹmí ọ̀ra ó rọ̀ fẹ́ lórí gba ìmí sọ̀rọ̀ náà omi sí ọ ó wọ ní èrò ọkàn rẹ ayé lè mọ́ ṣùgbọ́n ẹ̀mí wọn mọ́ ó wọ ní èrò ọkàn rẹ torí pé ọkàn nínú ọkàn láti rìn láti ṣẹlẹ̀ láti pèdè láti sọ̀rọ̀ pẹ̀lú ìgbàgbọ́ tí a ní ti ọlọ́run aróró ọ̀fẹ́ ìdálárẹ̀ gbà bá ti gbọ́ ìtọ́ni bó ti pè ọ́ ṣàkíyèsí à ń súnmọ́ ọlọ́run sí ni à ń súnmọ́ jésù sí ni bó bá yẹ pé olúwa ṣe léyìí òótọ́ lọ̀rọ̀ náà ẹni tó jalè nígbà tá a dẹ́ta aróró tó ṣẹlẹ̀ ẹni tó lágídí tá a já síta aróró tó ṣẹlẹ̀ kí mo fẹ́ fagídí ṣe mo fẹ́ wà bàjẹ́ ṣe lábẹ́ òru ọ̀fẹ́ tí mo gbọ́ tí mo kíyèsí mo dẹni dalárẹ̀ àṣemlétí sọ́nà iye àṣemlétí sọ́nà ìgbàlà àṣemlétí sọ́nà ìtúsílẹ̀ gbogbo àjọ ogun tí mo jogún bá nígbà tí ò sí ẹ̀kọ́ tí ò sí ìmọ̀ òru ọ̀fẹ́ tí mo rí gbà ni mo gbọ́ mo gbà sí àṣọ ọlọ́run ìwà tí àwọn ọ̀rẹ́ mi rò mi bá wọn wò èyí tí wọ́n ní mi bá wọn rìn oloro fe legba si dalare bi o ba loro fe gba to fi se ipile re to gboro olorun to ka bibele to gba we to subo olorun lai pe lajira o dele leri re lai pe lajira a we omo patapata lai pe lajira a so dalagbara eje igba ti o ba fe eje bi mo ri we omo o ti dalagbara o ti gbon gbologbo wa di sile onko ti bale ibo lo nlo ti o ti fara olorun to di bo lo ti o go lo to di bo lo nitori oru ofe idalaye to si nigba a ma samono re a ma samono re ti tori pe bi je se po to le ni a kere iroru ku ada pe ka le jede idalare bo lu a ti se ti idalare sile fun wa onko to mo lorun oru ofe gba taba tosona taba seniye oko abale a ma sumo olorun si igba to gbo to gba onisimi ero ba mo ayaya mo ororo fe gba ni italale elwe ma wo bi abare ini ife ti olorun baba do sabe eko aduro fe le gba aji alare adi shogo o wale ni wo wala la adi shogo ama ati joje lojojumo ama ati we lojojumo ama ati nawo lojojumo sugbon oro fe ko wa to tayo ju gbogbo eyan lo to ba gbe waro to amuke mi wa ko gun lati bo ti to bi olorun yen oro olorun si pe rodu pada yen oro si dalare yen oro si sologo je oru ofe dalare ni so ti riba ada olare ninu imo olorun ada olare ninu otito olorun ada olare ninu igboro si ase olorun ada olare nigba to pofe olorun mo o je asegun eleyi kokan si joni se oro na ni mo ro olorun lo ni belo mo pe ah mo mo baba mi mo mo leda mi o le pe o le koleku ko se leku fu o le bere ko ri ba se ba wa pa so bo se no e ko ka wa ko ko do olorun mo ni ko le ogun re to gba ko le firan di ran ni la ba oru ofe to ti ri ba oru ofe idalare to ti ri ba oru ofe ani to ti ri ba ile o yo polopo to ka wo so ka gbada o to le mu ki iwoso wa o to le bi ka di aseyege ni eko to jile ni imo to jile ka lo sibi ti lo gbo wa to se wa niye e to gbo ti to wo e to bere olorun to paya olorun eni ti ko fi pa bere ohun ko lowo yi ma so lati gba de gba mo wa ki e fun lowo o ni mo wa se mi se olorun aso ta di soro fun mi mi lo sojo be iko oro fe ti jilo oro fe ti sayo o ti jilo se wa sugbon ni won gba ti oluwa ti bayi ni mi pade to ti to bi sona ti o tu fe jere wa mi mo ti mo ti bo ogbologbo ese ri sile idalare ti mo ri gba o ti jo ki fi on yin pe eyin eyan mi labe oro fe lewa sugbon bi e ba ba mi ka lo irajo ti mo ri ka to fe eje bi won ni fo mi mo ogbologbo ese di ti to bo sile ka gba ko to de ko gbo to de ki mo to de ko yo to de iraji de wa nbe won na asage logbe a ta gran lofa agbo mi si jo pe so fe de lo o si se gbagbo re o pe ni gbagbo re lati bo olorun re okan re ni ko mu lago wa ko mi paso dani sugbon bo ba gboran oluwa ma wo iran ilo se kini o ba wo iran gba ti a fi ma paro soto bo ba soto olorun o ma nife yo ma to e sona pato mo de keji ma je ki igbagbo re tabi ase dede re ko ba igbagbo mo de keji je iwo le lase lenu ko fa se se ni soro o mo pe ojo waju re o ti baje en to to to bu ko se idajo re be lori re iwe rom ori keta rom chapter 3:24-25a
4: Awon ti andala le lo fe.
3: Awon ti andala lo fe.
4: Nipa ori ofe re.
3: Nipa ori ofe re.
4: Nipa edande ti o wa ninu Christi Jesu.
5: Amen.
3: Awon ti andala re lo fe. Nipa ori ofe re ni. Awon ni. Opulore awon ti andala re lo fe. Nipa ori ofe, nipa edande ti o wa ni Jesu Christi. O mu idariji wa. Omo anu wa omo idariji wa o wa anu wa o pe firolupo adani idani ti be lara re agba ti be oro ofe ti toni o se ti abi mo ta so pe o fe mi ko se de ba mo ko se ti abi bi mo sa gbo fe fi yeje mo ti mo jo ya we pe awon ta da lo fe ni pa oro ofe re igba ti mo bimo oro ofe ti mo ri o fifun ogbo ti mo ri fifun imo ti mo ri fifun ololuwa woluwa oba awon ba ni nipa oro ofe ti re la fi ni dadi gba pe sowo re la wa nse ko be ko ba je be pe mo bimo nipa tara o to sona sugbon e te te olorun wa bi igbagbe yi e fi lati do sile ko ani de bi olore ti mo ri gba ni mo so fun yin sin pe gbogbo mo gbadura fun gbogbo mo sona fun ijo gbere kan yi idamo gbere de ba yin ko de gbere de ba mo mo yi awon e ti adala re lofe nipa oro ofe re nipa idade to wa ni Jesu Christ nipa oro ofe re nipa anu re lati gba wala eko to ko wa oro ofe lari gba o si wa niye ni o to wa sona ni o ta mo kale mo kale da segun o ta mo kale mo kale jo logbon o ta mo kale mo ka bo lo kuku aye ni gba oro ofe ti re bi mo se gbadura fa mo nbe mo gbadura fun yin nitori pe o ti mo ri pa ku labuku ku labawo ogbon lo ti mo ri pa ko seto ninu re o se mi loju o se mi niye o fara han mi o to mi sona sona ti mo ri pa mo fi kigbe tato se yin labe oro ofe ti ru gba lodo Jesu tori pe o le salakoso emi wa oba ni lodo ni moro kan ni ko fara pa mo fun wa o fe mi re lele agba be ni larun be be ta pa ro sugbon jadi ti dori ti wa ani be ma mo e ka wo oro ofe na to mi dande wa to mi dalare wa fọkọ tó tẹ̀lé jésù nínú tẹ̀lé ìpọ̀rọ̀ rẹ̀ iná ní rẹ̀ ó dẹ́ni ìdáláre sí kẹ́bí àkàwé tí ẹ̀bájì tó sọ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí tí ọ̀gá ṣe láì sí ẹ̀kọ́ kò lè ṣe ṣùgbọ́n gbà tó gba ẹ̀kọ́ tó gba ìmọ̀ tí wọ́n sọ pé jẹ́ lóòótọ́ sọ ọkọ sọmọsẹ̀ tó pé àwọn ni ó bọ́ ẹ àwọn ni ṣú ẹ àwọn ni gàrí ẹ àni ó kọ́lé fún ọ àni ó fẹ́ jẹ́ ènìyàn orú ọ̀fẹ́ kan ní sí ìdáláre má parọ́ orú ọ̀fẹ́ kan ní sí ìdáláre ìgbà tó bá ti parọ́ mọ́ wà ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ ọkàn á balẹ̀ wọ́n máa ṣàfẹ́rí rẹ ẹ máa gbàdúrà fáwọn olóore yín bí ilẹ̀ bá ti mọ́ agbo mẹ́rin tí márùn bàbá mi ti jí lọ sóko akówa lọ sóko ni ibẹ̀ ní ìgbàgbọ́ ẹ wà ibẹ̀ ní ìrètí ẹ wà láyé ìjókòó kò sóri jẹ ìwọ sọjọ oníṣẹ ọwọ ìwọ sọjọ kárakáta ìwà rẹ ló fi tajà iṣẹ rẹ ló fi tajà ó rọ ọfẹ torí gbà ó ṣe fi hàn àní torí gbà ó ṣe fi hàn ìwà torí gbà ó ṣe fi hàn àkọsọ nígbà ó ṣe fi hàn. O lẹ́ẹ̀kẹ́ ibú lẹ́nu ọjà tó ta wòlò máa lò fún rárá rẹ̀ nígbà mo ṣe series of set of furniture sí showroom mo ní kéèyàn wá ara ni bẹ́ẹ̀ mo fẹ́ jókòó sínú ẹ̀ èmi kọ́ mo máa lò ó mo ṣe fẹ́ ènìyàn ni anyone tó bá wọ showroom báyìí ha máa díje máa ṣàpọ́nlé rẹ̀ bí o ti sọ̀rọ̀ kan àdúrà jáde wá bó ti sọ̀rọ̀ kan àdúrà jáde wá sọ máa wù mí ọ̀nìmọ̀ tó máa ṣe mọ́ kò sí kọ́sà tó bá wá rọ́ èlò lọ́mọ lọ́wọ́ kí ni mo wá ṣe gbà náà mo dá sí tọ́jú rẹ̀ ẹ̀bùn àtọ̀rún wá ta fún mi ni ọgbà àti ata fún mi ni orò-ọ̀fẹ́ ìdáni orò-ọ̀fẹ́ ìdáláni tí mo nígbà nígbà yẹn wà kára ara rí sílẹ̀ kájọ́ olóòwò tó sọ ọmọdé kejì ọ̀nà àṣekí ni ọ̀nà wàlà ọlọ́ọ̀rì jẹ́ kówó fún ọ jésù wa kò sẹ́ni tó fún lówó ìgbàsọ́ tó sọ wọ́n kó wá sọ owó orí kọ́lọ́ mẹ́jà wá kọ́ lanu rẹ̀ ó ti kéde àti kéde àti ọba fún wa ó tọ́ ó tọ́ ẹ̀yin ló yẹ kí n máa tọ́jú mi ṣùgbọ́n mi fàyè sílẹ̀ ìrántí mo lè ṣe mo sì ṣe fún yín nípa ìtọ́ni nípa ìrànlọ́wọ́ ṣàlùsí 525a kí ló wí.
4: Ẹni tí Ọlọ́run ti gbé lọ́kàlẹ̀ láti jẹ́ tutù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀.
3: Yóò dà fún ọ. Ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀. Ẹni tí Ọlọ́run tó ṣe kíni tó ti gbé kalẹ̀ láti jẹ́ tutù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀. Nígbà tí mo gbà láàyè olórí pọ̀ sí àárín wọn ṣùgbọ́n ó wà láàyè nígbà ìgbàgbọ́ àgbékalẹ̀ fún wa ẹ̀jẹ̀ rẹ̀ láti ṣètò fún wa nígbà tí o bá ti lè gbà á gbọ́ tó ti lè ronú padà ìgbàgbọ́ rẹ̀ wà á bẹ̀ sí wò ó iṣẹ́ tí ètùtù ẹ̀jẹ̀ ti ṣe lára rẹ̀ nígbà tó ti gbẹ́ ẹ̀kọ́ tó sọ pé ò parọ́ mọ́ ó ṣèké mọ́ ó yẹ kó mọ̀ pé a ti wẹ̀ ẹ́ mọ́ o ti bẹ̀ sí rí ìfarahàn ọlọ́run o ti bẹ̀ sí rúgọ ọlọ́run tí o bá ti farabalẹ̀ sí ọlọ́run ọlọ́run máa farahàn bó bá rúbi sọ́mọdé kejì bó bá lẹ́mìí ìdáríjì ìtìtù nípa ìgbàgbọ́ nínú jésù ọba di mímọ nínú ayé rẹ 82 láti fẹ̀jẹ̀ rẹ ṣe nípa ìgbàgbọ́ o gbà á gbọ́ owó àtàkété ṣẹ̀ṣẹ̀ ó bá tọ ọmọdé kejì jẹ́ ó rò bí sọmọdé kejì ìgbàgbọ́ rẹ nílé ètùtù nípa jésù ọwọ́ adẹ́rẹ́ ìdálá rẹ ilé òye ọ̀pọ̀lọpọ̀ bí o bá ṣe súnmọ́ ọlọ́run sí bẹ́ẹ̀ ló ṣe ní ìyànà ọlọ́run sí bẹ́ẹ̀ ló ṣe lógo ọlọ́run sí yẹ pé o fẹ́ di olóhùn rẹpẹtẹ níwọ̀n tí wọ́n sì ní kó bá mi kọsẹ̀ wá kó bá mi gbéraga wá mo sọ pé owó tí máa ní tí máa fi gbéraga kó lọ́ọ́ má fi fún mi oyé mi ẹni ẹ̀mí yóò ṣàfẹ́ṣẹ̀ ẹni ẹ̀mí yóò ṣà fún ìdàrúdàpọ̀ ẹni ẹ̀mí yóò ṣàfẹ́ṣẹ̀ nítorí pé o torí gbà ojú wa yé lọ o torí gbà ojú ìyá yé lọ o torí gbà ojú ìmọ̀lẹ̀ yé lọ torí ìmọ̀lẹ̀ ti bẹ́nu rẹ ojú tí a lè fọwọ́ tá a lè ṣàkàwé rẹ ẹlòmíràn bá wọ́n ẹ̀jẹ̀ omi ìdáláre dẹ̀bá wa ẹ̀jẹ̀ jésù kristi ló mú ìdáláre dẹ̀bá wa láfi ṣe tutù fún ẹ̀ṣẹ̀ wa nígbà tó gbọ́ tó kíyèsí tó nání tó múlò ọkọ̀ ẹ̀ balẹ̀ odò àṣẹ́gun Rome 5:8-9
4: ṣùgbọ́n ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé ìgbà tí wàá jẹ́ ẹlẹ́ṣẹ̀ kristi kú fún wa.
3: Ọlọ́run fi ìfẹ́ sókò fi ìfẹ́ hàn.
4: Ó fi hàn.
3: Ẹni aláìlábùkún aláìlábàwọ̀n o fun wa lati gbe ko se irubo fun wa
5: da olorun re mo oro iwasu lati inu ijo no yogo chapel ni asese boto awa ni plus 7 and 8 ayoka layout ile fofun balao egbe agbon hospital opopona to wa leyin ibadan grammar school manlete ibadan e darapo mo wa ni gbogbo ojo isegun tuesday ni oju opo ibanidore ti facebook at Matthew Omosebi laarin agogo mefa si mejo aro nibi ti o ti ma gbo ti o si ma wo wa kedere nilu ipade adura ti ijo no yogo chapel awa ni adaba fm akure ni gbogbo ojobo thursday laarin agogo mefa abo si meje irole ati lagelu 96.7 fm ibadan between 7:45 and 8 pm ati ni gbogbo ojo isinmi sunday laarin agogo meso owuro si mejila osan fun ijosin to ni bukun ti eyin ba fe imoran tabi iranlowo adura e pe baba wa ninu oluwa ajirere Matthew igbekele oluwa omosebi sori ero ibanisoro yi 003-471-9805 tabi 0905-666-6266 da olorun re mo ipade tun di ojo mejo.
6: Mo ń gbádùn àdàbà.
7: Gbogbo wa là ń gbádùn àdàbà.
8: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi orun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
9: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
8: Ṣé mi ò sọ fún ẹ?
9: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
9: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Eku ale, won yin ni akojopo iroyin asale toni, bi o se ma de, se ti gbo yin lati le se radio Adaba 88.9 FM akure. Idaramo kin lati royin latenu Adeyemi Lawal. Saju koko nu royin na. Ile ẹkọ fasiti Asefa ati ile igbosan ijọba apapọ ti nbẹ lọwọ dowopọ lori idanlẹkọ awọn oṣẹ eto ilera wike lo ti yonbo igbese aare lori idagbasoke agbegbe ilu orilẹede yi. Ijọba apapọ lo ti sọ ife rẹ dọtun lati gbogun ti ọrọ aṣelo ogun ati tita.
2: Ìròyìn kalẹ̀ Adaba 88.9 FM lẹ̀ ń gbọ́.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí àsìkò èyí tí wọ́n gbé orúkọ àwọn òǹdìbò àwọn olùdíje látinú ẹgbẹ́ òṣèlú fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 jáde ìbò ṣe ń fẹ́ tán báyìí. Àwọn èèyàn láti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ agbára tájọ ètò ìdìbò ní lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n yàn láti díje náà. Àwọn èdè àìyedè ló ti ń wáyé lórí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú yíyí orúkọ àwọn kan padà àti ẹ̀sùn pé àwọn kan dá sí ọ̀rọ̀ abẹ́lé ẹgbẹ́ òṣèlú láwọn ibìkan. Nígbàtí àwọn tí ó jẹ́ olùdíje tí wọ́n bínú tí wọ́n bẹnu àtẹ́ lu àjọ ètò ìdìbò fún gbígba orúkọ àwọn tí kò tọ́, àwọn kan tún ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú ni ó ní ẹ̀tọ́ láti yan ẹni tó bá wù ú láti díje lábẹ́ àsíá rẹ̀. Èyí ló fa ìbéèrè pé ǹjẹ́ àjọ ètò ìdìbò jó lẹ́tọ̀ọ́ láti yí èrò ẹgbẹ́ òṣèlú padà. Ilé ẹ̀kọ́ fásitì Asevans àti ilé ìwòsàn ìjọba àpapọ̀ ti ń bẹ lọ́wọ́ iná ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣàmúlò ètò ìbáṣepọ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ètò ìlera èyí tí ìjọba àpapọ̀ fọwọ́ sí. Ìbáṣepọ̀ náà ni ó bẹ̀rẹ̀ lóṣù kẹwàá ọdún tó ti jẹ́ pé yóò pèsè fáwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti àwọn ìṣègùn ìbò tilé ẹ̀kọ́ fásitì náà láti ní ìrírí nípa ìdánilẹ́kọ̀ọ́ láwọn ilé ìwòsàn náà. Adelé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ fásitì Àṣevà Ọ̀jọ̀gbọ́n Oyèsọjí Àrẹ̀mú ló ṣàlàyé ìbáṣepọ̀ náà gẹ́gẹ́ bí ìlànà tó yáyè lójúnà àtìmúgbéga bá ẹ̀kọ́ ìṣègùn ìbò ní Nàìjíríà. Alága ilé ẹ̀kọ́ fásitì náà Ọ̀jọ̀gbọ́n Bọ̀dé Ayọ̀rìndé ṣàlàyé pé ìgbésẹ̀ náà yóò ṣèrànwọ́ láti pèsè àwọn dókítà ètò kẹ́kọ́jẹ́ kọ́kọ́ jáde tó kúnjúwọ̀n lágbàáyé. Adelé olùdarí àgbà ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ ti ń bẹ lọ́wọ́ dókítà Adéyinka Ayéyẹmí ló ṣàlàyé pé ìbáṣepọ̀ náà yóò kó ipa tó yáyè lójúnà ètò ìlera àti ìdàgbàsókè àwọn òṣìṣẹ́ ètò ìlera bákan náà. Àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n fi ara mọ́ ìgbésẹ̀ náà tí wọ́n sì ni yóò jẹ́ àǹfààní tó yáyè fáwọn akẹ́kọ̀ọ́ àti ẹ̀ka ètò ìlera. Fún bí 50 ọdún sẹ́yìn, àjọ ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ sí orílẹ̀-èdè yìí ni ó ti kúrò nínú ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ń kúrò lọ́gbà iléèwé lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka orílẹ̀-èdè yìí fún àwọn akẹ́kọ̀ọ́ jáde lórílẹ̀-èdè Nàìjíríà. Lára wọn nínú ni wọ́n ṣàlàyé pé èyí jẹ́ ọ̀rọ̀ àti mọ bí nǹkan ṣe rí láwọn orílẹ̀-èdè yìí, àǹfààní láti nímọ̀ nípa àṣà tuntun àti láti yan ọ̀rẹ́ àti láti ní àwọn ìrírí lọ́kan òjọ̀kan, tí àwọn kan sì gbàgbọ́ pé ọ̀rọ̀ àìsí ìgbé ayé rẹ tó yáyè, àìsí ààbò àti àwọn nǹkan míì ló tún fa ìbéèrè èyí tó tọ́ lórí ọ̀rọ̀ bí orílẹ̀-èdè yìí ṣe yí padà sí. Nísìnyí ìjọba àpapọ̀ ló ti ń gbèrò pé wọ́n ṣe àtúntò lérò àti bá lè mú àyípadà bá àjọ àwọn ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ sí náà ní èyí tí wọ́n ti máa kọ́ ọṣẹ́ lọ́kan òjọ̀kan àti láti nímọ̀ nípa ìmọ̀ gbogbo ìṣe èyí tí yóò mú kí wọ́n gbáradì fún ọjọ́ ọ̀la. Nínú ìròyìn akọ̀ròyìn wa Ọdún Ayọ̀ Aláwìyé ni ó wádé nǹkan tí àtúntò náà tí ó jẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn tí ń kẹ́kọ̀ọ́ jáde, ní pàtàkì àwọn tí ó fẹ́ ṣiṣẹ́ sìn. Àjọ àwọn ọ̀dọ́ ti ṣiṣẹ́ sìn náà ná gbé kalẹ̀ lọ́dún 1973 lẹ́yìn ogun abẹ́lé orílẹ̀-èdè yìí. Àjọ ọ̀dọ́ tí ó ń ṣiṣẹ́ sìn náà sì gbé kalẹ̀ láti fa ìṣọ̀kan àti ìbáṣepọ̀ àti láti kópa nínú ìdàgbàsókè orílẹ̀-èdè. Ní àwọn ọdún ètò ti kọjá sẹ́yìn, ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ jáde ló ti ṣiṣẹ́ láwọn iléèwé, ilé ìwòsàn, ilé iṣẹ́ ìjọba, àwọn ilé iṣẹ́ àdáni àti àwọn agbègbè ìgbèríko jákèjádò orílẹ̀-èdè yìí, tí wọ́n sì ti ní ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà iná sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àìtó ilé, àìsí ààbò, ìgbé ayé rere, ẹ̀dá tí ò dara to ati aini anfani to po lati ni ima nipa iṣẹ owo lati ṣatilẹyin won lẹyin ti won ba ṣiṣẹ sin awon olugbanisise ninu oro ti won inu won si tun soro boya eto na ini o gbara ondo mu ki awon akeko jade na o gbaradi fun aye ode oni ati awon ilana ima gbogbo nse to gbode nisin ti a ba wo yi ijoba apapo lo ti gbe eto kale lati mu atuto ba ajo awon odo ti ṣiṣẹ sin na lati de yi ti o ma ko awon akẹ́kọ̀ọ́ jáde náà lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ àti láti lè dáṣẹ́ sílẹ̀ pẹ̀lú àwọn ìlànà lọ́kànjọ̀kan ètò àtúntò náà inú ń bẹ̀rẹ̀ láti mú kí igi ọ̀rọ̀ akọ́niṣẹ́ kí ó gbòòrò sí àti láti mú kí ìdàgbàsókè ó bá ọ̀rọ̀ ìmọ̀ nípa àdáṣẹ́ sílẹ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ àwọn alátìlẹyìn ètò náà gbàgbọ́ pé àyípadà náà ni ó mú àyípadà bá iṣẹ́ sìn náà kúrò ní èyí tí yóò máa kúrò lórí ọ̀rọ̀ à ń wáṣẹ́ kiri onímọ̀ nípa ètò ẹ̀kọ́ kan ọ̀gbẹ́ni Sọlá Gbàmíṣemore ló gbàgbọ́ pé àtúntò náà tí wọ́n bá ṣe àmúlò rẹ̀ dáadáa ni yóò mú kí àwọn akẹ́kọ̀ọ́ jáde náà gbáradì fún ọ̀rọ̀ àti ṣiṣẹ́ ara wọn àti dáṣẹ́ sílẹ̀ lẹ́yìn tí wọ́n bá ṣiṣẹ́ sí tán ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan ti ń bẹ ní ìlú Maitama ni ó ti alága àjọ ìgbẹ́jọ́ èyí tí ń bójútó ọ̀rọ̀ ìhùwàsí lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ yẹn dánládé márùnmá ọgbà ẹ̀wọ̀n akùjé adájọ́ peter kìkìmẹ́kẹ ló pàṣẹ wípé kí wọ́n lọ tì mọ́ àgọ́ àwọn ọgbà ẹ̀wọ̀n náà lẹ́yìn tí ìjọba àpapọ̀ gowa síwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn mẹ́rin lórí ìwà jẹgúdújẹra ìjọba ló fi ẹ̀sùn kan umar fún ṣíṣe epo rẹ̀ lò nípa gbígba àwọn owó kan nípasẹ̀ ìwé ìfowópamọ́ ìyàwó rẹ̀ látọwọ́ àwọn agbaṣẹ́ṣe kan ti ṣiṣẹ́ fún àjọ náà umar ló sọ pé òun ò jẹ̀bi àwọn ẹ̀sùn náà tí agbẹjọ́rò rẹ̀ sì béèrè fún ọ̀rọ̀ ìdásílẹ̀ títí tí wọ́n fi ṣe ẹjọ́ ọ̀hún àwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ náà tako ìbéèrè ọ̀hún tán sì sọ fún wọn pé kán fún wọn lásìkò sí láti lè fèsì lórí ọ̀rọ̀ ìbéèrè agbẹjọ́rò rẹ̀ ilé ẹjọ́ náà wá sọ ẹjọ́ ọ̀hún síwájú di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje mínísítà fágbègbè orílẹ̀ orílẹ̀-èdè yezu wike ló ti sọ pé ààrẹ tinubu ni àwọn ìlànà rẹ̀ síjọba yìí ni ó ti jẹ́ èyí tí ó yáyè tó sì ti kó ipa tó yáyè lẹ́nu ìdàgbàsókè àbújá wike tó sọ̀rọ̀ náà lásìkò tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lábújá ṣàlàyé pé àtúntò ètò ìnáwó èyí tí ààrẹ fọwọ́ sí ló ti fààyè gba kí ìjọba agbègbè orílẹ̀ orílẹ̀-èdè yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ owó dání láti yá iṣẹ́ lórí àwọn iṣẹ́ tí ń ṣe ó wá ṣe àtìlẹyìn yíyọ ó wá ṣọ àtìlẹyìn lílé àwọn tí ń tajà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà kúrò àti wíwọ àwọn ilé tí kò bófin mi tó ṣàlàyé pé ìjọba ni kò ní ṣàtìlẹyìn ìlànà tí ò bófin mu lórúkọ pé èèyàn fẹ́ jẹun wike ló tún kéde ètò láti lé àwọn jàǹdùkú àti àwọn tí ń ṣiṣẹ́ láìtọ́ láwọn agbègbè pàtàkì pàtàkì lólu ìlú orílẹ̀-èdè náà nípa gbígbé ìgbìmọ̀ kan kalẹ̀ mínísítà náà sọ pé ọ̀pọ̀ àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ ilé jẹ́ ilé tí wọ́n jogúnbá látọ̀dọ̀ àwọn ìjọba àtẹ̀wá èyí tí àwọn iṣẹ́ kan tí wọ́n ti gbé jù lẹ̀ fún ọ̀pọ̀ ọdún ti ń bẹ lára rẹ̀ tó sì fi dá àwọn olùgbé agbègbè náà lójú pé ọ̀pọ̀ iṣẹ́ ni ó parí láìpẹ́ ẹ̀wẹ̀ mínísítà fágbègbè olú ìlú orílẹ̀-èdè yezu wike ń lo ti ṣe àtìlẹ́yìn òṣìṣẹ́ olórí òṣìṣẹ́ fún ààrẹ tinubu yẹn fẹ́ gbàjà bí àmìlà lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án lórí ọ̀rọ̀ àjọ kan tí ó jẹ́ ayédèrú tí wọ́n gbé kalẹ̀ ní orúkọ ìjọba wike èyí tó sọ̀rọ̀ náà níbi ètò tí ó ti ń ṣe fáwọn pẹ̀lú àwọn oníròyìn lóṣooṣù nílùú àbújá ṣàlàyé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìyànjú àti ba orúkọ orúkọ ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ìjọba náà jẹ́ ó ṣàlàyé pé iṣẹ́ gbàjàbíàmílà ni àwọn èèyàn mà tó sì fi ìgbẹ́kẹ̀lé hàn sí iyì rẹ̀ tó sì fi kún pé irú ẹ̀sùn bẹ́ẹ̀ ló yẹ kó lẹ́rìí tó yiná dáadáa èdè àìyedè náà ló wáyé lórí ọ̀rọ̀ ọkùnrin kan èyí tó pera rẹ̀ lólùdarí àgbà fún àjọ kan tí ń fa ìdókòwò ilẹ̀ òkèrè wá sí orílẹ̀-èdè yìí èyí tí iléeṣẹ́ ààrẹ ní kò sí irú iléeṣẹ́ bẹ́ẹ̀ ààrẹ bọ́lá tinubu ni ló ti pàṣẹ fún àjọ tí ń gbógun ti ìwà jẹgúnjẹra láti ṣèwádìí sọ̀rọ̀ náà kí ó sì gbé àbájáde ìwádìí rẹ̀ kalẹ̀ láàrin ọgbọ̀n ọjọ́ wike ni ló tún kọ ìpè àwọn ẹgbẹ́ alátakò ipò yẹ kí wọ́n kópa nínú ìwádìí náà tó ṣàlàyé pé àwọn àjọ ìjọba tó tọ́ ni ó yẹ kí wọ́n fààyè gbà láti ṣerú ìwádìí ọ̀hún ìjọba àpapọ̀ ti sọ pé àwọn yóò tẹ̀síwájú akitiyan láti gbógun ti ọ̀rọ̀ oògùn lílo oògùn olóró àti títà ní nàìjíríà nípasẹ̀ ṣíṣe òfin èyí tí ó le àti títọ́jú àwọn tí ó ń lóru oògùn líle bẹ́ẹ̀ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ george akume ni ló ṣàfihàn lójú níbi ìpàdé kan lórí ọ̀rọ̀ àṣìlóògùn nílùú Àbújá. Àkọ́mọ̀ ṣàlàyé pé ọ̀rọ̀ àṣìlóògùn ló ti ń ṣẹ̀rùba ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ní pàtàkì láàrin àwọn ọ̀dọ́, tó sì wá pè fún ìbáṣepọ̀ tó yáyè láàrin àwọn tó ní ìṣelọ́rọ̀ ọ̀hún láti mójútó ìṣòro ọ̀hún. Alága àjọ tí ń gbógun ti ọ̀rọ̀ ogun olóró NDLA ìyẹn ọ̀gágun Mohammed Buba Marwa tó ti fẹ̀yìntì ní ṣàlàyé pé àjọ náà ló ti mú bí 169 àwọn èèyàn tán fura sí, tó sì ti gba àwọn oògùn olóró ètò tó 5,000,000 kilogram. Bẹ́ẹ̀ sì ni ló gbà lánu bí oṣù 18 yìí. Ó wá fikún yìí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn tí ń lo oògùn náà ni a ti ń dálẹ́kọ̀ọ́, tí wọ́n sì ti ń tọ́jú jákèjádò orílẹ̀-èdè yìí. Mínísítà fẹ̀tọ́ ìlera ọ̀jọ̀gbọ́n Ali Pate ló rọ àwọn tó ní ṣe láti rí i pé ìpàdé náà ló fa ìlànà àti wójútùú sí ọ̀rọ̀ àṣìlò oògùn àti láti ṣàtìlẹ́yìn títọ́jú àwọn tí ń lo oògùn bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fọ̀rọ̀ ààbò ọ̀gágun Christopher Musa ló ti pàṣẹ fáwọn aláàbò èyí tí ń lọ́wọ́ sí ọ̀rọ̀ gbígbógun ti ìṣẹ̀rùbani àti àwọn jàǹdùkú láti ibẹ̀ sí gbèsè tako àwọn jàǹdùkú náà láì jẹ́ pé wọ́n dúró de àṣẹ kankan. Musa ló pàṣẹ yìí nílùú Sokoto lásìkò tí ń ṣe àwọn nǹkan èlò ètò ààbò kan èyí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n pèsè láti fi pakún ààbò. Níbẹ̀ ó ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ aláàbò ẹnìkan gbẹ̀sì gbèsè tó tọ́ nínú àti gbógun ti ìṣẹ̀rùbani àti àwọn jàǹdùkú nígbà yòówù tí irú èyí bá wáyé. Ìjọba ìpínlẹ̀ Sokoto ni ó ṣí àwọn nǹkan èlò ààbò ètò tó ní 370,000,000,000 naira èyí tí àwọn ọkọ̀ tọ́ta ò lè wọ̀ ní lára àti àwọn ọkọ̀ àwọn ológun pẹ̀lú àwọn alùpùpù míì tí wọ́n ṣe ń bẹ̀. Gómìnà Ahmed Aliyu ṣàlàyé pé àwọn kèlò náà yóò mú gbéga bá ọ̀rọ̀ ààbò àmójútó àti dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún. Ìlàrámọ̀kẹ́lẹ́ àti ròyìn láti lè ṣe rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́ nínú ròyìn lẹ́ẹ̀tì gbọ́ ìlòyìn ilẹ̀ òkèèrè ti agbárẹ́ ìdárayá àti ti agbo amúlùdùn.

0: awolu solu dero pese
1: be ma fe ma gba awon eto ati ro ile ise radio adaba ni bi owo lagbaye kan soju pe ro ayara bi asa www.adabayete9.fm es le gba application le ise radio adaba sile ni google play store be sile le darapo mo lori facebook wa ni www.facebook.com/adabafm89 lori ero sangama text pade wa ni atadaba 89fm te ba si fe fun anuro ile ka royin wa e fi sowo simbel address wa ni sumatadaba89.fm iroyin lati ile okere e ka adajo orilede yongada lo ti taku oro ase awon egbe agbejoro orilede na e to so fa mo egbe re lati fokin si pe awon adajo ni oluwa mi ati lati ri pe won dawo ninu oro anteriba ni waju won ase ohun latowo egbe agbejoro orilede yongada salaye pe iwa na je iwa awon ijoba amunisin eti ko se ti ki se oto to si je pe awon adajo na lo je osise ti ki si se en to gaju awon eyan sugbon e ka adajo agbon so fe ka adajo na James Eremiye ni lo so fun awon oniroyin pe egbe agbejoro orilede Uganda na ko lase lati so fun adajo nkan ti won o so tabi ti won o se to si je pe won tesiwaju lati bere fun ase ati owo latodo awon agbejoro na gege bi ijoba ti o ti se ijoba amunisin labe orilede gẹẹsi tele Uganda lo jogun ilana ofin re ati asa ati ise nile ejo lowo orilede United Kingdom egbe awon agbejoro orilede Uganda na lo je kan egbe kan ti se oju awon agbejoro to so pe ilana na je ti ijoba amunisin to si kopa ninu kikuna eka adajo orilede Uganda orilẹ̀-èdè America àti Iran iná ti bẹ̀rẹ̀ sí kọlura wọn fún ọjọ́ kejì gẹ́gẹ́ bí àwọn alákíyèsí ti ṣàlàyé pé àdínkù ti bá àwọn ọkọ̀ tí rìn lórí omi Strait of Hormuz lẹ́yìn tí wàhálà náà bẹ̀rẹ̀ àwọn ológun orilẹ̀-èdè America sọ pé wọ́n ṣe àkọlù sí àwọn ibi àwọn ológun kan tó tóbi 90 nítòsí omi ọ̀hún tó sì jẹ́ pé àwọn aláṣẹ Iran ṣàlàyé pé èèyàn mẹ́rin ló kú tó ń dẹnu bí ọjọ́ méjì yìí Iran wá ṣàlàyé pé àwọn ìbúgbàmù kan ni ó wáyé láwọn agbègbè Tito tó sì sọ pé wọ́n dojú rẹ̀ kọ àwọn dúkìá orilẹ̀-èdè America ti bẹ ní Kuwait Bahrain àti orilẹ̀-èdè Qatar àwọn iléeṣẹ́ ọ̀rọ̀ òkèrè orilẹ̀-èdè Iran ń lo tako ìgbésẹ̀ orilẹ̀-èdè America náà tó sì sọ pé ó jẹ́ ogun tó ṣàlàyé pé wọ́n dojú àwọn àkọlù wọn kọ àwọn tí kìí ṣogun tó sì jẹ́ pé wọ́n ṣe àkọlù sí afárá kan tó jẹ́ ti ọkọ̀ ojú irin ètò àtúndìbò ni yóò wáyé ní Clanton tó jẹ́ pé ó wáyé lẹ́yìn tí olórí ẹgbẹ́ òṣèlú reform ti orílẹ̀-èdè United Kingdom ìyẹn ni Geoff Ragge tí ó fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin orílẹ̀-èdè ọ̀hún aṣojú ẹgbẹ́ òṣèlú reform náà Lee Anderson ló gbé àbá kalẹ̀ nílẹ̀-ìgbìmọ̀ aṣòfin lọ́jọ́ Àlàmísì tó sì ṣàlàyé pé èyí yóò fa kí ètò àtúndìbò wáyé títí ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún yìí ṣùgbọ́n tí wọn ò tí fi òǹtẹ̀ lu ọjọ́ ọ̀hún ìròyìn láti agbo amúlùdùn òǹṣeré oníṣe ní Peggy Ovire ló ti bẹ̀rẹ̀ sí fa kí àwọn èèyàn máa sọ̀rọ̀ lẹ́yìn tí ó ṣàlàyé pé òun ti parí ìlànà ìkọ̀nísílẹ̀ tí òǹkọ òǹṣeré oníṣe ní Frederick Leonard sílẹ̀ òǹṣeré ọ̀hún ni ló ṣàlàyé pé òun dúpẹ́ lọ́wọ́ jésù tó sì ti parí èyí tó gbé jáde lórí ẹ̀rọ amáyélujára rẹ̀ tó ṣe àfihàn pé ó ti fòpin sí ìgbéyàwó láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ tó gbé jáde náà ló fa àríyànjiyàn táwọn olólùfẹ́ rẹ̀ kan sì ń kí kóríire tí àwọn kan sì ṣàlàyé pé ṣó yẹ kí wọ́n máa ṣe àjọyọ̀ ìtúká ìgbéyàwó lórí ẹ̀rọ amáyélujára Peggy àti Frederick Leonard náà ṣe ìgbéyàwó wọn ní oṣù kọkànlá ọdún 2022 tí wọn ò sì tí ì kéde pé wọ́n gbé ìwé tí ilé ẹjọ́ fi tú wọn ká jáde lórí ọ̀rọ̀ ọ̀hún òǹṣeré oníṣe ni tó sì jẹ́ olùṣe fíìmù ìyẹn Funke Akindele ni ló ti sọ pé jíjó ló jẹ́ ọ̀kan lára ọ̀nà tóun fi ń ta ọjà òun Funke ṣàlàyé pé kò sẹ́nìkan tí tó sọ pé kóun máa jó àti pé ó ṣàlàyé pé kò sẹ́ni tó lè fòpin sí pé kí òun kógojá nínú ọ̀rọ̀ àwòrán fídíò tí òun ṣe ó wá fi kún pé òun lè ṣe nǹkan tó bá wù òun lati fi ta oja ohun oro na waye ibi osu melo kan leyin ti onsere film ni yekunle afulayan ati onsere onisemi omotola jalade kende tan ta ko oro bi won se njo lati fi ta awon aworan cinema Funke lo ti koko dahun pe ko si aye o salaye pe aye n bo fun gbogbo eyan eti o ba to lati kogoja ninu are onise ti orilede Nigeria yen Nollywood on korin ni Ibrahimu in lo ti tun so oro lori oro ide ayede ti nbe laarin ohun ati on korin mi Burna Boy to salaye pe on korin ohun in lo gbudo gbesan nkan to se pose ohun Ibrahimu lo so pe Burna Boy ini o ji orin ohun ko to salaye re gege bi o soro ti ko ba ohun si ohun ide ayede na lo ti bere latodun 2023 letin ti Ibrahimu ti o benu atelu Burna Boy fun jiji orin onko Burna Boy ini ko ti fisi si oro ti Ibrahimu so yi fun ti agbo are idaraya eje ki yada po ma fola joye tayo

0: ẹ̀bọ́bọ̀rìṣẹ́ òwe jàmúrẹ̀ ni wọ́n máa wò bóyá.
1: ó ṣeé ṣe kí wọ́n gbégbá orókè.
0: lẹ́yìn tó kù nígbà tó bá ń kojú orílẹ̀-èdè china eléyìí tó gbàlejò ìdíje ọ̀hún lọ́jọ́ sátidé. níbi ìmúrasílẹ̀ ti ṣe ń tẹ̀síwájú fún ìdíje tiwa fubi under 17 championship eléyìí tí yóò wáyé nínú oṣù kẹsàn ọdún tá a wà nínú ẹ̀. àjọ fifa ló ti ṣàtìlẹ́yìn fún gbogbo àwọn atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń tẹ àwọn aṣojú rẹ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé tọdún eléyìí tó ń lọ lọ́wọ́. tó ṣe lálàyé wípé ìpinnu àwọn atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ òun lẹ́nìkan kan ò lè dánbarú ẹ̀. kódà tó fi mọ ààrẹ àjọ fifa Gianni Infantino. àtẹ̀jáde ọ̀hún ló wáyé lẹ́yìn tí àwọn àríyànjiyàn kọ̀ọ̀kan ti ń lọ nípa ìṣọwọ́tọ́kùn tó ń ti ìpinnu eléyìí tí wọ́n ń ṣe nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé náà. tó fi mọ rògbòdìyàn tó ń ti wàhálà eléyìí tó bẹ́ẹ̀lẹ̀ ní bí wọ́n ṣe fòfin de agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà Fọlárìn Balógun. tó fi mọ àwọn àròyé kọ̀ọ̀kan eléyìí tí àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kan náà tí wọ́n gbé ta. lẹ́yìn pinpin abala ẹlẹ́ni mẹ́rìndínlógún nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé tọdún yìí ọ̀gá àgbà eléyìí tó ń mójútó agbẹrin àwọn atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìgbìmọ̀ àjọ fifa Pierluigi Collina ló ṣe lálàyé pé ìgbìmọ̀ ọ̀hún nínú rẹ̀ sì dùn pẹ̀lú àwọn ohun tó ti wáyé pẹ̀lú bí wọ́n ṣe tẹ̀lé àwọn àlàkalẹ̀ eléyìí tó rọ̀ mọ́ títọ́kùn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nínú ìdíje náà lẹ́yìn ìpinnu àwọn ènìyàn. ó ṣe lálàyé wípé àwọn àṣìṣe kọ̀ọ̀kan ló ṣe é ṣe kó wáyé pẹ̀lú àwọn àtakò lórí àwọn atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ ṣùgbọ́n tí kò sí ní nǹkan ṣe pẹ̀lú ìjọmọlúàbí àwọ́n tọ́rọ̀ kàn nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. orílẹ̀-èdè spain ni yóò mọ kojú orílẹ̀-èdè belgium nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé tọdún yìí ní ìpele kẹta sí àṣekágbá quarter final nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tí yóò wáyé lọ́jọ́ jimo ọ̀sẹ̀ yìí nígbà tí wọ́n bá ń kojú ara wọn. ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó jẹ ọ̀gá nílẹ̀ europe eléyìí tó ṣe wípé ẹ̀mẹfà ọ̀tọ̀ọ̀tọ̀ léraléra báyìí ni wọn ò tí ì láǹfààní àti mi àwọn rẹ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé yìí òun ló sì ń ṣe dáadáa nínú ìdíje náà. orílẹ̀-èdè belgium eléyìí ti balógun wọn Yuri Tielemans kósòdì làwọn náà rọ́gbọ̀kú lérí àwọn agbábọ́ọ̀lù eléyìí tó ti ní ìrírí dáadáa níbi tí a ti rí Romelu Lukaku àti Kevin De Bruyne ní bí wọ́n ṣe ń wòye láti dé ìpele àṣekágbá fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn ìgbésí ayé wọn. a ò ní rí ju báyìí lọ lábala ìròyìn eré ìdárayá wa fún tàṣálẹ̀ tòní Fọlájìn Oyetayo lóníròyìn yín.
2: bí ròyìn ti alẹ́ òní yóò ṣe máa nù ọlásùnkànmí olùjọba lólùtù adéyẹmí làwọn àsìn oníròyìn ọlọ́wọ́ ọmọ yín ká sùn rẹ̀.
3: iléeṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o! Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Okay, anye niyawa pe ekale apostle Francis Olumide Claudio babanje onetuma oko ti mo nje niyan eje ki agbadura oruko Jesu agbara eje Jesu Oluwa gbadura fun wa Olorun kun to fe ka mo loni je ka mo ni oruko Jesu Christi Oluwa nte fe kama loni gangan Oluwa lawa loye si o oro mi loni ti o fe ti ahan mi jade wai loruko Jesu Christi je o se awon eniyan re lanfani o ati mi na je o se mi lanfani loruko Jesu Christi Oluwa ati olugbalawa ami ale kasi monkiwa mo so wipe aku asiko yi be ni mo de ki gbogbo eyin odo ti ajo se pade mo ki gbogbo yi mo so pe e se o adura wa gba o e oni saseti o mo ki gbogbo yin patapata e oni saseti ife ti eyin eniyan ni si mi olorun oni je mbaje lowo yi lagbara olorun ede ni gbo ibi si mi o mi o ni disappoint be ni mi o de ni gbo ibi se ni kokan ninu yi gbogbo eyin te wa ma ran wa lowo 500 naira 1000 naira 10 fun wa olorun a je ke le ni ju be lo nitori ifele ni si eto yi te fi nse be e wa ni lowo e o ni ni lorun lagbara olo gbogbo eyin te de ni lokan wi pe o wo yin ke ran eto yi lowo loruko Jesu Christi olorun o ni pa yin ti a de fun yin se ni agbara eje Jesu Christi oluwa wa ami mo fe kaka ibi kan nibi loni ka to Kato soro. Deuteronomy chapter 15. Iwe Deuteronomy chapter 15 verse 11. Owani, nitori pe talaka ko le tan ni ile na. Nitori na, ni mo se pase fun wi pe ki iwo ki o la owo re fun arakunrin re fun talaka re ati fun alaini re ninu ile re. Mo fẹ́ yá ọ̀rọ̀ kan lòun bẹ́ẹ̀ ni o. Ọlọ́run Olódùmarè gangan fúnra ẹ̀ ló sọ báyìí onítálákà ò ní tán ní ilẹ̀ náà. Bọ̀ kò dárúkọ ẹni tó máa jẹ́ tálákà kò dẹ̀ pé ìran tí yóò jẹ́ tálákà. Ó kàn sọ wípé tálákà ò ní tán nílẹ̀ náà. Kò sọ pé ìran àwọn Francis Olumide Claudio ni yóò jẹ́ tálákà ilẹ̀ náà. Ohun tó kàn sọ ní tálákà ò ṣáà ní tán níbẹ̀. O wa ni awon ti ohun wa bukun be awon tan lowo lowo bayi o ni kan ma wa lawo si awon talaka ati alaini e ma wa fun won be sugbon nigba ti mo nka Deuteronomy yi nijo to ngbadura kan fun mi o wa so fun mi bayi wi pe o ni emi yo ma nwe orile ede pupo o ni emi ki yo si toro o gbadura be fun mi sugbon olorun gangan lo wa so bayi nisin pe talaka ko ni tan ni ori ile na akole oro mi eni oju npon o wa sick alaini ni oju npon o wa sick o wa gbe lo hospital abi ke awon alagbo o wa ni to ba ti ru ogun bayi bayi abi to ra agbo bayi bayi ko mu ani ara aya ko wa rowo ra ko wa ye ko wa ku ai rowo toju ara eni ko je ki eni oju npon ko je oye o awon ti won lowo lowo àwọn gan tẹ lè gbéra wọn bẹẹ kan dẹ lọ ìlú òyìnbó kan lo toju ara won be gbogbo eti to n gbo mi bayi loruko Jesu Kristi iponju oni ba yin dore o awon ti oju de npon ninu wa nibi ni oruko Jesu Kristi bi n ba tin pari oro yi bayi iponju ade yago fun yin lagbara Olorun ohun ti mo n so bayi o ọgbọ́n ti a le fi ba ìpọ́njú tàbí àìní àbí kẹ̀kẹ́ sọ pé òṣì ọgbọ́n tá a le fi bá òṣì tá a le fi bá àjà òun ni mo fẹ́ sọ fún wa lónìí ọgbọ́n ni la fi ń bá àjà bàbá wa kan ló kọrin kan ó ní kìtàkìtà ò dọ́là kìràkìtà ò dọ́là bẹ́ẹ̀ ni tó bá jẹ́ bá a ti ń ṣe kìtàkìtà tó ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó máa ń gbé àáké kọ́hùn tán láwọn máa ń lagi kiri yẹn àwọn ló yẹ kán lówó jù láyé torí ọkọ wọn yìí dóko kó mọ̀rì ṣe ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé jàǹtìjàǹtì orí la fi ń ní láárí ni àgbègbò ló yẹ kó ní láárí jù nú gbogbo ẹyẹ ẹ wá worí ẹyẹ lé bó ṣe rí ṣóbódó yẹn bó ṣe kéré tó yẹn inú ilé ló ń gbé o ẹ̀yin ẹ wo àgbègbò tó ru orí jàǹkàn wáyé orí ẹ tó orí èèyàn inú ìgbẹ́ ló ń sùn kí ni mo wá ń fàyọ níbẹ̀ yẹn ò ní pé kìtàkìtà kò dọ́là bẹ́ẹ̀ ni kinní kan sì dá mi lójú níbi pé owó ò níran kò nẹ́bí pé ẹbí ẹ̀ ní ìran bẹ̀ ní rárá ọlọ́run ló ń pè é ṣùgbọ́n wá ní ọgbọ́n tá a lè fi bá òṣì jà tá a sì ṣẹ́gun òṣì mọ̀ ń padà bọ̀.
1: Pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run, àjọ̀dún ẹ̀mí mímọ́, Holy Ghost Festival, tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ò fi dé ńlá kò rí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 AM sí aago márùn-ún rọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 AM. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 PM. Ministering, bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì mọ kọrin ẹ̀mí tí fawọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 AM. Kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kò rí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ní ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀ tí wọ́n sì tún mọ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún rọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá tí olúkúlùkù yóò ti máa ṣeré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa àgọ́ mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀ Sunday 6 pabambari àṣekágbá ètò àjọ̀dún The Passion and Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó Theme Hold Fast and Occupy Till He Comes Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wàásù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́ má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọlọ́wọ́ títí ayé Jésù lolúwa.
0: Ọgbọ́n àkọ́kọ́ òun ni mo ní béèrè iṣẹ́ orí ẹni kò ṣe má ṣiṣẹ́ oníṣẹ́ ọ̀pọ̀ ènìyàn ló yẹ kó máa ṣiṣẹ́ tailor tó wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lawyer ọ̀pọ̀ èèyàn ló yẹ kó máa ṣiṣẹ́ carpenter tó ń ṣe bíríkìlà olójọra wọn ọ̀pọ̀ yẹ kó jẹ́ àgbẹ̀ ó wá ń tajà iṣẹ́ orí ẹni là ń ṣe bẹ́ẹ̀ ni ohun tó bá ti jẹ́ tẹ́ndí òun là ń ṣe ọ̀nà wo ni màá wá fi máa ń mọ iṣẹ́ orí mi báyìí àkókò rẹ ni sọ fún wa mọ́ igun vulture táwọn o se se ko dun ju adie lo are ni so fun wa ni eh ka la are ni so fun wa ni ka luku iba ma sise ori e sugbon ona kan ri nkan kan ebun kan lo mu wa lati orun un ta ba tin se ti o ba tin nini lara nkan enini un ti o ma san ba wu e to rorun fun e lati se je iwo lo ni fe se nitori ko je ebun tori un to ba ti je ebun e ke san ba fa ile mo ebun tori ebun ni ona se so wi pe won ni ogun ta ba ti fowo se idi aro eyin aro lo n gbe tori pe o je ebun gift to ti ra o lo ko ni suku o ko nibi ise o jiya le lori o ni fe kakun o ni fe kakun e wo awon olorin ti won lowo lowo tan nipo tan laye gan yen ibo lo ti kose ori yen ibo lo ti ra ebun ni o kan je pe wa fa ile mo ebun yen iwo gan check ara e beyin joko ko wa ronu ara re kini mo ma se gan e wa wa seun to relate ma wa wa fe loju ebun alati tumo won le fi mo mi won le fi pe mi ni baba nje oni tumo be ni ebun egbe kale oro tolorun fun mi won le se nduro de mi ni gbogbo ojo to se tele fe gbo mi ohun to ba ti je ebun ni e fa ile ke fa mo dada iyan wa je akoko beyan ti a fi n jare osi ọgbọn akọkọ ta fi n ba osi ja niyen ọgbọn eleekeji iwe owe chapter 10 iwe owe chapter 10 ọgbọn keji ti a fi n ba osi ja iwe owe chapter 10 ẹjẹ kaka ẹsẹ kẹrin ó ní ẹni tí ó bá dẹ ọwọ́ á di tálákà ṣùgbọ́n ọwọ́ àwọn alápọn ní mú ọlà wá ẹni tí ó bá dẹ ọwọ́ ó lá di tálákà ìyẹn ni wípé you work hard ó ní ẹni tí kò bá ó dẹ ọwọ́ táàn tó yẹ kó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ó dẹwọ́ ó ti rẹ̀ ẹ́ ó ti ṣùú ó ti ṣe ó ṣeré jù ó dẹ ọwọ́ bíbélì wa ní àdì tálákà àjọ ìní ìkan nínú àwọn tí a sọ pé kò ní tán lórí ilẹ̀ yẹn ọ̀làdì ọ̀ní bọ̀t ẹni tí ó bá wá mú ọwọ́ le tó work harder ó ní irú wọn o ó ní àwọn ni wọ́n máa ń ní ọ̀rọ̀ ọwọ́ aláàpọn ní mú ọ láwá ìyẹn ló máa bring wealth ṣe iṣẹ́ ní àkókò tó yẹ kó ṣiṣẹ́ fi irun dúdú kó fi ṣiṣẹ́ sódà wà á lè sinmi pẹ̀lú irun funfun iṣẹ́ lòṣùpá ń ṣe lọ́rùn o kì í ṣe kẹ́ lọ kóra yín jọ sí ibi kíní eléyìí tí ń fẹ́ sọ báyìí á bí àwọn pásítọ̀ ń sì wáre ká wá lọ kóra jọ sínú ṣọ́ọ̀ṣì níjọ́ monday láàárọ̀ kùtù monday níjọ́ tuesday àárọ̀ kùtù ìjọ wednesday á wá kóra wá jọ síbẹ̀ wá ń ṣe i receive it ọ̀gá náà ń ṣe receive it á ń ṣe bẹ́ẹ̀ lọ ṣiṣẹ́ ọlọ́run gan ṣiṣẹ́ ó ṣiṣẹ́ fún ọjọ́ mẹ́fà òun ló fi dá ayé àti ọ̀run yìí work ṣiṣẹ́ ó máa ń jàre iṣẹ́ ni o wá iṣẹ́ ṣe bójókòó pípa bójú ọ̀nà yíyẹ yàsọ́ kan bẹ̀ yàsíbì kan bẹ̀ ṣiṣẹ́ kì í ṣe kó o máa wá ìyẹn kọ́mọ̀ sí wa níbí ẹ wá rí nígbà agbé báàgì kọ́rùn àwa máa yàlé àwọn èèyàn ya ọ́fíìsì káàkiri mo wá kí yín ni o nítorí níbí ó mà bẹ́ẹ̀ pé àkí encourage ẹni tó ń ṣiṣẹ́ jẹ́ mú láti ibìkan tẹ bá wà ní inú traffic bóyá níbi tí go slow wà táwọn èèyàn ti ń tajà yẹn tá ń tajà fún àwọn tó ń wà nínú ọkọ̀ ẹni tó ń ta pure water tó ń ta kókì ẹ kì í rí bọ́n ṣe máa ń sáré lé mọ́tò nítorí wọ́n fẹ́ gba owó àbí wọ́n fẹ́ gba change ẹnìkan lè sọ pé ó yá mo fẹ́ ra pure water èló ni ₦10 àwa ni kó kọ́kọ́ mú change wá ná kóun tó fun ní owó a gba omi yẹn lọ́wọ́ ẹ̀ a gba change a wá ju owó yẹn mọ́tò ti ń lọ bẹ́ẹ̀ a wá sọ́ọ̀lẹ̀ ọ̀rẹ́ wa wá sáré àwa lé owó yẹn a mú ṣùgbọ́n láàrin ibẹ̀ yẹn ṣé mọ̀ pé kò fẹ́ fi change ₦10 lẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n láàrin ibẹ̀ yẹn báyìí ẹ wá rí bọ̀dá kan àkàndínní àkànkó kinní kan dínní àdúrà yín àgbà ẹni ṣàìsàn mọ́tò ò ní forí sọgí mọ́tò ò ní kọlu lẹ̀ kò ní kọlu ènìyàn kò ní kọlu kinní kan wọn a wá máa pàṣẹ owó sí i láti ẹ̀yìn ní àtara mọ́tò yẹn ẹni tó ń tajà gangan kò ní rí nǹkan kan o àfi ẹni tó ń ṣagbe níbẹ̀ ló máa rí nítorí a máa ń encourage ẹni tí ò ṣiṣẹ́ kàkà kó fi ₦10 yẹn lẹ̀ fún ẹni tó romi lọ́wọ́ ẹ̀yẹn rárá o máa kọ́kọ́ gbà yẹn ni o ẹ ṣiṣẹ́ iṣẹ́ lòṣùpá ló ń ṣe lọ́rùn gbogbo ẹni bá ti ń ṣiṣẹ́ irú wọn á jàre òṣì work hard ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wá jẹ́ ẹni tí tó lè tọ́jú owó tó bá ti ń rí owó mú ká ibì kan nínú bíbélì mo dẹ̀ fẹ́ fi hàn wá ní òní nínú Genesis chapter 41 Joseph ló gba bàbá kan nímọ̀ràn níbẹ̀ ní Genesis chapter 41 verse 33 ó wá ní ìjẹ́ nísinsìnyí kí fáráò kí ó wo amòye àti ọlọ́gbọ́n ọkùnrin kí ó sì fi ṣe olórí ilẹ̀ íjíbítì kí fáráò kí ó ṣe èyí kí ó yan àwọn alábòjútó sí ilẹ̀ yìí kí wọn kí ó sì gba ìdá 5 ní ilẹ̀ íjíbítì ní ọdún 7 ọ̀pọ̀ kí wọn kí ó sì kó gbogbo oúnjẹ ọdún 7 nì tí ó dé kí wọn kí ó sì tó ọkà jọ sí ọwọ́ fáráò kí wọn kí ó sì pa oúnjẹ mọ́ ní ìlú wọn ni ó sọ fún fáráò ní customer safe 20% nígbà tó pọ̀ oníkan safe 20% learn how to save má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun no matter how small ohun tó o ní tó o bá tẹ̀ ti lè jẹ́ olótìtọ́ nínú kékeré ò ní jẹ́ olótìtọ́ nínú ńlá bórí bá ti tó ló ṣe máa ń fọ́ ní tò ìwọ ló ń sọ pé ohun tó o rí yẹn pé ó kéré ṣó rí bó ṣe kéré yẹn ni bùkátà ẹ ṣe kéré tó bá ti tún jù bẹ́ẹ̀ lọ bùkátà á sì jù bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ àwọn ènìyàn learn how to save ṣe là á máa ń pọ́n mi sílẹ̀ dé òǹgbẹ Joseph wá sọ fún ọba yẹn ó sọ fún odindi ọba yẹn ó ní ní ìgbà ọ̀pọ̀ yẹn ó ní ẹ máa sèfù 20% ìwọ náà bẹ̀rẹ̀ ẹ̀ látòní ìlọ whatever tó bá ti ní yọ 20% ńbẹ kò sèfù ẹ kò sọ pé kán sèfù 100% torí bẹ́ẹ̀ bá ti kó 100% ẹ lẹ sèfù ẹ torí ẹ̀yìn kan wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́ mi báyìí yes ẹ wà lọ bẹ̀rẹ̀ lórí 100% àbí 80% tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni òun padà bọ̀ wá náà ọkàn mú nǹkan ẹ pamọ́ kó lè wá padà náà ni 20% ló ní kò sèfù ó wá sọ bẹ́ẹ̀ àwọn íjíbítì wọn sèfù 20% nígbà tí ìgbà ẹ̀rùn dé bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀rùn dé àwọn 20% tí wọ́n sèfù yẹn wọ́n jẹ neighboring countries wọ́n tún wá jẹ ẹ pẹ̀lú ẹ̀ agbára wà nínú savings ẹ rí àwọn èèrà wọ̀nyí tẹ̀ ń wò yìí tó bá ti dìgbà ẹ̀rùn bẹ́ẹ̀ gbogbo wọn á jáde síta wọn á wá máa gbé oúnjẹ wọn á lọ máa kó wọnú ihò wọn torí wọn mọ̀ pé nígbà òjò àgbàrá á gbá wọn lọ so tó bá ti wá ń dìgbà òjò wọn á block ẹ títí throughout season yẹn ohun tó fẹ́ jẹ́ ti wà nínú ilé wọn wá máa jẹun ó dìgbà tí ìgbà òjò bá lọ tán wọn kà tó jáde síta ni ẹsẹ láàrin ibẹ wọn wá máa bímọ gbogbo tán fẹ jẹ àtọmọ tán fẹ ṣẹṣẹ fẹ bí gbogbo ẹ ni wọn ti save yẹn learn how to save kì í ṣe kó máa jẹ gbogbo ẹ tán pátápátá learn how to save discipline ara ẹ díẹ discipline ara ẹ kò wá lè save sórí àwọn tó fẹ lọ sábà yẹn àwọn tó ń bínú sí pé wọn ò ṣe kinní kan fún ẹ wọn ṣe fún ẹ wọn ò ṣe é tó yẹn wọn save ni tán bá ń jẹ ẹ tán bíi tèmi bí mo ti ń jẹ ẹ tán yìí bí ìwọ náà ti máa ń jẹ ẹ tán yìí a ní rí wọn sáré lọ bá you save save àmọ́ tó ń bọ̀ save ọlọ́run á ràn wá lọ́wọ́ mo ń padà bọ̀.
1: Pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run, àjọ̀dún ẹ̀mí mímọ́, Holy Ghost Festival, tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ò fi dé ńlá kò rí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 a.m. ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. ministering. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì mọ kọrin ẹ̀mí tí fawọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 a.m. kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kò rí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀ tí wọ́n sì tún mọ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá tí olúkúlùkù yóò ti máa ṣeré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa. Láago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀ Sunday 6 pabambari àṣekágbá ètò àjọ̀dún The Passion and Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Theme Old Fast and Occupy Till He Comes. Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọ lọ́wọ́ títí ayé Jésù lolúwa.
0: The last one ta fi ń jàre òṣì ìwé òwe ni nínú ìwé òwe yẹn ni mo ti máa mú yẹn jáde ta ti ń jàre òṣì ẹ má gbàgbé o pé ohun tí mò ń sọ lọ́wọ́ ni wípé ọgbọ́n tí a fi ń jàre òṣì ìwé òwe chapter 21 ìwé òwe chapter 21 mo fẹ́ ka ẹsẹ̀ 23 ńbẹ̀ ta fi ń jàre òṣì ó ní ẹnikẹ́ni tí ó bá pa ẹnu àti ahọ́n rẹ̀ mọ́ ó pa ọkàn rẹ̀ mọ́ kúrò nínú ìyọnu wá bá ẹnu rẹ̀ sọ̀rọ̀ àti ahọ́n ẹ̀ ẹnu ò mọ mo jẹ rí o àìmọye bí ilé jẹ́ 3 stories ẹnu lè jẹ́ tán pátá adẹ̀tún máa kígbe pé ebi ń pa òun bẹ́ẹ̀ ni máa já àgbà kúrò lọ́wọ́ ẹnu lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni já àgbà kúrò lọ́wọ́ ẹnu lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá kó ara rẹ ní ìjánu ohun tí ò ní ìdí má ra ọ̀pọ̀lọpọ̀ nínú wa bẹ́ẹ̀ àwa sèfò owó àsèfò ẹ̀díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ àbá ti rówó tó ti ń tó bíi 600,000 kìíní kan akànlọ́ra mọ́tò àlòkù kan tí ẹni ẹlẹ́ni ti páàkì mọ́tò yẹn sọ́gbà mẹkáníìkì fún bí ọdún mẹ́wàá àwa lọ rà á wọn níbẹ̀ bá ti kó táyà síbẹ̀ tá a ti fọ kíní kálípà ẹ̀ tá a ti ṣe àwa lọ rà á ó wá fi gbogbo life saving ẹ̀ wá fi ra àgbà náà kí ló wá fẹ́ máa fi mọ́tò yìí ṣe ó fẹ́ máa gùn káà àwa máa gùn kò ní lè ṣe ìwé mọ́tò gan kò lówó tó máa fi ti lọ gba ìwé mọ́tò kò lówó tó máa fi ra táyà ṣẹṣẹ mọ́tò epo gbogbo ẹ̀ bẹ́ yẹn káṣá lè sọ pé ó ń gun mọ́tò ká lè sọ bẹ́ẹ̀ mi sọ pé kò dáa èmi gan ń gùn mi ò ní kò dáa ṣùgbọ́n bó o bá ti mọ̀ wípé o ò tí tó nǹkan yìí ṣe má ṣe wọ́n yín múni sí Má ṣe. Kó ara rẹ ní ìjánu. Kóra ẹ ní ìjánu. A lot of people like that. Ohun tí o need, o wá ń rà. Má ṣàṣehàn. Kò sẹ́ni tó ń wú lórí, kò dẹ̀ sẹ́ni tó ń pẹ́pẹ̀. Àfi tó bá wúra ẹ lórí, tó dẹ̀ tún pẹ́pẹ̀ ara ẹ padà. Má ṣe bẹ́ẹ̀, má ṣe ju ara rẹ lọ. Báwo ni o ṣe, o ní kọ́m, o lọ rẹ̀ǹtì ilé. Ilé tí ó ga jù ẹ lọ, toro fẹ́ gbé láàrin àwọn ènìyàn kan. O ń gbé láàrin wọn bọ̀ tí o bá wọn mú, má ṣe o, ẹni mò ń bá sọ̀rọ̀ mi ò máa o. O wá lọ fọmọ ẹ sí skúù tí o mọ̀ pé o ò lè sanwó ẹ̀. Àwa nítorí kí ló dé, o ní Ọlọ́run á ṣí. O wá yábẹ́ wá sá kiri. Ó wá dàbí pé owó ò kàn ẹ́ lọ́wọ́ rí. Torí kó tó dé, a dẹ̀ ti kọjá lọ fíwú. Kí ló ṣe ẹ́ tó fọmọ ẹ sí government school, sí public school. Bishop Phillips Memorial Primary School, Sùúrù Lérè, Oǹdó ni mo lọ. Ibi tí wọ́n ti ń fìdí Oǹdó kọ́ wa ní English. Ibẹ̀ ni mo lọ. Ìyẹn ò dẹ̀ ní kí n má di ohun tí mo máa dà. Tágbára ẹ̀ bá gbé public school fọmọ ẹ síbẹ̀ tí ò bá wá gbé wọ́n ìbúyàn sí. Kó ara rẹ kó o ní ìjánu. Ohun tí Ọlọ́run fẹ́ nìyẹn. Tó bá ti wá ń ṣe wọ̀nyẹn báyìí, wàá rí pé o máa ṣẹ́gun òṣì. Ọ̀nà tí à ń gbà tá a fi ń ṣẹ́gun òṣì ò nìyẹn o. Lẹ́yìn ẹ̀bẹ́ yẹn àwa máa wá gbàdúrà. Má gbàgbé o gbọ́dọ̀ ní nǹkan tí ò ń gbàdúrà lé lórí. Ó ní I will bless the work of your hand. Ṣùgbọ́n wọ́n ṣe nǹkan èso. Ṣùwéṣù té bí ẹyẹ. O wá ń ṣeré ṣá ẹ̀ta gan oṣù tó ẹ̀. Àwọn àti ní afẹ́ gbàdúrà rẹ̀ o wá ń gbàdúrà blessing. Kí ni kó blessing? Oorun tó ń sun yẹn la blessing. Jígìrì kò ṣiṣẹ́. Ní iṣẹ́ lọ́wọ́. Ó ní à ń jáde lónìí Olódùmarè. Ó ní jíjáde wa. Ó ní ká má pàdé àgbákò. Ohun tí a fẹ́ jẹ là ń wá, ká má wàá pàdé ohun tí ó jẹ wa o. Wá iṣẹ́ kò wá ṣe o. Kì í ṣe kó kàn máa jòkó sínú ilé. Kò wá máa retí. Ọjọ́ dẹ̀ ń lọ. Ìṣẹ́jú kọ̀ọ̀kan báyìí lọ́jọ́ ń lọ. Irú ọjọ́ ò ní báyìí. A tún lè rí máa ó ti lọ nìyẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Apostle Francis Olumide Claudio. Orúkọ tí mò ń jẹ́ nìyẹn o. Má gbàgbé o. Ọgbọ́n tí a fi ń ṣẹ́gun òṣì. Ẹ ṣé, ó dàbọ̀.

0: Nikola.
1: Orúkọ tèmi la kí Yemi Michael. Àbáwò lákin gbádùn lẹjọ mẹjọ mẹjọ lọ́dún tí káàdà àfà àti ti pàdé lálẹ́ ọkàn kẹtẹrin abalẹ̀ àdúrà rẹ̀ àgbà. Èmi lọ́mọ làámọ̀ ká mọ́ ọmọbìnrin sáré mọ́ sísì ọmọ ọmọbìnrin sì kọ́ ọmọ tú jogún ọ̀rọ̀ ìdọ́kan díjogún lògògó gẹlẹgẹlẹ dínà ǹjẹ́ látijọ́ máa rí ìmọ̀ mutú ǹjẹ́ lè kiri ìbòjó yẹlẹyẹlẹ kọ́ yẹ gígùn ọ́ni jọ wà mí síwájú.

0: e mo mo ise ni mo di gbede lale e kan ba ti toro lejo de ni oro mi lorun ko ju e ko lo mo sa be o wa un mudile abi ko mudile un lale oro ke li bi ale lale oye ka jojo dasi oye ka jojo gbeye o ka mo ko ti ri tori of our lasa lorun pa ka o ti da pero kitikite mo riwo mo ben lale njo wa un jokole ki nja wa un jokole ka mudile un bo se se ka ye ba ti gba wa pe wa dasi oju tere ko mu o laka odo tere le kan si mo kin unisa jimo mo rin yole facebook oju opo hun da be gigun lebe sugbon ko ba se des aro ni ba mi fe egigun oju facebook le kan si mo kin daada mo kin li meje meje mo kin lebe jojo gba na ni mo kin kiri to lojo bi osu yi mo kin daada fo eku asiko yi o lagbara ola mi ni ase pupo odun laye gba na ni mo kin oga mi samuel aye ni furniture mo kin daada fo o ti jo meta re o olubomi rogbitan mori alaje olopa leran ko se won ojo wo se dada okanrin abale ra subu danu joja dodo e titar medical ati kogi blocks ke to bere le pere o
1: pewen je o ogun je
2: se lati bere pepe lawon baba nla wa tin fi ewe ati egbo dabira to sin je fun won ni gbogbo ona lati ma wa je ki ogun awon baba nla wa yi parun la se gboro samule lona igbalode se eni moju ogun ni pobi nire nje ti gbo nipa AAT Trado Medical and Natural Health Clinic ile isegun ibile to wa ni number 73 osinle quarters legbe Igbo Church Akure nipele Ondo nibi ti won tin setoju ti won sin po ogun ibile po lona igbalode ohun ni ruru ona bayo lati kojo opolopo ogun tin ja idalaye se o ti sare sare o dabi eni pe ko si ona bayo fun omo gbianju lati se abewu si AAT Trado Medical and Natural Health Clinic to wa ni number 73 Osile Quarters Legbe Igbo Church PO Box 1585 Akure nipele Ondo fun alaye siwaju si e pe Adebayo Samuel sori 08034447184 08034447184 tabi ke lo sori ero kayelu jara won www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi tan tin fewe ategun dabira
3: ọ̀rọ̀ mi owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́nu ọjọ́ mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
4: fújẹ́ntò tẹ níbùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lóríṣiríṣi ọtí ẹlẹ́rìí dòdò tilẹ̀ yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbá láfẹ́ gbogbo ìgbàlọ́tí tuntun yìí débẹ̀ kó da sọ́ọ̀fù gẹ̀ẹ́rẹ̀gẹ̀ yàrá ọlọ́yẹ tó tutù dódóódó súyà àsun ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting swimming pool side wọn gbà yìí ó tún gbá láfẹ́ níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè bákan náà fújẹ́ tó tẹ̀ tún nílé pé fújẹ́ tó langas mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọn fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rin àtọ̀yàyà kí yín káàbọ̀ bó ṣe ti vehicle alignment ẹ máa bọ̀ ní fujent online gas ara ọ̀tọ̀ gan ni car wash wà abala ọ̀tọ̀ ní fujent cooking gas náà tún wà nbẹ̀ ní laundry department ìwọ̀n eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
3: jàre ibo ladrẹsi ni o.
4: fujent hotel wà ní kilomita 26 iléṣẹ́ àkúrẹ́ express road ládojúkọ road safety laramọ̀kì nípínlẹ̀ ondo nọ́mbà wọn náà lélẹ̀ yìí
5: 02-803-85028
3: fujent hotel níbẹ̀ la lọ.
6: ọjà ọbọdá lálẹ́dẹ̀ òlu láàmọ̀ kí ń wo ewu tuntun abárayọ. látijọ́ kàláyé ti dáyé láti nájà ọbọ́dá ṣùgbọ́n kùdìẹ̀kudiẹ dé ba lógbàkọ́dógbàkàn lè balẹ̀ àbáríà ọmọríà ọlábọ̀dé àdàmú kọjẹ́ ààrẹ ìlàrámọ̀kì kọ́ṣọ́lá tradition ẹgbẹ́ kéré sí àṣà àtúnṣe lálẹ́dẹ́ olú làámọ̀kì bá gbé dìde wò ṣeré o àbáṣiko bíi ọkọ̀ ohun àmáka kábíyèsí ọba abiodun adẹrẹmi adẹfẹǹtì fca jp alálàtúlù làámọ̀kì ó ṣe aṣọ lójú rẹ ó di lílo kékété àbá lọ́jà èyí lájẹ́ káàkiri agbègbè olú làámọ̀kì káràkátà ti bẹ̀rẹ̀ padà lọ́bọ́dá o olúlégbọ́ kẹ sọ fún àlejò fọ ọjà ọbọ́dá ó ti da ṣíṣí látàárọ̀ títí da lẹ́nà mú nájà ọba òun lè jẹun pé lọ́jà ọbọ́dá adúpẹ́ lọ kété ọmọ ẹgbẹ́ ìlàrámọ̀kì kọ́ṣọ́nà tradition ìṣeré o ìṣelùkà dr adéǹlé fádáre àbárí adéǹkà adégoróyè pẹ̀lú kété ìgbìmọ̀ ilé adúpẹ́ o ọjà ọbọ́dá tùlù làámọ̀kì àtàjèrè ọjà.
0: nọmba kan dọdọ ẹ ti tàdùn mẹdíkà kẹ lọsìnlẹ quarters làkúrẹ 08034447184 lẹ́rẹ̀kan sí 08034447184 ti fujent fujent oil and gas fujent hotel kẹlúlú làámọ̀kì 08120385028 lẹ́rẹ̀kan sí 08120385028 Kwa ba ti mofowo nu ko fera lo soja bada ti lula amokin lo san any day kim so le do yibo le jokijo ko yara un ka ti lo be le nkan si mo ki fo kale oni je mi ki Mrs. Folake Faboyin iyawo Kaska foku mura ojo bi re ka aye la epe yan agbole kun re lori to makimere gede mokida da Samuel aye nbo kan bon ki kire ki to loye lula amokin e ki mo nka ala ti la amokin da da foku asiku ati kire ki to loye prapata fo onku asiko yo fo lagbara lo ajan sise fo olula mo kene daruo wa mi si waju de si

0: àti ìdòdè.
1: Wọ́n yàn mọ̀mọ́ fọ ìtàkùn lejò, orílẹ̀ yọ ejò, orílẹ̀ jẹun méjò digidigi tó kwa, káàgbàfẹ́ ejò lórí nìrè, kéèyàn ṣe kù díẹ̀ ṣe rí, lórí rẹ̀ ṣe rí. Olùmẹ́rin amúdigi tó kwa, kí esun ká tèyàn ẹ̀ jáde, lágbára ọlọ́run orí rẹ̀ ajàkọ́, orí tèmi náà ajàkọ́ mi, mú kí n lébi kẹ́tẹ́kẹ́tẹ́ gbọ́ mi fọ, orí rẹ̀ akẹ́tẹ́ ajàkọ́ o, orí agbẹ́lẹ́jà fágbe, orí àlùkò lẹ́jà fàlùkò, ọ̀nì nílò olódò okùn ẹlẹ́bẹ̀ ní àbáwò alérí pegede, èyí ṣe gèdè wà èdè Yorùbá nìyí, kọ́ ọ̀yà mọ́kànlẹ̀ balẹ̀, mú kí n dáadáa lébi kẹ́tẹ́kẹ́tẹ́ gbọ́ mi fọ, ara bọ́sán, adẹ̀ni bọ́jọ́ lọ́jọ́ lọ, lórí ètò ìlálẹ̀ ńlálẹ̀ kájọjọ́ yanjú, mú kí n lẹ́ẹ̀kan sí.

0: lẹ́rìn kan sí mo kí n gẹ́gẹ́ bí àlàyé mo ṣe tẹ́lẹ̀ ìjọba mi wá fẹ́mi àríyọ ni bá mi wá mo kí n dáadáa fọ ikú àsìkò yìí mo ṣàlàyé nǹkan tẹ́lẹ̀ abọ́sẹ̀dé olúwa tó yìn ṣe é kó dùn mo rí ọlọ́bẹ̀ wẹ́ alẹ̀ wẹ́ dẹ̀ ní yọ́jọ́ láéláé mo kí n.
1: ìmọ̀ bẹ́ẹ̀ sọ yìí o káyé ó gbọ́ kó bá ṣe mí nípa yìí o kọlọ́run dakò rí o ẹ kó bá sàrẹ̀ lọ mi àti pé mo kéré na mí yàn mí jẹ ọlọ́run kó sì ju anú rẹ̀ o mi o ẹ. Ife ti balẹ̀ kí a gbọ́ mi.
2: Ohun ojú mi rí mẹ́mẹ́ ayẹ bọ̀ ibi.
1: Ọmọ jàre
2: o. Ohun ojú mi rí mẹ́mẹ́ ayẹ
0: bọ̀. Mọ̀mọ́mọ́ ló fẹ́ mi àríyọ̀ ẹ́ àlàyé mọ̀ fẹ́ ṣe é ṣe mí lẹ́fà ẹ̀ ṣùwọ́ ọkọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀ ṣùwọ́ lẹ́fà ìrà kan fa máa jẹ́ ìmọ̀ lálẹ́ báwọn náà ni ń kojú mi rí ni fọmẹ́yọ̀ fọ̀nù mà fọ́ lálẹ́ sí ìyẹn àgbọ́ bọ́yáwó ẹ̀kọ́ mọ̀ fọ láàrin ọmọ ọdún méjìdínlógún sí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ládùúgbò rí akété káà ẹ̀ fọ ọ̀pọ̀lọpọ̀ nínú ọlẹ́tẹ̀ fẹ́ ya wèrè tán lọ́ọ̀ mú kún mu lọ́ọ̀ jẹ kó jẹ lọ́ọ̀ fà kó fà wọ yóò mọ̀ dáadáa ṣùgbọ́n kó bá máa balẹ̀ dáadáa kó bá wo ládùúgbò rẹ níbi kò yá gọ́gọ́ gan kí mọ̀ sọ fọ ibòmírìn ó dáadáa fọ láàrin ọmọ ọdún méjìdínlógún sí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n òtún kan pa ohun mu kan mu àwáyé kan lò ìjẹ́ ṣé ọjọ́ iwájú àgbègbè yìí kí mọ̀ ti sọ torílẹ̀ èdè ṣé ọ dáaba àbẹ kí àbẹ ti ṣapá kan jà mọ́ mọ rọ̀ ha lóòótú kí ọmọ ayé òde òní pa òjò nìkan ló yóò rún ọrẹ ẹnu ara mi gan ìdí ṣe ń fọ ṣé ewúrẹ́ abáyé ṣé ọmọ bí ogójì ọdún bá rìn dàgbà ara àwọn èyí rẹ̀ kíta àbó bí mẹ́ta mẹ́rin kan ní àti ya wèrè mọ́ lọ́tán mọ rọ̀ ha kí la yóò ṣe sí ìgbésẹ̀ wo la yóò gbé mọ̀ fọ rẹ́fẹ́rẹ́ jẹ́ olówó ìlú ọ̀wọ́ gbọ́ mi báyìí ìgbésẹ̀ wo la yóò gbé kí ohun bí ká mú dínkù ẹ ṣe léyọ̀ tán ọpẹ́ kàláyé ti dáyé kan lọ́gà kú ti ṣe rọ̀dọ̀rọ̀dọ̀ ṣùgbọ́n ètò yìí ètò yìí kan rí ṣe báyìí ètò bá ẹgbẹ́ olùgbé gan kan bẹ̀rẹ̀ ohun kan mú olùgbé ẹ̀hún ẹ lágbára tó yìí ohun kékeré ṣá lòlò mẹ́rin mú olùgbé kẹ́rẹ́ àdúgbò gan sáàkó kà fọ ọ níbi ìṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí ohun kan ṣe báyìí mi ò jòlí yóò rún ọrẹ 08162519991 kí ènìyàn méjì pé kẹ́ ẹ bá mi dá sí ohun ìgbésẹ̀ wo lènìyàn yóò gbé lásìkò yìí kí ayé ìrora mú bàjẹ́ jù yìí kí báwo dáadáa ẹ sọ́nìkan yóò máa mú kún mu kẹ́ ẹ dá lè kejì rẹ̀ dùbúlẹ̀ kí a gbà fún rẹ̀ kọ́ bá ṣe ìbọ̀rì bá ara rẹ̀ nìkan lè mú ṣe aró lára dẹ̀ àmọ̀fẹ́ lẹ́ran ara bíi tèun ni ṣùgbọ́n lóò kàn án tó fufa kó fa tán kàn mú kún mu tán odidi ráyè ẹ̀ra tádìyẹ lójú olómìnirin odidi ráyè mìíràn kan ẹ̀ra jẹja àrọ̀ lójú olómìnirin òdìkọjú dàfọ̀ ọdún rọrùn lé ní ìgbésẹ̀ wo la yóò gbé kéhùn bẹ́ẹ̀ ni a mú dínkù dẹ̀ 08162519991. Ẹ̀lò.
3: Ẹ̀lò tí ẹ̀ka lẹ́.
0: Ẹ̀ka lẹ́ sà.
3: Richard ló sọ̀rọ̀ láti sọ.
0: Ẹ ṣeun sà.
3: Ẹ rí ọ̀rọ̀ fẹ́ sọ ẹ gbogbo everywhere ló ti wà affected.
0: Òun náà ni mo rìn káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta mọ̀mọ́ gba ìsáàṣì rẹ̀ mo rí mọ̀ fẹ́ sí ibì kankan yọ ilẹ̀.
3: Ògbógi pátápátá ni àdúgbò tí mò ń gbé mi ò mo lè ka èèyàn bíi mẹ́fà. Ó ṣe kékeré yẹn fi affect láti tọ́jú ìfàtó ó lágbára jù

0: Hello.
1: Ọwọ́.
0: Ẹ kalẹ̀.
1: Òkè ẹgbẹ́ tó sa.
0: Ẹ ṣeun sa, ta ni mo ń bá sọ̀rọ̀, kí lọ́rọ́ kọrin?
1: Alhaji Aṣíwájú, ọlọ́pàá ẹlẹ́ran.
0: Ọlọ́pàá ẹlẹ́ran bàbá dáadáa, ẹ yóò sún béèni lọ rẹ̀. Lébi kàlàjì ọlọ́pàá ẹlẹ́ran. Àlàjì ọlọ́pàá
1: ẹlẹ́ran á
0: ti mọ̀ ọ̀rọ̀
1: Ẹ̀rí Ọlọ́run ló lè sànù wa.
0: Àmì.
1: Bí gbogbo tèmi rí sí kinní yìí ni pé ó wà lọ́wọ́ àwọn ìjọba àtàwọn ọlọ́pàá. Àwọn tí wọ́n ń tà yẹn tí wọ́n bá ti lè gbá wọn mú kí wọ́n mọ̀wé ẹ̀gbá bẹ́ẹ̀bù kankan lọ́wọ́ àwọn tó ń tà yẹn ni tí wọ́n bá ti mú ẹ̀wọ̀n ọdún mẹ́wàá. Ṣebí wọ́n rí ni wọ́n fi ń rà.
0: Bẹ́ẹ̀ni.
1: Gba tí wọn ò bá rí mọ́ tí wọn ò rí fà mọ́ wèrè òní pọ̀. Ẹgbá rìsáàsì gan o bàbá lára. Nǹkan yẹn ti pọ̀ ń gbòòrò púpọ̀.
0: Ọ ti pọ̀ jù.
1: Ọlọ́run má jẹ́ abirù wọn lọ́mọ ni o.
0: Ẹ ṣeun sà.
1: Ẹ pé tó bàbá.
0: Ẹ sà. Ayẹyẹ mẹ́mẹ́lẹ́ tọ́pọ̀ sàkóyè. Ọfẹ́lẹ́ ọ̀fẹ́ fọlá kẹ́nu. Ayẹyẹ mẹ́mẹ́lẹ́ tọ́pọ̀ sàkóyè. Sọ́rọ̀ àmọ̀ràn tèmi kò wọ́pọ̀ wọ́pọ̀ ẹ gbọ́mi méjì lè pín sí. Òwọ́pọ̀ ẹ mú kó mú kọ́ lọ́n kádàrá fọ̀ kó a gbọ́ mi lálẹ́ báyìí. Àmọ̀ràn tèmi kò lè fọ ẹ̀kíní èsùn kò àgbà sí. Fọ̀báyà wọlé mọ̀mọ́kó mu jùláyé èsùn kò àgbà sí. Èkejì wèrèkò èhónì èsùn kọ̀ọ̀kan sún ọ nílé. Wèrè mọ̀ fọ̀hún kì í ṣeun fọ̀yà sí dáa òun lè jíjọ́ ìrìn òòrùn ẹ lajà. Mọ̀ bẹ̀ ọ́ kọ́ ọ̀gbọ́n rè. Ìyẹn òbírí adẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ máa bẹ̀ ọ́ lè fọ̀ láti kékeré. Jọba mi mójú sọ́mọ̀ rẹ. Ìyẹn ò lè yé mẹ́rin wákà yóò làbá mẹ́rin wákà rí orí orí orí o. Kàn wákà sábọ̀ lè bẹ́ẹ̀lì tẹ̀rọ. Kàn ra yè mójú tọ́mọ. Ṣùgbọ́n lè pè wàhálà yẹn bá tá a ṣẹlẹ̀ tẹ̀rẹ̀ láàdà. Mọ bẹ̀ á ìjà mójútó ọmọ rẹ dáadáa. Ọ kò ṣe bá wọ wí lé bá èmi náà wí. Ń kọ́ dẹ̀ ṣẹlẹ̀ àárín ọmọ ọdún méjìdínlógún gẹ́gẹ́ bí jókè ti fọ̀ lọ́ọ̀nì. Kwátìrún ọmọ ẹ̀kọ́ tọmọ ọdún mẹ́wàá. Kwátìrún rẹ̀ kẹ́sùn ọ̀lọ́sẹ̀ rẹ̀. Mọ̀mọ́ jẹ́mi tán bíbélì mọ̀fọ́ àyà ọmọdé lè wèrè dì sí òfò pàṣán náà mọ́ já o. Kọ́ ni kọ́ bá sọ ọmọ ọmọ ọkọ ọmọ rẹ ọmọ wa dànràn mọ́ lọ. Lẹ́nu ọjọ́ mẹ́ta mọ̀ ọmọdé kan kí mi sáré mú ká ṣètò lálẹ̀. Mọ̀ ọmọdé kan òun àtàbárẹ̀ ìjà àbáyé yọ pamọ́ ó lé lọ fọ̀ kún náà. Ẹ sọ fún abáyé fún abá mi o ṣé lọ́ àfẹ orogún èyí ẹ lè sà sí ọba àbí lọ́ àfọ̀ ọ̀nà ṣíọ́. Àmọ̀fọ̀ ọmọ bá àbàlùkà tá a pé júdà sábàárẹ̀ o fọ̀nà sì ń ya wo àbáhùn lọ́rẹ̀ mọ bẹ̀ alíbi ketekete gbọ́ mi kí n jẹ́ àkọ́mọ́ríà tó ní ọmọ kan fọ́ sábàárẹ̀ fọ àbá ṣé lọ́ àfọ̀ orogún èyí ẹ lè sà sí ọba tó ti fọ àbáhùn fẹ́ ná ṣé mọ̀fọ̀ ọmọdé bá àbàlùfẹ́ ṣe bá ń talẹ̀ ọmọ nílé. Mo sọ fún àbàhùn náà lè jẹ́ onílẹ̀jọ́ òkú rẹ̀ lọ yẹ ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ sábà rẹ̀ rí òwúrọ̀ mi ọmọ rẹ̀ ṣe sí ọba mi orú ọmọ bá lè yẹ kan gèwé rẹ̀ kan kò wá gbó mo bẹ̀yìn níbi kẹtẹkẹsì gbọ́ mi ìjà handu ọmọ rẹ̀ ìjà bójútó wọn ìjà ṣe nǹkan yẹ ká ṣe lórí nìyẹn fọ̀hán lúmọ̀ ni mọ̀ jẹ́mi tán o kọ́ bá yọ nínà wọ́n ọ̀bẹ tòun tó kọ́ akọ́tù náà dáadáa kàkàkà mú dọ̀ràn mọ́ lọ lè jà alẹ́ tẹ̀rẹ̀ ládà ìjọjá dọ̀dọ̀ fújẹ̀t àbí ẹ̀ẹ́tì tọdọ̀mẹ́tìkà àti ọjà ọ̀bádá.
2: Mo mọ̀ pé wẹ́ńdẹ́ o oògùn jẹ́.
3: Ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wà jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé. Ṣé ẹni mojú ògùn ní pobì nírè ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Tradomedical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní nọmba 73 Ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé. Òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè. Ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ? Gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Tradomedical and Natural Health Clinic tó wà ní nọmba 73 Ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú.

0: ti epe Adebayo Samuel sori 08034447184 08034447184 tabi ke lo sori ero kayelujara won www.agbamiayetrado.com AAT Trado Medical Natural Health Clinic ibi tan tin fewe ategun dabira bi tatijo
1: oja oboda lale de olu la mo kin we otutun abarayo Eo, lati joka laye ti daye, lati noja oboda, shugbon kude kude de ba lo bako do bako. Le ba le abaria omoria, on labode adamu, koje are ilara mokin koshola tradition, egbe ke risi asha tu she lale de ulu la mokin. Bag be dide, wo shere o, abashiko bi, oko un amaka, abiesi, o babi odon adere mi ade fenti, FCA, JP, alala tu lu la mokin, o shi asho lo jure, o dili lo kekete abaloja, e ye la je kaka ki ri agbegbe olu la mokin kara kata te bere pada loboda o olule gbo ke so fun alejo fo oja oboda o ti da sisi lataro titi da lena mu noja oba o le jan pe loja oboda adupe lo kete omo egbe ilara mokin cultural tradition isere o iseluka dr adenle fadare abare adenika adegoroye pelu kete ibimo ile adupe o oja oboda tulu la mokin atajire oja
2: Dome doni la padela yu atalafia. Noba kondon domile 080 16 23 0072. Lere kansi 080 60 23 0072. Mwadokwa ilo wako bang bola le. Lagwa lan jome doni la pade. O dabo.
3: Mungbadu adaba.
4: Baba kere wa de balẹ kasagua lori itọju ilera ti a le se dede olomo okunrin nikan soso chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jakuje debi po ti wa so idaku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori a le se dede tin bo ofira idakole arara ti e kosun lo opo eyin dudun ara tita ara gbigbona inu kikun inu kekun aya tin lu pipi pi ma le gbese o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
5: bazo olorun ma jaro bun aiso
6: Moki olile moki alejo ani faisan lugba oruko ti emi ni baba ngana ti gbogbo aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude to ba le ma ba iwo lomokunrin ja kan si mi
7: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
6: phone number mi 08164122777
8: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso oni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti ri pada si boda asuke ni waju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egunjegun o sajo osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re ogbe ra dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbe ra dada ma fi degula
7: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
8: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba e ri kerika la nro ni ara nje eje ni abi omi ji ala re ti o fi biri so fi resi ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
6: 08164122777
8: 7-7 bóyá wọn ṣe ẹyọ ẹ márùn ẹ mẹfà kílẹ tó mọ bó ṣe ń ṣe ẹyọ ló ṣe ń mu mi àbí tó bá yẹrẹ ṣe ẹyọ tiẹ a máa ta ẹ a máa yún ẹ bóyá ara ń ta ẹ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúkún ń ro ẹ ni oríkèéríkèé ara ń ro ẹ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọn tiẹ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọmọkùnrin ni pé kò jí lówùúrọ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ pé ọgọ kan wà nínú mọtò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọtí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ wọlé sínú ẹ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó bí ń gbà wọlé omi ò ní lè gbabẹ wọlé mọ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ wà nínú iṣu ara ọmọ ọlọmọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọmọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
3: Babangana Baba Kerewa.
7: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
8: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
3: Phone number mi 08164122777.
8: Àgbo Márúgbó Takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò dáa ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ àṣìṣe tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irúkọ báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
7: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
3: Babangana Baba Kerewa. Phone number mi 08164122777 08164122777.

0: àṣẹ kágbá
1: ìsìnkú èyíríà
0: Veronica
1: ojú ọlágbé
0: ọdẹ tó kú
1: ọmọ
0: ọmọ rege
1: abẹrẹ níjọ jímọ
0: níjọ kẹwàá
1: oṣù yìí
0: níbi àti àgbẹ
1: òkú kò ní
0: kúta ti ṣe nọsípítù lakọrẹ
1: asúnlẹrẹ
0: lójúlẹ
1: èjìdínlógún
0: ọgbọ olúwàtúyì
1: lágbẹdẹjì mania lakọrẹ
0: níbi
1: kàtà ṣètò
0: kéko orin alẹ
1: ọlẹ ìgbàgbọ
0: lọgọ mẹrin
1: ìrọlẹ
0: láti délẹ gan
1: níjọ kọkànlá
0: oṣù yìí
1: làgbé òkú èyíríà
0: ó dùdú òṣogbo
1: tẹ ọkà yìí lè sùn
0: aago méje
1: ọrọ kutukutu
0: lè tó ṣe ìdágbére
1: ìgbẹyìn
0: ààyè lójọ
1: saint joseph
0: catholic church
1: èfọ ọṣun
0: lágọ méjìlá ọsán
1: káàrí yàwẹ jẹwẹ mú
0: ọdẹnú àgbẹ èdè
1: express
0: hall
1: ní kìlómítà wà
0: lamẹńkọ stadium
1: lùlù òṣogbo
0: adó bàbá
1: ọmọ àjọgẹdẹ sọjọ lùsù
0: ọgẹdẹ ladojẹ ìmọ bẹgẹdẹ àdónù
1: àdópẹlúlẹ àdómọ fáyà
0: ẹ àwọn ọmọ
1: ó gbẹyìn
0: èyí olóríire ń lè yí o
1: engineer david
0: ọmọ rege
1: dr jide
0: ọdẹ tó kú
1: mrs ọlàwádé
0: alọdún
1: ìlú amẹríkà
0: àtọlọmọkùnrin
1: ọbábẹmí
0: ọdẹ tó kú
1: títí dórí
0: ìyáàfin

0: jẹrun pẹlẹ nu ṣùgbọn fa ọna fun jẹ ayo fe wa awon
1: mi se se se o omo nipa ijẹrun edun omo ase wa bi iroro omo afowo se ma bere teni aya sabagboye aya ipo rata aya figiro ko shaga awon omo re pastor ruben dr john oluwa funso mo yin oluwa ati olowo emi mo awon lo se daro leyin re gbogbo idile aye ni se daro re o ati idile adanike ma sun olufe wa awon awon omo atomo omo lo nkede loruko gbogbo ebi
2: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: ètò ìgbéyàwó láyé.
4: Jọwọ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ń kọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
9: Offer valid while stocks last.
7: Me and Maggi, so good together.
10: Abamo lo sirin ajo
11: MS Abamo moku o Abamo lo sirin ajo
10: kokoro e ja gbadu obi gogo iku me ja gbadu abare a lo si bi si me yeraye ni ijo keso osu kejo odun ni ketegeto bi kan surun ti abare a onoye daniel idowu ajori oje sa fuku ata ise igbagbo ko posile e omo re mo ti kise si o
12: apapo omo ato mama
10: ebi otu ebi osi
12: se dede olenyira
10: abami si so olufun mi lala
12: ajori
10: abami si
12: olufun ka
10: akinadewo
12: abami sa dekule ajori
10: asiwaju tojo
12: st paul
10: anglican church
12: lola amoke
10: aba
12: mrs olubukola
10: adegbala
12: aba
10: shifemi tapa ajori
12: titidori
10: abigbeyin
12: oluwa fẹmi ajori
10: alaṣẹ.

0: tí ẹ rí nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé òun tiẹ̀ wá sú mi.
2: Àgbọ̀nyín ìṣelóṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kàn nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kàn sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tí ẹ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde ní ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ ọ́fọ̀ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fọ̀ ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Àlàáfíà ara wo ní bífí abẹ́ ojúbà.
4: Oh, number one radio. Adaba FM. 88.9 Akure.

0: ọ̀ràn àlàáfíà táyọ̀. Ọlọ́run Olódùmarè kó mọ̀ jẹ́ ká wà nínú ìnira. Ìnira ò mọ̀ dáa, ìnira ò dáa, ẹni tó kàn ló mọ̀, ẹni tó mọ̀ náà ló lè sọ o. Mo gbà á ládùúà, gbogbo ìwọ tó wà nínú ìnira, ò ń kojú àìlera lọ́wọ́lọ́wọ́ báyìí, Olódùmarè yóò jẹ́ kí gbogbo ìnira yìí, gbogbo àìlera yìí kó di àfíà ìtegun àlàre ìfisọ̀. Ìnira ò dáa, ẹni tó kàn ló mọ̀. Ọ̀rọ̀ kan ṣoṣo tó yẹ kéèyàn kọ́kọ́ lé láyé, òun náà ni ìlera ara ẹni tí ó jí pépé dáadáa. Nígbà tí ìlera bá wà, ìgbà náà ló lè sáré síwá sáré sẹ́yìn, tó ṣe gbìyànjú bí wọn náà ó ti dọ̀lọ́la tó dọ̀lọ́la láyé. Ìgbà tí ìlera bá pé dáadáa, ìgbà náà ló tó lórí ọ̀fẹ́ láti lè gbìyànjú ajé kó tó di pé Ọlọ́run gbàdúrà tiẹ̀ náà. Ṣùgbọ́n ẹni tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn, àdúrà kan ṣoṣo náà ni wọ́n máa gbà. Àdúrà kíni pé Ọlọ́run dákun wò mí san, dákun wò mí san, jẹ́ ń kúrò nínú àìlera tí mo wà yìí. Àdúrà aláìsàn ìlera pé o, bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ló tún rán mi wá fún ti àkókò yìí. Lára àwọn tá a ṣàlẹ́sà tọ́lọ́ ti yàn pé kí wọ́n máa bá ní gbọ́ bùkátà àwọn àìlera alágbó ara lóríṣiríṣi, òun náà ni bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí wà. Ó ti kọjá àpapọ̀ bí eégún gbóònà òkìkí ti kàn, bàbá ewé ń jẹ́ lọ́tún, bàbá ẹlẹ́dàá màṣírí ló sì, bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Mo kì í o, ẹ kú iṣẹ́ ọmọ a kì í ṣe. Olódùmarè tí ń bá yín ṣe kò ní pẹ̀yìn pa. Ìwọ náà ojoojúmọ́ ló ń ṣàròyé pé àìlera yìí ṣó nǹkan ní ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Àìlera tó ń kojú yìí, nǹkan ní ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Ẹsẹ̀ méjèèjì rẹ lọ́la Ọlọ́ọ̀ba mi Olódùmarè, ó sì fi lélẹ̀ láti fi rìn padà, torí pé Ọlọ́run ti ṣe tàwọn kan lánàá. Tí ẹ wá ní sòrò ṣe lọ́dọ̀ ọba mi Olódùmarè, tí ẹ ní pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Wọ́n ní ẹni mojú ògún ní dabìnì rẹ̀, ẹni bá mọ̀nà náà là á tẹ̀lé. Lára àwọn tí ó mojú léjà tó mọ tinú tò de ewé àti egbò nílẹ̀ yìí, kódà tó fi mọ òkè òkun, iná ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà, tí wọ́n ti ń dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóhùn. Gbogbo ẹ̀yin tẹ́ ti lẹ́nu ọpẹ́ lọ́dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, mo kì í kú oríire. Ogun tó ti ṣẹ́ Ọlọ́ọ̀ba mi Olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́. Ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, jẹ́ ń fọ ní nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, kó o pe bàbá. Bàbá báyìí kàṣá báyìí kàwòdì, ẹ dákun ìlera yìí, iná ni mò ń kojú. Ṣàlàyé fún wọn, o sì lọ yọjú sí wọn. Jẹ́njúwe àdírẹ́sì wọn fún ọ, bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà ní òpópónà Bìíní Ọ̀rẹ́, lójú ọ̀nà Bìíní Ọ̀rẹ́ un Ọmọ́tòso nípínlẹ̀ Ondo. Ibẹ̀ ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí náà ni wọ́n fi ṣe ibùjókòó. Bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni níbẹ̀ kó sọ́pọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, kò sẹ́ni tí ò mọ̀ wọ́n. Ó yá gbọ́ nọ́mbà tó pè wọ́n sí. Ayé ń bẹ o, èèyàn sì wà, ayé máa ń fi àìsàn kàyàn. Ayé ọmọ ayé ẹ̀, mo gbẹ̀dí fún yín. Ayé bẹ́ ẹ bá dàgbọ́n ẹ mọ́ tàmí o, bẹ́ ẹ bá dodò ẹ mọ́ gbé ń lọ. Ayé le, ayé ń bẹ, èèyàn wà, èèmọ̀gán ń bẹ pẹ̀lú. Ọyá gbọ́nà bàbà ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí, kó tó di pé ìmọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí kan fún ọ fún tàkókò yìí. Ọyá bàǹkẹ́ nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí.
1: Fún ìtẹ̀bí àdúrà, ẹ pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564. 4.

0: yo.
1: Àlàáfíà Táyọ̀, ìlera lògùn ọ̀rọ̀. Má fi ọwọ́ Yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayára rẹ. Gbégbésẹ̀ lójú ọgá. Gbégbésẹ̀ ìwọ náà wò ó. Látijọ́ tó ti ń kojú àìlera yìí. O sáré sí wá, o sáré sẹ́yìn, ọ̀rọ̀ náà báyọ. Ṣó wà á pa àìlera tí ń ṣe ó sì pa á mọ́ra ni, o tún ní gbégbésẹ̀. Ọdún yìí tún lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ìgbésẹ̀ ni kò gbé. Ọwọ́ tó bá dun ni àìtí bá bí aṣọ, bẹ́sẹ̀ bá dá ni àátúntún kù ni. Ó gbìyànjú lóòótọ́, ṣùgbọ́n ò tí ìrọ́nà àbáyọ. Ṣùgbọ́n wọ́n ní orí tí ó bá gbé ni báyìí, iná ni máa gbé aláwo rẹ̀ kù. Nígbà tó ti lórí ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí ní àkókò yìí, ó mọ̀ kó o ti ṣoríire ni. Ó kíra rẹ kú oríire. Torí pé ọba onísábàbí òun náà lọ bọ ọlọ́ọ̀ba mi Olódùmarè. Pakítímọ́lẹ̀ kí wọn náà gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Kí wọn náà darapọ̀ mọ́ àwọn tó ti lẹ́nu ọpẹ́. Tí ìlera wọn ti padà bọ̀ sípò lọ́dọ̀ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Tí wọ́n mọ ojúlé já ewé àti egbò. Ewé ń jẹ́ o, egbò sì ń jẹ́. Àwọn kan wà tó wá jẹ́ pé Ọlọ́run ti fi àṣírí ẹ̀ ọgbọ́nba tí dàápọ̀ bí ṣe ń jẹ́ Ọlọ́run ti fi sí wọn lọ́dọ̀. Ó ti kọjá àpapọ̀ lórí ọ̀rọ̀ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Gbogbo ìpínlẹ̀ Ondo àti gbogbo àwọn ìlú ìpínlẹ̀ tó yíká láti mọ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Ó tó tó mẹ́ta tí wọ́n ti ń dá àwọn èèyàn lóhùn tí ó sì sí pé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o, ẹ mọ́ wí bẹ́ẹ̀ mọ́ o. Àdúrà tèmi ni wípé Ọlọ́run títí ń bá yín ṣe bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Tẹ́ ẹ fi tẹ̀tì lórí rédíò láti tún máa lọ́gun, Ọlọ́run yìí kò ní fi yín lẹ̀, yóò máa ṣàtìlẹ́yìn ni. Tí ẹ ní kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Tí ẹ ní kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n tó wá gbọ́ mi o. Tó bá wá jẹ́ pé ìwọ náà ìṣòro tó ń kojú iṣẹ́ ayé ni, ó ti kọjú ojú lásán. Ìgbésẹ̀ náà lọ gbé fún ẹ̀bi àdúà. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀. Àìlera tèmí tó jẹ́ pé àwọn ayé àwọn aṣebiṣeka ní kọ̀rọ̀ kan dún náà ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ àdúà tí wọn ò fi lẹ́nu ọ̀pẹ. Tí ẹni pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Àdúà náà nígbà agbára kan o. Ayé ń bẹ. Ìrìn àjò arákùnrin kan tẹ́ gbọ́ fún tòní yìí. Ó fi mọ̀ pé ilé ayé tá a wà, ilé ayé tó le koko bí ojú ẹja ni. Ayé ń bẹ. Èèyàn wà. Àìsàn tó ń kojú yìí, ó lè má jẹ ojú lásán. Kó jẹ́ pé ọwọ́ àwọn ẹni bí ọwọ́ àwọn àgbà náà la bá ń bẹ̀. Kí wá làwọn àgbà ń fẹ́? Bó làwọn àgbà tí wọ́n fi ọ́ sí orí ìdùbúlẹ̀ àìsàn, bó ni wọ́n sì jáwọ́ lọ́rọ̀ rẹ? Àní o pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Àṣírí ti ń bẹ lọ́dún ẹlẹ́dàá láti fi mú ọ̀pọ̀ èèyàn kúrò nínú la lórí ayé. Wọ́n lu ara àwọn àṣírí yìí fún ọtí wọn náà ó sì lẹ́nu ọ̀pẹ. Ó ṣiṣẹ́ ṣiṣẹ́ bí erin ń ti ẹni ò sì ń jẹ̀jẹ̀ lérí. Iṣẹ́ la rí ọwọ́ ń ká kò. Wọ́n ti fàgbàná kanṣẹ́ rẹ. Ìwọ náà wọ látọjọ́ tó ti ń ṣiṣẹ́. Kò sọ́nà àbáyọ kankan. O rí nǹkan kan gbá mú pé o tiẹ̀ rí nǹkan rere kan báyìí ṣe. Ilẹ̀ rẹ ò rà, ilé ò kọ́. Ìgbéga tó yẹ kó gbà lẹ́nu iṣẹ́ ò rí gbà. Bó bá ti sùn báyìí, àlákàlà náà ni ó máa lálàákàlà. Èé sì tútú pẹrẹpẹrẹ nípa àlákàlà ìgbò báyá lórí ètò yìí. Bó bá jẹ́ pé àwọn ayé náà ní bẹ́ǹdì ọ̀rọ̀. Ọ̀rọ̀ arákùnrin tí mo ní mo fẹ́ bá yín sọ fún ti àṣálẹ̀ yìí. Ẹ̀ńtọ́ lọ́n kẹ́ tó lówó lọ́wọ́. Ṣùgbọ́n àwọn àgbà òjò gbáyé gbádùn pẹ̀lú àìsàn tí wọ́n fi dà lọ́la. Ayé mà le o. gbogbo wa to wa lori duwo ni esin la koko to n gbo mi yi pelu agbara fefe ti mo fi soro oludumare yo tu ole ti wonu o si fi ese mejeji re re pada ja sai di odo baba ewe nje leda mashiri na nigbati n ba pada de in wa to pere pere lori eto e ku ikale mo

0: bóyá tó ń bá fi ọkọ̀ sórí ìdùbúlẹ̀ àìsàn òun lè mọ ráàyè mójútó àwọn owó ẹ̀. Obìnrin àwọn obìnrin kan mọ̀ wà tó jẹ́ pé ìkà aránhùn ìkà òun náà ni wọ́n. Ẹ̀yin kọ́ yìí wọ́n gbé ìgbésẹ̀ àdúrà wọ́n sì gbé ìgbésẹ̀ ìlera fún pẹ̀lú líle wí àti egbò. Ara arákùnrin padà yá o tó sì fi ẹsẹ̀ méjèèjì rẹ̀ rìn padà. Bí mo ti bá yín sọ̀rọ̀ ara rẹ̀ ti yá dáadáa tó sì ti padà sí ṣọ́ọ̀bù. Mo jẹ́ sọ fún ọ náà pé ìwọ náà gbé ìgbésẹ̀ ọlọgbọ́n mọ́kàn máa wo ayé ara rẹ níran gbé ìgbésẹ̀ ọlọgbọ́n kò mójútó ọ̀rọ̀ ayé ara rẹ fún àìlera tó ń kojú. Oru dédé máa ń jáde láti inú ara rẹ báyìí gbé ìgbésẹ̀ ọlọgbọ́n kò jọjú sí bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí. Gbogbo àìlera tí ò bá wù kó máa kojú pátápátá ó ṣiṣẹ́ bí erin oúnjẹjẹ lérí ni ojú rẹ ń pọ́n kókókó. Jọjú sí bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí àti fún ẹ̀bi àdúà láti tìmóríbọ́ kò nínú làlúrí ayé tí ò jẹ́ kó rọ́nà lọ tí ò jẹ́ kó jẹ́ èèyàn láyé. Nọ́mbà wọn rèé jẹ́ kókó júwe ọ̀dọ̀ wọn fọ̀nà kí n tó fọ nọ́mbà wọn. Wọ́n wà ní òpópónà Bìní sí ọ̀rẹ́ Ọmọ́tòṣọ́ nípínlẹ̀ Ondo ibẹ̀ náà ló ti lọ yọjú sí wọn. Ó yá jẹ́ ń pe nọ́mbà bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí fún ọ kó pe bàbá kó sì lọ yọjú sí wọn. A tún máa pàdé ngbà míì gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ rí ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sì ní ipa ó dìgbà kan ná.
1: Fún ẹ̀bi àdúrà ẹ pé bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 tàbí 09055135564 09055135564

kú kalẹ̀. Ìbà òbí náà tara mi takú. Mo ṣèbá tòjò pálámì ọkà yọ làlà. Ìkó dẹ tí ń bẹ lọ́wọ́ mi mo kàn kàn wọ́ tàṣálẹ̀ yìí. Èkó olúwere méje. Ẹyẹ àdàbà. Àtà tó ṣíjú òbí tó ládò. Ajá bọwọ́ kogó, okò à ń pe kú. Àrọ́rùn ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ lókò à ń pe àrùn. Asùn gbẹ̀gẹ̀ lókò ẹlẹ́dùn. Ara kú nirínwó, ara àrùn lógójì, ara baba ẹlẹ́dùn lẹgbẹ̀rin. Àti kú àtàrùn àtẹlẹ́dùn. Òun la kan ọkọ̀ fún láṣálẹ̀ yìí. Kí wọn ó lọ máa roko lẹ́ǹkùlé ọ̀tá tèmi olú ọmọ ogún dọ́là. Ẹ̀yin ẹfun ẹ̀jẹ̀ǹkù lábàtà. Ẹ kú dédé àsìkò yìí o. Ṣé ẹni máa lọ pé kò sí nǹkan tó. Abẹ́rẹ́ mú tojú ti mú wọn á ṣèdíbọ̀dọ̀ wọn á ṣàgbéde méjì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀. Àdífá fún erin lọ́jọ́ wọn ẹ mú erin jẹ ọba àlú àso. Abẹ́rẹ́ mú tojú ti mú wọn ṣèdíbọ̀dọ̀ wọn ṣàgbéde méjì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀. Àdífá fún ẹfọ̀n wọn ó mú ẹfọ̀n náà jọba àlú àjànà. Abẹ́rẹ́ mú tojú ti mú wọn ṣèdíbọ̀dọ̀ wọn fàgbéde méjì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀. Àdífá fún jákùmọ̀ wọn ó mú jákùmọ̀ joyè alápatà oko. Ẹ rí abẹ́rẹ́ mú tojú ti mú wọn ṣèdíbọ̀dọ̀ wọn fàgbéde méjì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀. Àdífá fún òtòlù wọn ó mú òtòlù wọn ó mú òwọ́n ìjoyè olú oko èrò ìpó èrò ọ̀fà. Ẹ rí orí ló sẹkùn dólókó. Orí ní dá ni o, kò sẹ́ni tí ń dá orí. Òòṣà ní pa nídà, kò sẹ́ni tí ń pò òòṣà dà. Àtètèdélé ọkọ̀ ọkọ̀ là fi ń jẹ àná ṣìn, ìpín là fi ń bárẹ̀ mọ lótùfẹ́. Òjijì kan ò wá ní wọnú odò báyìí kẹja inú odò ṣàìlera inú omi. Bọ́ bá wọmi bí ẹni dáná ẹwìrì sí dàrọ̀ lágbẹ̀dẹ ní rí lómi. Àdìtú olúdọ́là tá a mú wá fún yín lónìí. Kí ni àkọ̀rí rẹ̀? Àkọ̀rí àdìtú olúdọ́là tá a mú wá láṣálẹ̀ yìí. Òun la pè ní ayé. Ayé. Ẹdan ò lápá láṣálẹ̀ yìí o. Ẹdan ò lẹ́sẹ̀. Ẹ mọ̀ jẹ́ adanra wa. Ẹ̀yin ẹ̀fà. Èmi náà ẹ̀fà. Ẹ̀fà méjì wọn ò gbọ́dọ̀ fara wọn. Ìbàdì tú kókó méje ti ń bẹ létí ọ̀já. Onílé ò gbódù ọ̀rà ìbà rẹ o. Àyún lọyún bọ̀ lọ́wọ́ yẹnu. Gọ̀lọ̀lá lọ gọ̀lọ̀lá sì bọ̀. Ayé.

kalẹ̀. Kí ni à ń pè ní ayé? Níbo ni ayé wà? Kí ni ìdí gan tí a fi ń pe ọmọ ènìyàn ní ayé? Àwọn wo gan là ń pè ní ayé? Kí làwọn míì tó yẹ ká tún jọ mọ̀ àbí tá a lè mọ̀ nípa ohun tí à ń pè ní ayé? Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ àfetíbora bí ewéko. Onírúurú àgbékalẹ̀, onírúurú ìtàn, ohun àpèjúwe lóríṣiríṣi ni àwọn olórin láwùjọ wa, akéwì, àwọn oníjàlá, ẹlẹ́ṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n ti fi ṣe àfiwé kan àbí òmíràn nípa ohun tí à ń pè ní ayé tẹ́yìn náà ti gbọ́ rí. Ibà gbogbo wọn ni mo ṣe láṣàlẹ́ yìí. Ibà gbogbo olórin, ibà gbogbo akéwì, ibà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ibà ẹlẹ́ṣà, ibà oníjàlá, ibà ẹ̀yìn onílù. Bí a bá wo àwọn ìwé mímọ́ wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, níbi tá a ti gbọ́ pé Ọlọ́run ṣẹ̀dá ọ̀run ohun ayé, a rí wípé ohun gbogbo tí a ṣẹ̀dá ṣe láàrin ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà tó fi ṣiṣẹ́, a rí pé ilé ayé ni a ṣẹ̀dá ṣe é sí. A dẹ̀ tún padà gbọ́mọ́ pé ó ṣe nǹkan kan sí inú ọ̀run. A gbọ́ pé omi abẹ́ ọ̀run wọ́jọpọ̀, ilé ayé ló wà. A gbọ́ pé Ọlọ́run pa àlà sáàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn nílé ayé ni. Ohun abẹ̀mí gbogbo tọ́ba mi òkè dá, ilé ayé ló dá a sí. Àwọn igi eléso àtàwọn ohun tí ò lẹ́mí àti tó lẹ́mí tọ́ba mi òkè ṣe, ilé ayé ló ṣe lọ́jọ́ sí. Àwa ènìyàn gan tá ṣẹ̀dá dá ilé ayé kan náà la ti ń ṣọ̀ṣọ́. Ayé bó bá wá jẹ́ pé wípé lóòótọ́ lóòótọ́ ni ọ̀run ń bẹ lókè, tí ayé sì ń bẹ ńsàlẹ̀, torí n tá a gbọ́ yìí, a lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé ayé àti ọ̀run pé bí igbá àti ọmọ rí ni, pé ayé àti ọ̀run kò fẹ̀ ju ara wọn lọ. Bí ọ̀run ti wà, bẹ́ẹ̀ náà ni ọ̀gbaragada ayé ń bẹ. Nínú ayé tá a sì wà yìí la ti rí oríṣiríṣi bí àwọn oríṣiríṣi nǹkan tá a ti fẹnubà bí ọmọ ènìyàn. Níbẹ̀ la ti rí ẹranko, ẹyẹ ojú ọ̀run, ẹja inú omi, èròjà lóríṣiríṣi àtàwọn ẹ̀dá tó kù tí Elédùà dá sílé ayé nínú omi lórí ilẹ̀ ló furufú. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a ti lè fi ọmọ ènìyàn jọba lórí àwọn ẹ̀dá gbogbo wọ̀nyí, ẹ wo ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n bẹ́ẹ̀. Ọlọ́run ṣe eléyìí nítorí wípé a dá ènìyàn ní àwòrán aṣẹ̀dá fúnra rẹ̀. Ìdí nìyí gan tó jẹ́ wípé púpọ̀ nínú àwọn ohun àmúṣagbára ilé ayé, òun ni Ọlọ́run jogún gẹ́gẹ́ bí àṣírí fún àwa ọmọ ènìyàn. Léyìí tó tún fún ọmọ ènìyàn láǹfààní, fún àpẹẹrẹ, láti lè dédé yíra padà, kí ọmọ ènìyàn ó yíra padà kí ó da èyíkéyìí tó bá wù nínú àwọn ẹ̀yà tó kù tí Ọlọ́run ṣẹ̀dá. Bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan tí a dẹ́dá dá, gbogbo rẹ̀ wọ̀nyí ni wọ́n ń dá ìjọba ṣe láàrin ara wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àwa ènìyàn ló parapọ̀ tá à ń jẹ́ ohun tí wọ́n ń pè ní ayé. Ayé.

ríbi tá a sọ̀rọ̀ dé yìí, ẹ ti rí báyìí pé bá a bá perí ayé pé ọmọ ènìyàn là ń ké sí. Ìwọ tó wá ń gbọ́ mi láṣàlẹ̀ yìí, bó o fẹ́ bó o kọ̀, o jẹ́ ọ̀kan nínú àwọn tí à ń pè ní ayé. Ṣùgbọ́n irú ayé wo gan ni ká pe tirẹ̀? Ṣé ká wá sọ pé bó o ti wà yìí, o ti wá mọ ohun tó ń jẹ ayé báyìí, àbí? Má jẹ́ kínú rẹ̀ ó dùn jù. O tí ì mọ́. Èmi mo sọ bẹ́ẹ̀, o tí ì mọ́. Torí tó o bá mọ ayé ní tòótọ́, tó o sì rí ayé, o yẹ kó o lè sá fáyé. Bàbá tún wá rẹni tó lòun mọ ayé, tó ń sá fáyé. Irú onítọ̀hún, ṣó mọ tóun sá fún? Àfàìmọ̀ kó mọ̀ ṣe pọ̀wọ́ ayé lonítọ̀hún ó kò sí gbẹ̀yìn. Ayé àkàmọ̀ra, ayé tí ń yé sí ni lára, ayé tó tó fún. Mo gbédì fáyé níbi tí mo wà yìí. Ayé anamọ nípa tiẹ̀, ayé tó gúnrégé, ayé tó rí wọ́rọ́kọ́, ayé tó lọ kọ́íkọ́í. Ayé ọ̀hún náà ló tún tẹ̀ wọ̀rọ̀kọ̀. Ayé tó rí pẹrẹsẹ bíi pápá àṣeré, ó tún rí pẹrẹsẹ bíi ibùdó òjàkadì. Ayé jòkó, oró onú ayé sì dúró. Ayé ìtamọ tiye. Ẹ rí, a ṣẹ̀dá pààlà, ó pààlà ìjìnlẹ̀ sáàárín ọmọ ènìyàn àti ohun tí à ń pè ní ayé yìí. Tó fi jẹ́ wípé tẹkúntẹ̀jẹ̀ tọmọ ẹ̀dá ń bá wọlé ayé, tẹkúntẹ̀jẹ̀ iná lọmọ ènìyàn ń bá jáde inú rẹ̀. Ayé, ayé tá a dàmú wá sí, tá a tún korò ojú nígbà tá à ń padà. Alábàjọ, àwọn ẹ̀sìn ilé ayé kan, wọ́n pe ayé ọ̀hún ní ayé òṣì ẹ̀ṣẹ̀. Kò sókọ búkúbúkú bantabanta tí wọn ò pe ayé. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ń gbénú ayé ọ̀hún, wọn ò fẹ́ lọ. Òtítọ́ ni pé nǹkan bẹ lábẹ́ ọ̀run tá ń pè ní ayé. Ẹ rí gbogbo ìgbòkègbodò ọmọ ènìyàn nílé ayé tá a wà yìí. Gbogbo kìràkìtà ẹ̀dánidúníyàn kò kọjá lórí ohun gbogbo tá a pè ní ọ̀ṣọ́ ayé tí a ṣẹ̀dá fi ṣe àdánwò sílé ayé ọ̀hún. Tibitire sì ni Olódùmarè ṣẹ̀dá ohun gbogbo. Ṣé ẹ wá rí èyí tí ṣe ìrìn àjò ọmọ ẹ̀dá, èyí tí ń ṣe ìrìn àjò ọmọ ènìyàn láti ayé tá a wà yìí lọ sí àlèdè ọ̀run? Ó ṣókùnkùn púpọ̀ sí ọmọ ènìyàn. Ìgbà tọmọ ènìyàn ò kúkú mọ bí ibẹ̀ ti rí bí ó ti rí bàbá débẹ̀, tí a mọ ohun tá a bà lọ́hùn yàtọ̀ sí ìgbàgbọ́ nípa ìlànà ẹ̀sìn ilé ayé tá a fi ń dára wa lédèrú, tá a fi ń dẹ́rù bara wa, tá a tó fi ń tura wa nínú nípa bí òde ọ̀run ṣe rí. Kò sí ọmọ ènìyàn tí ó wù kóhun ó pẹ́ kánrin kéṣe nílé ayé yìí, ṣùgbọ́n Elédùà kò fàyè rẹ̀ gbà wá. Tó fi jẹ́ wípé bó ti wù kọ́mọ ènìyàn ó kéré tó, bó ti wù kọ́mọ ènìyàn ó dàgbà bí kó pẹ́ tó láyé, ikú àlùbùntù yìí ni Elédùà fi ṣe sábà bí àwa ọmọ adarí hun wàyí. Lásìkò tí ọmọ ènìyàn ń gbé ilé ayé bá a ti jọ wà lónìí, bá a ti jọ wà yìí, kí wá ni ìdí tá a fi ń pe àwọn ènìyàn kan ní ayé gan? À ń pe àwọn ẹ̀dá kan ní ayé.
kini di ah eyin ko yi

0: ẹ̀kú kalẹ̀. Ẹ rí láti bi tá a dé yìí. Níbẹ̀ náà láti tún gbé lọ́jọ́ mẹ́jọ. Ọgbáragádá ìmọ̀ lórí ohun tí à ń pè ní ayé. Kò sí bá a ṣe lè sọ̀rọ̀ ayé ká mọ̀ mẹ́nu ba ohun à ń pè ní kádàrá ohun àyànmọ́ ìpín. Kádàrá ohun àyànmọ́ ìpín ọmọ ènìyàn wá sí ilé ayé. A jẹ́ kẹ́ mọ gbogbo rẹ̀ kínníkínní lọ́sẹ̀ tí ń bọ̀. Níbẹ̀ lẹ ti gbọ́ nípa ibodè kan. Ibodè kan tọmọ èèyàn ń gbà kọjá lágbèdè méjì ọ̀run ohun àtayé. Irú ibodè wo ẹ̀yin ènìyàn wa tó bá dì lọ́sẹ̀ tí ń bọ̀? A gbọ́ gbogbo rẹ̀. Àdìtú Olúdọ́là ògúnni fún Ọlọ́run lókè ọ̀.
1: Ẹni lọ́tún kúrà ní lòsì ìfàmọ́ kíyọ kíyọ.
0: Ẹ̀yin ènìyàn wa, ẹ mọ́ jẹ̀jẹ̀ kújẹ, ẹ mọ́ mùmúkùmù. Ohun tó bá ń ṣe wá ọ̀sìpìtù ní ká gbà lọ.

0: ben wo miye wo oluwa modo to tiwe asojo ipimi ye soku e fun mi lasojo tintin ni to kure e fun mi ni ororo ma je mu ye e ja sinu se ru go wa lai tan sa ye e mi asise ti ba ti seto oluwa ni ti ba ti firin inu ese mi kule ki n gbe omi ye sori oluwa ni ki n wa gbe fun yin ni wiwo ni pipe ẹgbẹ́ mi gbé ìyá yẹn dé ìtòsí etí odò yẹn ẹ̀jẹ̀ kan lóore bàbá yóò wá fi omi yóò dà sí ìyàwó ẹ̀ lára kò ní ìdìkọ́ bọ́sọ ẹ̀ kó dà sí látòrí kí aṣọ yẹn rìn ẹgbẹ́ o ẹgbẹ́ pt aṣọ tó wọ o látòrí désàlẹ̀ tẹ máa ń pẹ̀lú olúwa tú sílẹ̀ tẹ bá ti dómi ẹ̀ sí wọn lára tán ẹ gbọ́dọ̀ tètè lọ lílọ tẹ́ fi lọ tẹ́ fi dé mi ò ní dìde ìnira yẹn pọ̀ fẹ́ mi ángẹ́lì ìnira yẹn ló fẹ́ mú ìnira ayé ìyàwó rẹ tán wà ní olúwa má lọ tẹ̀sẹ̀ mi rántí ìnira wò ní rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́dà bàṣẹ. Ẹgbẹ́ omi yẹn fún bàbá yẹn. Àdàbí tí irinú ẹsẹ̀ mi ò bá máa kú mi nínú ẹran báyìí. Láti ìpàdé mi débi orókún, kò sí egungun ẹyọ kan níbẹ̀. Irin ńláńlá mẹ́ta ló gbé sínú ẹsẹ̀ mi. Wọ́n fi pọ́ọ̀tì onírin méjì láde, wọ́n fi ẹran mi rẹ̀ pa. Olúwa rántí ìnira wòlíì rẹ̀, ẹ̀yin wo lẹ lè fọmi jẹ́ sọ̀rọ̀. Ti nira wòlíì rẹ̀ ẹ̀yin yóò mi nínú ayé ìnira ọ̀rọ̀ mi náà lé mi wá. Olúwa tó o bá ní ṣe kankan fún mi jù sọ tí mo lè mọ̀ pé ọ̀nà ṣe títí láì tàbí sọ báyìí yẹjú ti lẹ́yìn náà jù sọ yẹjú tàwọn èèyàn yìí rẹ̀. Wọ́n gbà ọ̀pọ̀ náà ṣe wà
1: lóyẹsẹ̀
0: olúwa
1: olúwa.
0: Mo mọ̀ fẹ́ kó o fi dí ètò òfin pè mí, mo fẹ́ kó o fi múlẹ̀ lẹ́nu.
1: Àbẹ̀sẹ̀
0: olúwa
1: olúwa.
0: Àwọn ènìyàn sọ wípé òògùn ni
1: pé sùn.
0: Àwọn kan tilẹ̀ sọ wípé
1: ààrẹ jí mi tàbẹ̀sẹ̀.
0: Olúwa mo mọ̀ pé o lè ṣẹlẹ̀ lójú gbogbo èrò.
1: Ó yẹs.
0: Olúwa wọ́n ní tẹsítímọ́nì tó ń gbọ́ lórí rédíò. Wọ́n ló ń sanwó fún wọn ni.
1: Pé sùn.
0: O lè ṣẹlẹ̀ lójú gbogbo èrò lẹ́nu.
1: Ó yẹs.
0: Kí wọ́n mọ̀ pé ìwọ ni ọlọ́run
1: tó bó sọ.
0: Wípé ìwọ tó jẹ́ ká wà láàyè.
1: Yẹ̀sọ̀.
0: O lè sọwọ́ di àyípadà.
1: Yẹ̀sọ̀.
0: Wọ́n fi nírà ìkéde
1: orúkọ Jésù.
0: Ẹ̀yin tẹ́ lè sàmí méje.
1: Yẹ̀sọ̀.
0: Ọjọ́ ogun tẹ́ nínú ayé ẹlẹ́rìí.
1: Àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì
0: kí ló ń dá wọn dúró lọ́hùn olúwa náà ti parí iṣẹ́
1: jésù ṣe
0: olúwa tó o bá ṣe léyìí ayé sọ pé ìwọ kọ́ ló gbé o
1: jésù
0: ṣé o kọ́ ní ń bọ̀ ìdílé.
1: Ó sọ dára tó dàbí ti jésù
0: ọlọ́run.

0: Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n máa ní agbára o.
0: Ó yẹ sọ.
1: Ní aago méje àárọ̀.
0: Méje àárọ̀ ni.
1: Ibi ọba wà.
0: Kẹ́ni sọ.
1: Mẹ́sọ̀ kọ́ dé ilé sà.
0: Máa bọ̀ lẹ́sọ̀.
1: Orí òkè òkò tó jẹ́ ẹ̀sùn.
0: Ó yẹ sọ.
1: Orí òkè Sioni.
0: Sioni.
1: Àrẹ̀mọ̀lẹ́kun.
0: Àrẹ̀mọ̀lẹ́kun ni.
1: Májẹ̀mú fẹ́ sọ̀rọ̀ sà.
0: Aleluya.
1: Mi ò mọnú ibi tí wọ́n gbé Májẹ̀mú ọjọ́ orí rẹ wọ̀.
0: Má dání wáyé o.
1: Tí ayé rẹ fi wà lójú kan.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Májẹ̀mú yẹn da sẹ́.
0: À mi jẹ́ sùn.
1: Gbogbo ìmùlẹ̀.
0: Ó yẹ sọ.
1: Tí wọ́n ṣe pẹ̀lú ọjọ́ ìbí rẹ.
0: Orúkọ Jésù.
1: Tí ìrìn àjò rẹ fi lójú bọ̀.
0: Orúkọ Jésù.
1: Ìmùlẹ̀ yẹn dò fún.
0: À mi jẹ́ sùn.
1: Gbogbo èpè.
0: Má dání wáyé.
1: Tí wọ́n gbé ọjọ́ ìbí rẹ sẹ́.
0: À mi mímọ́ o.
1: Tó fi ṣe ọjọ́ ìbí.
0: Kábíyèsí o.
1: Nínú àṣetì àti ìdààmú.
0: Jésù.
1: Èní ni kó di asá o.
0: À mi jẹ́ sùn.
1: Kó di asá o.
0: Amen.
1: Kó di asá o.
0: Amen.
1: Kó di asá o.
0: Amen.
1: Ibo lo ti ń gbọ́ mi.
0: Ó yẹ sà.
1: Èdìdí méje la mọ̀ fẹ́ lò.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ó máa ní agbára.
0: Alágbára o.
1: Agbélébú méje.
0: Agbélébú méje ni o.
1: Àti àbẹ́là gíga nílá méje.
0: Àbẹ́là gíga méje.
1: Olúwarí kíkẹ́ ti ìmọ́lẹ̀ nílá méje.
0: Ó yẹ sà.
1: Àti.
0: Yes Lord.
1: Agbélébú méje.
0: Kábíyèsí o.
1: Ago ìgbàlà tuntun méje.
0: Ago ìgbàlà tuntun méje.
1: Àti bíbélì funfun méje.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ó ní ibẹ̀ ló ń fẹ́ fi ṣiṣẹ́ agbára.
0: Jésù.
1: Àti àpótí méje mu.
0: Jésù.
1: Olúwa wíwẹ́.
0: Yes.
1: Gbogbo orí tó bá wọ ìpàdé yìí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ fi àwòrán wọn.
0: Kábíyèsí o.
1: Ìwọ kan bá máwòrán rẹ wá.
0: Yes.
1: Àti ẹ̀bì àdúrà rẹ.
0: Ẹ
1: mú àwọn ọmọ yín dání.
0: Kábíyèsí o.
1: Ó máa ní agbára.
0: Ó máa rẹ bọ̀.
1: Má gbé orí òkè ọjọ́ mẹ́ta.
0: Yes.
1: Èdìdí méje tó gbélé ayé rọ.
0: Kábíyèsí o.
1: Ọ̀rọ̀ méje orí igi àgbélébú.
0: Kábíyèsí o.
1: Òpó méje tó gbé òru rọ. Ọ̀rọ̀ méje. Orí igi àgbélébú. Fìtílà méje. Sípẹpẹ méje. Angẹ́lì méje. Síjọ méje. Àrùn mi sí ọ.
0: Méje ni.
1: Ọjọ́ méje ni wọ́n fi dá ayé àti ọ̀run. Ní ọjọ́ keje. Bàbá mi sinmi.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Àpẹẹrẹ méje ni agbára.
0: Kábíyèsí o.
1: Ìsinmi àti àṣepé.
0: Jésù.
1: Máa bọ̀.
0: Ó jẹ́ máa bọ̀.
1: Ọlọ́run fẹ́ ṣe tiẹ̀ ní àṣepé.
0: Ó yẹ sà.
1: Ìpàdé ọjọ́ yìí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mẹ́ta ni.
0: Bẹ́ẹ̀ni o.
1: Sátidé.
0: Sátọ̀dé.
1: Sánńdé.
0: Sánńdé.
1: Àti Mọ́ndé.
0: Àti Mọ́ndé ni o.
1: Wọ́n gbé wájú Olúwa.
0: Ó yẹ sà.
1: Mọ́ndé gẹ́gẹ́ lọ́jọ́ ìbí.
0: Kábíyèsí o.
1: Ṣùgbẹ́.
0: Yẹ sà.
1: Nǹkan máa ṣẹlẹ̀ sà.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Olúwa wígbé. Ẹ̀rí máa pọ̀ gan.
0: Àmì Jésù.
1: Ọjọ́ Sátidé o.
0: Sátọ̀dé.
1: Olúwa ni kí n kọ́kọ́ pín adùn.
0: Ayérayé o.
1: Fún gbogbo orí tó bá wọ ìpàdé ní àárọ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọjọ́ Sátidé.
0: Ọjọ́ Sátọ̀dé.
1: Aago méje.
0: Méje àárọ̀ ni o.
1: Náà ti gbúdọ̀ bẹ̀rẹ̀ sí ní wọlé.
0: Ayérayé o.
1: Adùn ni Olúwa ni kọ́kọ́ pín fún wọn.
0: Adániwáyé o máa ṣọ́.
1: Mo ti ń ṣiṣẹ́ sí adùn yìí.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Láì jẹ láì mú.
0: Kábíyèsí o.
1: Láti ìbẹ̀rẹ̀. Oṣù ọjọ́ ìbí mi. Mo ti ń ṣiṣẹ́ wòlíì.
0: Ó yẹ sà.
1: Ìdí pẹpẹ mímọ́.
0: Adániwáyé.
1: Nínú yàrá mímọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Nínú yàrá agbára mi.
0: Jésù.
1: Ní adùn yìí ti wà o.
0: Jésù.
1: Láti ìbẹ̀rẹ̀ oṣù yìí.
0: Ayérayé o.
1: Akọ́dayé wípé.
0: Ó yẹ sà.
1: Mi ìgbúdọ̀ gba wọn nẹ́ra.
0: Kábíyèsí o.
1: Ọ̀fẹ́ ni kí n pin fún wọn.
0: Aleluya.
1: Kó bá lè ṣiṣẹ́ fún wọn.
0: Mo ṣe Jésù.
1: A ti tà wọ́n ní owó iyebíye.
0: Kábíyèsí o.
1: A fẹ́ ra wọn padà. A fẹ́ ra ògo wọn padà fún wọn.
0: Jésù.
1: Ní ọ̀fẹ́.
0: Jésù.
1: Ọ̀fẹ́.
0: Ọ̀fẹ́ ni o.
1: Ó máa ní agbára sà.
0: Ó yẹ sà.
1: Aago méje.
0: Méje àárọ̀.
1: Àárọ̀.
0: Ó yẹ sà.
1: Màá pín ẹ̀bùn yìí.
0: Kábíyèsí o.
1: Títí dago mẹ́sàn-án.
0: Ó yẹ sà.
1: Ó máa ní agbára sà.
0: Alágbára o.
1: Ìpolo ti ń gbọ́. Díẹ̀ rúwẹ́. Wọ́n gbé orí òkè ọjọ́ mẹ́ta.
0: Kábíyèsí o.
1: Ó máa ní agbára. Ọjọ́ àkọ́kọ́ ló gbúdọ̀ miss.
0: Má bàa miss o.
1: Tẹ̀tẹ̀ wá gbé orí òkè.
0: Jésù.
1: Fún ọjọ́ mẹ́ta.
0: Jésù.
1: Májẹ̀mú wípé.
0: Kábíyèsí o.
1: Ó máa ní agbára.
0: Alágbára o.
1: Èrú dandan ní agẹ́dẹ́ bìjà.
0: Jésù.
1: Wọ́n ní sọ wípé.
0: Kábíyèsí o.
1: Ìyanu máa jẹ́ lú wọn.
0: Má mi Jésù. Ó yẹ sà.
1: Ìyá ara sango ọ̀tá.
0: Sango ọ̀tá.
1: Mọ́tò ti wà nínú hóòlù yẹn o.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ní ọjọ́ Sátidé.
0: Ọjọ́ Sátọ̀dé.
1: Lágo méje àárọ̀.
0: Mo jẹ́ gbẹ́ra sọ.
1: Mọ́tò ti wà mẹ́ o.
0: Aleluya.
1: Lọ wá 10,000 tiẹ̀.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Lọ wọ mọ́tò.
0: Ẹgbẹ̀rún mẹ́wàá kẹ́rẹ́ ni.
1: Èmi ni màá sanwó àbọ̀.
0: Ó ṣe Jésù.
1: Májẹ̀mú ni sọ.
0: Ó ti jẹ àǹfààní wòlíì rẹ nìyẹn.
1: Ó ti jọ àǹfààní wòlíì rẹ.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ayé rẹ ò gbúdọ̀ máa bábà yìí lọ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó nílò ẹ̀rí.
0: Ó yẹ sà.
1: Ẹ̀yin tèmi ní sango.
0: Kábíyèsí o.
1: Ẹ rí i pé mo ní ìfẹ́ yín gan.
0: Sango ọ̀tá.
1: Ìfẹ́ yín.
0: Ẹ kú oríire o.
1: Ó ń bẹ ní ọkàn mi gan.
0: Ẹ kú oríire o.
1: Ẹ̀yin ará Ìlọrin.
0: Ìlọrin Àfọ̀já.
1: Àwọn tí ó bá wà arrange mọ́tò.
0: Ó yẹ sà.
1: Ni wọn ṣe dáadáa o.
0: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Ẹ lọ wọ mọ́tò.
0: Ẹ lọ wọ o.
1: Ẹ máa bọ̀.
0: Pẹ̀lú inú dídùn.
1: Èmi á rí yín.
0: Ó yẹ sà.
1: Ó máa lágbára o.
0: Alẹ́ o.
1: Ọjọ́ ìbí wòlíì ẹ.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Má fi ṣeré.
0: Ẹyin tó fà.
1: Ìyanu ni ó bì fún ọ.
0: Àmì Jésù.
1: Gbogbo ẹ̀yin ará ọ̀fà.
0: Ọ̀fà.
1: Àti gbogbo ẹ̀yin ìlú tó kù.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ já pàdé o.
0: Ẹ dìde wìtìwìtì.
1: Ní aago méje.
0: Kábíyèsí o.
1: Àárọ̀ Sátidé.
0: Ẹ o.
1: Làṣẹ.

0: olókòjò olókòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológodo ọmọ olófo ni.
1: Ó yá tètè.
0: Fún ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
1: Ilé lọ́wọ́.
0: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
1: Ọkùnrin dandan.
0: Èyíkéyìí àìsàn ara.
1: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
0: Wọ́n mi sàn fè.
1: Àṣírí bíbò.
0: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
1: Bàbá aláàánú kájú ẹ̀.
0: Ìyọnú
1: àgbàlú.
0: Kò sẹ́ni tí
1: òye
0: oyún ìjọ àṣírí bíbọ̀
1: àtúndì àṣínà
0: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
1: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
0: lọ́jọ́jọ́ wẹ́nẹ̀sì
1: tọ́sì àti fraide nílùú àkùrẹ́
0: ńlá fẹ́jọ sùn
1: fọlọ́kadà pé
0: ilé bàbá aláàánú
1: ìdí mango lókè ọgbà ló ń lọ
0: saturday and sunday
1: ẹ lè rí bàbá aláàánú
0: nínà god plaza opposite àlàáfíà hotel
1: ìlú àwọ̀jọ monday and tuesday
0: ẹ rí bàbá aláàánú
1: ní bakusa street
0: opposite ilé ìyá bakusa
1: ìlú ọ̀rẹ́lì fún
0: 006 397 0829

0: said ba fe laye nbi olohun oba mi lo le se amo jeje mo wi pe awa eyan ile aye la jangeli funra wa yato sangeli tin be lorun o se mo wi pe olohun oba mi oni todi orun wa sile aye wa ma ran kaluku lowo tabi o ma pe lagbaja fe jesu ni isin eje lo re fun ni su olohun oba mi ki se eyan awa eyan elerun ara la se be ta ma rora wa lowo awa langeli ara wa nile aye nbi oshirisi ise ni be lowo ko wa laye nbi ta se abi se bi trade by butter eni to ba ni tibi yo o le ma ni ton eni to ba ni ton o le ma ni tibi se mo pe olohun oba mi se dalaje agba baba lanu ni ise ti dede yo ko re re lo sodo baba lo re gba morun be ton sin re rin pada olohun oba mi na de mi alara ebi ni zo mo bibi inu baba omo ya jowo temi na te pepe eto se mo pe seun kaluku yato ba o o tun kiye ku dede asiko yi magun bo fa won le alara pawo di bo se awo de oke jero pati oro bogun alabe laya bi obe ibo eto aye le na le to te gbo ite ba gbagbe nibi ti alaji agba baba laanu agbon mimo le ti fi te wete gbo setu sile fo mo niyan jen koko se be kin fi no ba laji agba baba laanu lede ke koko fi yun so wona number laji agba baba laanu re 08063 9708290063 9708290 number laji agba baba laanu ne yun baba funa won be nkale fun ti dede asiko tasiko ba to wo gbe won wole won o ju address won lokoko eje lati akure oloye mekun te delu owo te delu ore e wa ma gbo mi e wo lo wa se be ti ti ko je ke layo n gbe si aye tin se iserere lo se be to de iwo fun yin aisan ojo pipe le to se be to ko ti o lo bi o tin lu laye bi ko du o tin ju soke lo n bo ha serere di o de wo fun sowo awon eda kon laye bi won wa sunkun wipe se won le je eyan bayi se won le pada bo lowo isoro I bayi e bo lowo isoro lagbara olohun oba e bo lowo arun ataisan to fi le aye yin lape eyin ni keko se be ke mona se bi o pe laye ta won ikeda tin be laye tin o fe keda o gberu da kesan ba le oja singunu gumba jeun yo tan to ba ranti ori e to pa yo banuje sakala ba je to mu yo tan to ba ranti gege orun e yo sukun oro igbesi aye awon elomi ti ri lolo niyun bye bye o ton ba ranti isoro won ana tabi ti won be lori e loni lolo bye ti won ra anfani ati yo ko nbe won ma ra rokan arukun asi me mo ekun asun dawa opo mi je le tin be loju yin lolo yi lori adoju kan te rin ni o se be ti o kuro lagbara olohun oba mi oba deda aseda se lori ilera ara yin ni arun ataisan to fi le aye yin lape le fi sunkun kakakiri e fokan bale niwon ogba te ti se alabapade eto ifun ti dede asiko yi olohun oba mi ti dahun adura ti yin o ame je tun se be je fi number laji agba baba laanu ke fi yun lede lẹ́ẹ̀kan sí nọ́mbà wọn rí 08063 9708290 08 09 08 09. mo ń padà bọ̀ ẹjẹ́ ń dọ́dì kejì lọ́hùn ná ojú òní tì yẹn kú kalẹ̀.
1: òtákòjò olókòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófòlì
2: ó yá tètè
1: tó ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
2: lé lọ́wọ́
1: alhaji àgbà bàbá aláàánú spiritual
2: ọkùnrin dandan
1: èyíkéyìí àìsàn ara
2: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
1: promise and faith
2: àṣírí bíbò
1: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
2: bàbá aláàánú kájú ẹ̀
1: àgàdàlọ́nù
2: àgbàlú
1: sẹ́ńtì
2: òyẹ́kọ́ni lọ́wọ́ oyun ijo asiri bibo atude asina o ja lodo eni ti alafiran e ma pade baba laanu alaji agba lojojo Wednesday Thursday ati Friday ni lu akun en la fejo sopolo kada pe ile baba laanu ije mango loki ogba lo lo Saturday and Sunday le ri baba laanu ina God Plaza opposite Alafia Hotel lu awojo Monday and Tuesday le ri baba laanu ni Bakusa Street opposite ile ya Bakusa ilu ore le phone 006 397 0829.
0: Mo kin ye ka bo pada oro to se ta se lo tan e ti gbo bo se dun awon tun kin leyin le ti mo tin ba bo mo kin ye ku ka le o mo ya jowo ebiniza lo ko mi o wa ni ku mo ro leke amele mero ide caterpillar ti wo le asebi na ni mo fin kin yin e wo le wa se be teyan gan lori e laye nbi ti so wo awon eda kan ti won o mo boro yin se je fin yin se yeye eyin na wa fira yin se yeye latara wipe e fe soro ara yin sita se ba pe e fe soro ara yin sita eyin gogogo le fira yin se yeye tori wipe arun ataiso to se yin te bo mo leyi se ba bo mora titi titi me yin pe awon te ro wipe won fi yin se yeye lana o ma te waju ko kan won mo ye ke to ba wa fin yin lape ngbese aye tin shamubo oko ni shamubo aya ni shamubo ose ni gorira baji e ti aja to je pe laarin ogun logo awon eyan o iwo nikan ni o iwo korira nbe elomi ami ti won fi si la laye nbi ami buku ni ami buku ni latara wipe to ba nlo jeje ara won le pe o le ni won le mo le ara e jeje ki won mo le ko si ma koja ko le si toka si wipe eni ti ojo nja le re ogun asimu eleyun be ngbese aye elomi doji yaji yaji ya yo pe lago awon ara bi gba ti won ba wa fi ile ta siri oro ba tu ase ko mo npa oro elomi won le pe nkan sonu ni bi ise won ti mu o ti se won bi odun ko odun meji asiri oro yo se tu pe Mr. Lagbaja yo mo si di oro yi asimu ni o pe ogun asimu eleyun se be o le Shala kala nlo se be ti o foju yin ri ma bo gbogbo igbadun ele to ye ke je loju aye nbi ki e ma gbadun yun gba bi eranu sugar odi keji le tin je yun aso ele to nitumo to ye ke be ara loju aye nbi ki gbogbo eyan ma se sadankata fun yin odi keji lohun le tin se be te tin lo gbogbo ogo yin pata won ti gba lapa bi odi keji le tin lo yun e wa ma sise lapa bi e ma sise bi erin e ma jeje liri e re liri keke eran ko keke jojo lo yen ni o je melo lo le je ni mo fi pe ke tete jigiri soro ara yin ike ite ba wa doju kan gbese aye tin be ti sori tinu wi pe se le bo lowo e bayi e bo lowo emi mo wi be fun yin lola olohun oba mi ni e kan si alaji agba baba laanu ke lo re gba moran be ntori wi pe iyeju awon ti o kan si baba e latojo to pe awon na ti yin olohun oba mi koda won tun fa awon elomi ni tete o ya loda alaji agba baba laanu lo re gba moran be ibi to olohun ti ba mi se ni o wa di wi pe won fara awon lowo ti bi ti bi o fa tonton yo fa ti bi o ya re re odo alaji agba baba laanu ya e ja lo re gba moran be eyin te se be te lanfani ati gbeto ifun ti dede asiko mo wa ki yen ku orire number alaji agba baba laanu re 0806 3 97 0829 00 6 3 97 0829. Ṣé ẹ̀bẹ̀gbẹ́ pé tiyín ni ṣojú ṣuṣu ni ṣe ọwọ́ àtẹsẹ̀ lè tó ń kú táìtáì ọwọ́ àtẹsẹ̀ kó máa gbọn pẹ̀pẹ̀pẹ̀ àyà jíjá ni ẹlòmíì yóò pẹ́ ohun òróorun sùn lórí ó sì ti ṣiṣẹ́ ó ti ṣe wàhálà lọ́sàn-án ó jálamba sọ́tún jálamba sósì àmọ́ ń gbọ́ ó dọwọ́ alẹ́ ó ti fẹ̀yìn lélẹ̀ báyìí aago kan orúkẹ ìrórun sùn nígbà tí ó bá tún sùn tó bá sorun ọgbọ̀n ṣẹ́jú báyìí láàrin aago mẹ́ta ó tún ti jí kalẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ lórí ojú ẹ̀ ní ti ṣẹlẹ̀ gbogbo kínní àgọ́ ara ló ṣe bẹ́ẹ̀ tó sápamọ́ sí àmọ́ ọlọ́run ọba mi wá ṣe bẹ́ẹ̀ ó ti kẹ́ àwa ọmọnìyàn ti pẹ́ àwa láàmú tara ewe atepe le ito long oba mi shebe to da fun wa awon eran ko keke jojo lo ti won ogbon to wa laye nbi won shamulo ewe atepe to je pe awon ni dokita won ni nurse won ni o segun bile lodo ti won awon awon gbogbo ara won ni o fin toju ara won awon ta wa je eyan ilode ta gbegbese lori oro igbese aye ti wa Àwọn àtàìsàn tó bá ń bẹ lágọ̀ ara tí ewé àtẹgbò ń bẹ tí bàbá yẹ fi tọ́jú ẹ̀. Ọlọ́wọ́ bá mi yóò sì ṣe àmì sí. Ẹ dìde sọ́rọ̀ ara yín ṣá ìrọ́mọ bí níṣẹ́ ẹ̀bẹ̀gbẹ́ pé níṣẹ́ fàtó ni. Àìrọ́kọ́ráyá. Etí ajá sí ṣọwọ́ àwọn ẹ̀dá kan tí wọ́n dàgbà lókun ọmọ ogójì ọdún tó ṣẹ̀ máa sátẹ̀lé obìnrin kiri wípé òun tó sí ẹ̀. Tí ìnáyà látọjọ́ Èkó láyà lẹ́ẹ̀dẹ̀. Ti ajẹ to bi nre wa to ni wa to tun wa sise gidi to ni se gidi lo o ma pe abubo kan da laamu so wa won elomi won pe lati odun bayi ni o ti se gbeyawo won obi mo o le jarun ni be lara ti o le joko ni be lara ti e o le je wi pe ise aye ni awon ota be laye ti won o fe keda o gberu da kesan ba le oja gege bi mo ti wi le kan ni amo gbogbo e gbogbo e Ọlọ́run ọba mi yóò ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kí gbèsè ayé yín ó nítumọ̀ àmọ́ ẹ̀yin ní kẹ́ ẹ mọ̀nà ẹ̀yin ní kẹ́ ẹ mọ̀nà kẹ́ tètè jígìrì kẹ́ gbégbèsè lọ́rọ̀ ara yín o. Mo wí fún yín lẹ́ẹ̀kan ni wípé alájí àgbà bàbá aláàánú bẹ́ ń kalẹ̀ àmọ́ kó tó dí pé wọ́n ó gbé bàbá wọlé. Ẹ jẹ́ ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ńlá kan tí bàá mi àlá tó fi bẹ́ẹ̀ tó fi kẹ́ alájí àgbà bàbá aláàánú Ọlọ́run ọba mi ló pé kó rí bẹ́ẹ̀. Ìwà pẹ́ṣẹ́ wo ni? Ẹ̀yọ́nú àgbàlú ni mò ń pè é. Ẹ̀yọ́nú àgbàlú tí mò ń sọ̀rọ̀ báyìí ó wúwo bí o ṣe rìn. Ẹ wá máa gbọ́ mi o. Gbogbo àgbẹ̀ láyé ń bí tẹ́rẹ̀ oko yín kì í so kì í ta. Ẹ̀yin tẹ́ ń dupò kan tàbí ìkejì tẹ́ ń já kulẹ̀. Ẹ̀yin ẹ kàn sálájí àgbà bàbá aláàánú lórí nọ́mbà tí mo ti ń pè látẹ̀ẹ̀kan yìí ó tuntun yùn pè. Ẹ máa kàn sálájí àgbà bàbá aláàánú lórí ẹ̀. Èrè oko yín tí ò kí ń so tí ò kí ń ta ìrìn àjò ilé tẹ ti fẹ́ rìn látọjọ́ tó pẹ́ tí ò bọ́ sí tàbí po kan tẹ́ ń dùn tí ò tí ì bọ́ sí. Ẹ kàn sálájí àgbà bàbá aláàánú kẹlọ́rì gbàmọ̀ràn bẹ̀ látara ẹ̀yọ́nú àgbàlú ẹni tí wọ́n bá yọ́nú sí láyé ń bí ni ọ́fìn kan gidi lọ. Ohun tó dá fẹ́ ìgbìyànjú èyí tó kù díẹ̀ káàtó láyé ń bí ìgbìyànjú náà lẹ̀ dá ń gbé. Nígbèsè ayé yín bá wá rọrùn tó ní ìtumọ̀ tẹ́ ẹ̀ lárùn àtàìsàn lá. Ẹ má tún sùn tẹ́tẹ́rẹ́ nítorí wípé ọ̀tá yín ò sùn. Dédé àwọn ìwé tá ń kà nínú àwọn ẹ̀sìn dédé. À ń ka Alukurani, à ń ka Bíbélì. Ó da ifá gan ẹlẹ́rìí ìpè. Òun náà tún sọ̀rọ̀ wípé ọ̀tá ń bẹ láyé. Gbogbo yín pátá ni kẹ jígìrì kẹ dìde. Ẹ má jẹ́ kẹ́tì mu yín mọ́lẹ̀. Tọ́lọ́run ọba bá kápá ọ̀tá fún kéèyàn náà tún sáfọ́tà. Tó bá tún wá sáfọ́tà kó rìnrìn sára rẹ̀ kápá ọ̀tá má lè ka ọ ni. Nọ́mbà Alhaji àgbà bàbá aláàánú rè 08063 97 0829 08063 97 0829. Mo padà bọ̀ ẹjẹ́ ń dódì kejì lọ́hùn náà ti bá padà dé n ó gbé Alhaji àgbà bàbá aláàánú wọlé. Mo kí yẹn kú kalẹ̀ mo ń padà bọ̀.
3: Kò lè ní kí kò lè ní ṣú, ṣùgbọ́n tó bá fi gbọ́mọ èèyàn, títí ayérayé kò lè já.
1: Ọ̀tá kòjò olókòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológo dọmọ lófòlì. Ó yá tètè. Tọ́ ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀. Ilé lọ́wọ́. Alhaji àgbà bàbá aláàánú spiritual. Ọkùnrin dandan. Èyíkéyìí àìsàn ara. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́. Mami Sam Fe. Àṣírí bíbò. Ìyọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà. Bàbá aláàánú kájú ẹ̀. Ìyọ́nú àgbàlú. Kò sẹ́ni tí ò yẹ oyún ìjọ àṣírí bíbọ̀ àtúndì àṣínà ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà lọ́jọ́jọ́ Wednesday Thursday àti Friday nílùú Àkúrẹ́ ńlá fẹ́jọ sùn fọlọ́kadà pé ilé bàbá aláàánú ìdí mango lókè ọgbà ló ń lọ Saturday and Sunday ẹ lè rí bàbá aláàánú ní Nagod Plaza opposite Àlàáfíà Hotel ìlú àwọ̀jọ Monday and Tuesday ẹ rí bàbá aláàánú ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú ọ̀rẹ́ lẹ́fọ́n 006 397 0829.
0: Ìkaàbọ̀ padà Alhaji àgbà bàbá aláàánú mo kí ẹ kalẹ̀ kí gbogbo olùgbà àtolùfẹ́ wa kalẹ̀ tó ni.
4: A tún ti dé bí a ti ṣe ń dé o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá. Ẹ̀yin tẹ́ ẹ ti ń retí ètò yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ wà. Àjíǹde arọ́ máa jẹ́ o.
0: Àmì.
4: Àìsàn tí ògbóògùn bá ṣe máa ṣe ní àdúà ní gbogbo ìgbà ta asala ima ma se to si ma ri be alaisan ti o gbogun ko ma ni senu kokan wa
0: amen
4: oruko emi te ngbo na ni alaji agbagba balanu opolopo awon eyan lo ti mo awon kan ta gbi lo won ti mo awon kan ta ma se won ti mo awon kan ta fi wulo fun ama ara yesu mo wo to ba ja si pe akoko ti ere to gbo wa ri to je pe ti wo gbo ri eto yi ri wa dide nle abi ki wo na ko mu iwe ko mu apoti kan ko fi ti ko fi ko joko le lori ko joko ko dide nle ni bi busun re abi ko gerezi gbe won radio segbe re ko ma gbe to daada to ko to ti o se olanfa ni ni eto ti o wulo fun eto ti o mu ile aye re ti o mu yi pada ni eto to se yu pe yo wulo fun o ni ama ka to ma lo ka daruko awon bi te ti le ri wa awon akoko te le ri wa awon gbe ate ma ri wa gbogbo en te wa nilu akure ati gbogbo bi ti o ba sun makure ojo wednesday ojo thursday ojo friday le ma ba pada ni akure ibi kibi te ba ti nbo eyan sa ti so pe en lo si lafe Jokson te ba ti de lafe Jokson yi e ba won lokada nibe so pe odo abala anu le nlo tarata ni won gbe yin wa si oki ogba di mangoro ojo wednesday ojo thursday ojo friday ila ma wa nibe eyin to ba ja si pe rin ti yin onu ndurodu lo je ma eyin e bole ni second gate mechanic Jokson te ba ti de Jokson yi e ra won lokada nibe na e so pe odo alaji agbabala anu ni e nlo awon no gbe yin dodo wa ba se ma wi ona mejeji ndododo wa ona mejeji odo wa lode e ma bo wa ba wa eyin te wa nilu owo ati gbogbo bi to sunmo owo patapata gbogbo agbegbe owo e ma ba pade ni ojo saturday adojo sunday saturday sunday leyin aro owo eyin ara kogi eyin aro kene eyin te wa lakoko edo eyin te wa ni apakan ekiti teyin sunmo owo e ma bo wa ba wa ni owo ni ojo saturday adojo sunday te ba ti debe eyin e saso yu pe en lo si nagor plaza nagor plaza ni doju koju ile itura lafi hotel awon na go plaza ati alafe hotel won koju si ara won ni ori titi marose ni a mejeji wa won koju si ara won be ni ibele ti le ri wa te ba ti wa de be isale ni baba laanu osi loke o e ma gun oke isale na ni ke duro si pe bo ni aye baba laanu wa ni bi won to ka bi ti baba laanu wa ni be fun yin ojo saturday ojo sunday ni o to ba dojo sunday ta go mejila ba ti lu mejila la ma kuro nbe te ba debe leyin ago mejila e le ba wa nbe ma leyin ago mejila e le ba ni lu owo ni o e le ba wa nbe to ni te ba wa ni lu onre ati gogo bi to sunmo re pato ojo monday ati ojo tuesday le n ba pade lore ojo monday ojo tuesday le pade wa lore eyin ara jebu ogbo ijebu ode eyin ara epe eyin ara mowe bafo eyin te wa ni apakan eko na te ma npe wa be se ti ma ri wa ni en te wa lori omi eyin ara ibini a monday tuesday le ma ba pade ni lu ore gbogbo bi ki te ba ti wa de te ti de lu ore e so pe n lo si bakusa ti e so yen so fa won lokada pe bakusa street le n lo ni office baba laanu ni bakusa tabi ni doju koju ile iya bakusa te ba ti de be ibe le ti ba wa ni ojo monday atojo tuesday to ago meji ba ti lu ni ojo tuesday ni ma ba wa nbe ma ati kuro nbe elomi olonde la ago meta elomi olonde la ago merin a si ntenu ma ni gbogbo igba pe ago meji la n close nbe ngba ta ba ku la ago meji wo lo de la ago merin to lo de la ago meta so rorun ama gbogbo bi kibi te ba ti wa fe wa ba wa e kokko pe wa ke to kuro nle e pe wa e bere bi ta wa igba mi mo wa te mo ngbe wonu ara won topoto ni bi ta wa oto ni bi te mo lo e pe wa ke bere bi ta wa a le so bi ta wa fun yin ojo monday ojo tuesday ila mo wa ni lu ore nte ba wa fe bri wa number ta tokun pe fun late eke wo na ni atoto pe fun yin 0863 97 0829 0863 97 0829 number yi na ni e ma pe ohun la fi ma da yin lohun be pe alosan a da yin lohun be pe aloru a da yin lohun e ma pe number ke fi ma bere be se le ri wa ki wa lawon kan ti a n bara wa so ni gbogbo igba e ta fe bara wa so nisin bo la se le fi alaafia ara lule aye eni bo la se ni ma je foniku folande orisirisi arun ni nbe lara ti n wu jade àrùn a ma jáde àrùn àgbàlagbà wà tó pé bí èèyàn bá ti ń dàgbà si tara ti ń dogbo lọ
5: orisirisi awon nkan ni o mo jade nkan ti o se eyan tele nigba ta o wa ni kekere yo mo wu jade o dabi moto to ra ni tuntun ti ba ngbo lo orun owo arun ese arun oju be ni o mo si be na lawo eyan na ti se je ba o wa ni asile gbadun to mo go ba se gbadun moto re ni pe ko mo gbe lo ni onitoju won mo service en gbogbo igba be na ni won na ti se ri iwo na o gbera re jade e ba mi yele iwo e ba mi wele bi ti se nse mi nbire bo se nse mi nbire ewi ategbo t'Olorun da ko le ba wulo fun Olorun fi da Olorun o kan da sile lasan ko si ewe kan ti o ni wulo re ewe ti won o se je lobe won mu lagbo ewe ti mu o mu lagbo won se be je lobe ewe ti won o se je lobe ti won o mu ni agbo won fi nwe orisirisi ona ini kaluku ngba lo awon opolopo awon elomi won ni awon gunbile ko si se ko ri be mo rara o ri be awon eyan ni won o se bo ti ye ki won se eyin na ri pe laye john te ba fe se agbo e ri wi pe won o gbe sori eti e gbodo kanle o wa nbe eto ki ba ti so kale ori okuta ni won so le o wa nbe eto ki ba so kale ori osuka ni won o se rugudu ni won o gbele o wa nbe e to te si pe won ni te ba ti fe ma mu o e kan gbe sile e da so bora e da kini bora bayi ke fi oru re ke fi se nje gbo ti won ti ro sinu ke fo didi osu mefa o didi osu meta so le se ru nkan ta fe ko se yi dara ko ri be tori e la fi wa npa ni gbogbo igba to ba dodo ti wa a so fun eni pada wa ka le ba araye se gbo nkan to ye ka se bo ti ye ka se ko le ba ri bi ti se ri bi a se ni john ko le ba ri eto ye ka lo ja laaro a lo ja eto ye ka lo mu losan a lo mu losan eto ye ka lo mu lale a lo re mu lale idi ne to pe ti wa fi yato ti baba laanu yato ninu e baba po ta n gbo lorisirisi ti baba laanu yato ewojo te ti n gbo wa nilu ondo yi ewodun te ti n gbo baba laanu baba laanu baba laanu awa ese pe foni ku folande foni ku folande rara o ibi te ti mo wa si lati jo te ti mo wa ibe na la wa titi disin na a kuro nibe nitori pe kini olohun je wa ara re lodo wa be na ni o je wa ara re nu igbesi aye ti e na gbogbo eni keni to ba ja si pe o fe ri wa number eni kon ba ti se nso fun lati ekan amo ka to ma lo na awon nkan ta ndaruko eyonu agbalu didele wa bere fun ti e onisi owo onisowo eyin agbe rokoroko e didele ma so pe nu gbole wa opolopo awon egbe lo ti wa bere fun ti won ti tin dupe ti tin jojagin ni yodo iwo na dide nle fun ti e maka ma sise sise sise dide nle fun ti e na gba number ni ke ma pe lekan si 08096708290806390829 aisan ti ogbogun koni seyin ololufe wa arun ti ogbogun koni seyin ololufe wa o si ti taku si bi kan toluun oni ku ma ko ma ni yale enikokan wa
6: ami mo kin baba e ko un late kan o e ti gbo late nu alaji agba baba laanu e je wa se be kin pe number won lekan si ka ma fi yun se lo fun ti dede asiko yi number won na lele yi 08096708290 06397082900 Mo kin ye ku kale mo ya jowo ebiniza lo ko mi wa ni ku moro leke amele mero ede caterpillar ti wo le asebi na ni mo fin kin yi pe ani farun ata isan lugba igbesi aye wa yo ni tumo yo te waju o odigba o
7: o ta ko jo lugodo iṣọ wa wa ara bi ti somo ologo domo lopoli o ya tete fun eni t'Olorun ko kokoro itu sile
8: le lowo
7: alhaji agba baba laanu spiritual
8: okunrin dandan
7: eyi ke iya isara
8: o sese bere tabi olojo pipe
7: mi sam fe
8: asiri bibo
7: yonu ebi awon agba
8: baba laanu kajue
7: yonu agba
8: o sentio ye ko ni lowo
7: tractors oloselu
8: n lo fun interview
7: e yonu agba lu koja be
8: awon kan ba di alhaji agba
7: lo tori adi tun ti yo
8: oja re otani
7: n fe gbomojo oyun iju asiri bibo
8: atude asina
7: o ya lodo eni ti alafiran
8: e ma pade baba laanu alaji agba
7: lojojo wednesday
8: thursday ati friday nilu akure
7: en la fe jo so
8: folo kada pe
7: ile baba laanu
8: ide mango loki ogba lo lo
7: saturday and sunday
8: le ri baba laanu
7: nina god plaza opposite alafia hotel
8: lojojo monday and tuesday
7: le ri baba laanu
8: ni bakusa street
7: opposite ile ya bakusa
8: ilu ore
7: telephone
8: 006 397
7: 0829

0: ṣẹ́rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé mi wá o.
2: Mireko afopundo.
3: Ìyá ni dàbí sisi.
2: Ìdàbàyàsà. Ọba tó fi àyè sí abẹ́ obìnrin.
3: God has put space in the woman.
2: Tó gbé ọmọ jáde.
3: A brother baby.
2: Gbogbo ẹyin tẹ́ ẹ bá ń gbọ́ mi.
3: You that you hear me.
2: Lójoojúmọ́.
3: Every day.
2: Mi ìmọ̀ bí ó ṣe ṣẹlẹ̀.
3: I don't have to happen.
2: Níbi ọ̀nà ti dí.
3: Ṣé ìjìnlẹ̀ ti bí?
2: Ìyá hali ha. Báyìí ni ẹni tí ó ní kọ́kọ́rọ́ síka. Dáfídì wí. Ẹni tó ń ṣí tẹ́nì kò lè tì. Ẹni tó ń tì tẹ́nì kò lè ṣí. Ọmọ Ọlọ́run ni. Ìlú Àbáwúlẹ̀. Ọmọ ẹni tí mo sọ. Ẹni tó la ojú afọ́jú. Kì yóò lànà fún ẹbí. Ẹni lànà lágejù. Ṣé kò ní lànà fún ọ? Mo pàṣẹ. Gbogbo ẹyin tó ọ̀nà dímọ̀ yìí. Ọ̀nà ńlá. Láti òní lọ. Ọ̀nà ńlá. Láti òní lọ. Ọ̀nà ńlá. Ilẹ̀kùsí. Ìyanu kẹta. Ìwé ìrántí.
3: Book of Remembrance.
2: Wọ́n ṣì báyọ̀.
3: Mi
2: ha kada.
3: Hallelujah.
2: Rí bàlúà. A sì ṣí ìwé. Níwájú ọba. A sì rántí. Mọ́dékáì. Ó ti ṣe ọba lóore. Ọba wípé kí la ṣe fún
3: un.
2: Wọ́n ṣì wò lọ́wọ́
3: báyìí.
2: Ká nìkan níbìkan. Gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́.
3: Mi
2: ìmọ̀rú àmì tó máa ṣe ilẹ̀kùsí. Oh my God. Ọlọ́run mi ò ní gbà pé kán tilẹ̀kùn mọ́ kó dẹ̀ mọ́ lẹ́nu ọ̀run. Ìwé ìrántí ti ṣí kó gbogbo ẹni tó ń gbọ́ mi lórí ètò yìí. Mi ìmọ̀gbà tó ti ń gbọ́ mi bọ̀. Ilé ọmọ tó tì. Wọ́n ti ṣí ìwé kan. Ọlọ́run sì rántí Sara. Bí ó ti wí. Ó sì ṣe fún Sara. Bí ó ti sọ. Sara sì lù. Lónìí ìwé ìrántí ó ṣì kàn ó jìyà mọ́. Ẹlẹ́kẹrin ìyanu ìrànlọ́wọ́. My God. Torí Olúwa Jehovah yóò ràn mí lọ́wọ́. Torí náà mo gbé ojú mi sókè bí òkúta líle. Èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Rí alẹ́ ẹ̀kẹ́dẹ̀ bí jìnnà mára bí ẹ̀dẹ̀ bí a. Gbogbo ẹni tó ń gbọ́ mi ìrànlọ́wọ́ yóò rírú ẹ̀ rí bóyá gbà á. Ìrànlọ́wọ́ tòsí. Ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn. Ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin. Ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin. Lọ́wọ́ ọmọdé. Lọ́wọ́ àgbà. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Olúwa wà á ràn mí lọ́wọ́. Sọ̀rọ̀ sókè.
1: Olúwa wà á ràn mí lọ́wọ́.
2: Torí pé
1: ènìyàn mi ní mi ò lágbára.
2: Mo ní Ọlọ́run tí mo ràn ní lọ́wọ́. Àwọn ìwo ló mọ́ fìràn lọ́wọ́ wárí. Àwọn tẹ̀yàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn ọ́ lọ. O lè dá nkankan. Nígbà tẹ̀yàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́ ti. Mère ṣèlè. Mi mọ̀. Níbi tí ìtìjú ti fẹ́ dìde. Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ̀kẹ́rùn-ún. Ìyanu ìdìdí òjijì. Ìdìdí òjijì. Ọ̀rọ̀ rẹ. Àwọn àdàbí pé. Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀? Bóun ló ṣe dókè. Torí òní rákòrò. Òní rìn. Òní sáré. Ṣe lágbe ẹ̀fọ́. A máa gbé ẹ̀fọ́. Àwọn tó ti lọ níwájú. Ó fẹ́ lọ já wọn lẹ̀. Ó máa já wọn lẹ̀. Ẹyin tẹ́ wà ní Facebook. YouTube. Ẹ ṣí à
3: fídíò
2: yìí. Yẹrẹ kẹdùà. Mẹ̀sátò. Bẹ́ẹ̀lú àdáyà. Ẹ ṣí à. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣà ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn.
3: healing.
2: Hallelujah. He was
3: healing.
2: Any kind of answer,
3: no, any man sick.
2: But don't want you,
3: Jacob.
2: I saw that.
3: That sickness in you.
2: Oh, Father,
3: how are you?
2: I feel sure.
3: That picture.
2: I don't see. Good job.
4: Oruko mi ni Idris lati Ilugbe Airport Road. Olorun sori nla kan fun mi.
2: Ah, baba betare.
4: Be ni sir.
2: Mo ti go voice.
4: O ti igba ti Olorun sori beta fun mi, itan ti mi ngbo ri mo gbo. Won so fun mi pe igba tan bi daddy mi tan, iko mo tan bi le won pe beji ni. Npa won ya kan wa binu pe ibeji bo kini kan wa gbon mo yen. Won gbe won pa sa pa mo sa ja ta won mo yen da fi keke tan fi ku won ni aye wa se pe latodun yen pe won ni bi beji mo le wa but iya lenu olohun ni pe bi mo se jon ri oke ogo olohun wa se beta fun mi o wa iya gbogbo won lenu koda nile awon eni to jo lori ebi wa ni ki mo ko mo bo wale mo ni mi ko mo wale o pe eni to ba fe wa wo mo ko mo bo wa Abuja pe ori Olorun la lele won sa n se wadi lori omo yen ikoda ifundo lana won sa ni e kin lo so leke funfun omo lowo mo ni te ba ri oro Olorun lori omo yi loku ko soro sa kankan ke so sa lo sele Olorun authority n lo se fun mo dupe lowo Olorun o
2: awon eyan ma bi beta lori oke
5: ebe oro yi ti de didi.

0: of God lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn mo akọ ilé yẹn tán within January till now. Lálọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ kóun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
1: àtúra. Dúró náà. Èlé ìta yìí ń kọ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: within January. Lẹ́nu January 6.
0: Bẹ́ẹ̀ni sir.
1: Ẹ tún wá ra ilé ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró de ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ́ ẹ kìlọ̀ ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wàá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà.
0: Kó
1: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ni o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kúrò lórí òkè yìí.
2: Àṣìlè bí máa
1: ń. Let double grace work for you.
2: Ee náà orí ọ̀fẹ́ ṣe kó méjì
1: sí ọ̀tọ̀. Ó tó pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jìjì.

0: ẹpẹjẹ suwadi ni ma jesus
1: ẹ bá ń ṣe ogun arógo bògo
0: jẹ gada gbilo ta tu da ti ṣaju
1: ẹ ma mú yàn rẹrin lẹni sukun yàrá
0: jẹ wíyà kúkú láti
1: tu ogun arógo bògo jẹ
0: ta ti ṣe wọn
1: ṣe wọlé
0: ṣe wọn kẹ kọ
1: pínpín oyè oyè.